0: agbọjọ wípé òní ni kì í sọlá mẹzúndà yé bí òrùn bá yọ ní ilà yóò wọ padà gbogbogbò tó bẹ̀rìn látọjọ ìbí tó pe ogun mi nítorí àṣẹ olúwa ní ẹnu mi bó ṣe fẹsẹ̀ jọlẹ̀ tó sàmì ogun yẹn wọlẹ̀ máìlì mọ̀sà ríkàpọ̀ dáìlà màṣáìlà lọ sí orí Facebook lọ sí YouTube lọ TikTok lọ sí Instagram lọ sí a program ní 32 times ó nírí sí o mo máa gbé aago ìsókè máa lù ú ní ìgbà mọ́kànlélógún ẹ̀yí tẹ́ ẹ̀gbọ́ ìròyìn ayọ̀ rí arúgbó ọjọ́ wípé ó ń bọ̀ lé yín o mìírí àdára ẹ̀sẹ̀ntẹ́lẹ̀à kí ló dé sí ogun ọ̀tán ẹnìkan ló ń dáná
1: mọ́
0: ìyẹn ni.

0: Adaba. Adaba.9FM la ń gbọ́.
1: Ìròyìn náà rí lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC yìí ni Ajibọlá Bashir ló ti kan pọ̀nba yìí wípé ẹgbẹ́ òṣèlú APC àti Accord Party bí wọ́n ṣe lè pọ̀ ni wọ́n lè láǹfààní àti rí ìbò tó tó bíi 1,000,000 fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu nípínlẹ̀ Ọ̀ṣun lẹ́tọ̀ ìdìbò ààrẹ lọ́dún 2027. Bashir náà ló fi ojú ọ̀rọ̀ ilédè lẹ́yìn tí ó ṣe ìpàdé pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọlá Adeleke tán nílé ìjọba nílùú Ọ̀ṣọ́gbó. Ó fi léde wípé ìpàdé ọ̀hún ni láti lè kí Adeleke kú oríire ìwọlé padà rẹ̀ tó sì dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún bí ó ṣe fi òǹtẹ̀ lu ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Bákan náà ni Bashir ó ní ẹgbẹ́ òṣèlú APC àti ẹgbẹ́ òṣèlú Accord ná jẹ́ pé wọ́n rí ìbò eléyìí tó yẹ lásìkò ètò ìdìbò gómìnà èyí tó wáyé láìpẹ́ yìí tó sì ní wọ́n tún fikún ìbò ọ̀hún pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ láti jẹ́ kí ìbò ọ̀hún kó túnbọ̀ pọ̀ sí dáadáa. Àwọn ọmọlẹ́gbìmọ̀ ẹni tó jẹ́ olùfèròǹgbà hàn fún ipò ọmọlẹ́gbìmọ̀ asòfin lẹ́gbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀yọ́ iná jẹ́ pé wọ́n ti yanjú àwọn kùdìẹ̀kudiẹ eléyìí tó jẹ́ pé ó wà láàrin wọn tí wọ́n sì ṣe ìlérí fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ìṣe ni ó jẹ́ pé wọ́n fẹnukò wípé àwọn yóò ṣiṣẹ́ papọ̀ fún àṣeyọrí ẹni tí ó jẹ́ olùdíje fún ipò gómìnà nípínlẹ̀ ọ̀hún lẹ́gbẹ́ òṣèlú náà sẹ́nítọ̀ Sarafadin Ali pẹ̀lú àwọn olùdíje ẹgbẹ́ òṣèlú APC míì lẹ́tọ̀ ìdìbò ọdún 2027. Ìfẹnukò ọ̀hún ná jẹ́ pé wọ́n ṣe níbi ìpàdé àwọn tọ́rọ̀ kan tó wáyé nílùú Ìbàdàn. Ẹni tó jẹ́ alága ìgbìmọ̀ olùpẹ̀tùsáwọ̀ tẹgbẹ́ òṣèlú APC nílẹ̀gbìmọ̀ asòfin Alhaji Mufútàù Àdìsá ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ náà kí wọ́n wà ní ìṣọ̀kan kí wọ́n sì rí dájú wípé àwọn tó jẹ́ olùdíje ẹgbẹ́ òṣèlú wọn òun náà ni wọ́n láǹfààní àti ṣẹ́tọ̀. Bákan náà ẹ̀wẹ̀ ni ìgbìmọ̀ ọ̀hún ló tún ní ìpàdé ló tún fi léde wípé ìgbìmọ̀ pẹ̀tùsáwọ̀ ọ̀hún ètò pẹ̀tùsáwọ̀ eléyìí tí wọ́n ṣe ọ̀hún ni ó túnbọ̀ mú kí ẹgbẹ́ òṣèlú ọ̀hún kó dúró tán dáadáa ṣáájú ètò ìdìbò èyí tó ń bọ̀. Ẹni tó jẹ́ olùdíje fúnpọ̀ gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́gbẹ́ òṣèlú APC ní Sarafadin Ali tó sì ṣe ìlérí wípé òun ṣe ìjọba tí ó kó gbogbo àwọn èèyàn mọ́ra. Alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC nílẹ̀ yìí Ọ̀jọ̀gbọ́n Netawe Iwada ló ti ṣe ìkìlọ̀ fún àwọn orílẹ̀-èdè Nàìjíríà tako ṣíṣàtìlẹ́yìn fún ìpè tí ẹni tó jẹ́ olùdíje fún ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú ADC Atiku Abubakar tó ń pè fún kí wọ́n dá owó ìrànwọ́ orí epo padà. Ìwádà ó ní dídá owó ìrànwọ́ orí epo padà òun ló lè túnbọ̀ ba ìlànà ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ tí ó tún mú àdínkù dé bá owó tí ìjọba tí ó ń pa wọlé. Bákan náà ló sọ̀rọ̀ yìí nílùú Àbújá nígbà tí ó ń ṣe ìpàdé pẹ̀lú àwọn ìgbìmọ̀ tọ́rọ̀ kan lẹ́ka ètò ọrọ̀ ajé lórílẹ̀-èdè Nàìjíríà lórí àtúntò tó bá ètò ọrọ̀ ajé àti àfojúsùn ìdàgbàsókè. Ìṣe ni alága ẹgbẹ́ òṣèlú APC ọ̀hún ó ní owó ìrànwọ́ tí wọ́n bá dá padà ọ̀hún ó lè ṣe àkóbá fún owó náà ìjọba àti owó oṣù àwọn èèyàn gan tó fi mọ́ owó ìfẹ̀yìntì ètò ẹ̀kọ́ ètò ìlera àtàwọn ohun amáyédẹrùn. Bákan náà ló ṣe ìkìlọ̀ wípé dídá owó ìrànwọ́ orí epo padà ó ní yóò kó bá ètò owó yá kẹ́kọ̀ọ́ àwọn akẹ́kọ̀ọ́ àti àtìlẹyìn tí wọ́n rí láwọn iléèwé gíga. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti bẹ̀rẹ̀ ètò ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta báyìí ètò àlára ètò ìsinmi ọlọ́dọọdún ẹ̀ ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fún ààrẹ lórí ọ̀rọ̀ ètò ìròyìn àti ìbáraẹnisọ̀rọ̀ Sunday Dare ló fojú ọ̀rọ̀ ilédè lásìkò tó bá àwọn oníròyìn fọ̀rọ̀ jomitọ̀rọ̀ lánàá. Dare ni ààrẹ ìní yóò lo odidi bíi oṣù mẹ́fà sí oṣù méje tó fi ń ṣe ètò àwọn ìṣèjọba tó fi mọ́ ọ̀rọ̀ ètò abo ati itoraje o fi lede wi pe eto dibo odun 2027 eto ipolongo ibo odun 2027 oni o tun ti nbere ati wi pe opolopo osu ohun na ni o je pe o wa saju re bakan na ni dare ohun o wa fi lede wi pe isimi ti are fe se ohun ni yo fun ni anfani lati simi dada ko si gbaradi fun awon eto gbogbo eto ipolongo ibo ati pe eto isijoba yo tunbo mo tesiwaju lo iroyin kutu aile ngbo lati kan ni adaba fm 88.9 akure ilu ilaramo kinlawa ta tin gbon sadegun ta ba padade ajo ndle lo ti gbese le awon ogun loro eyi ti owo e to tobi bilionu mefa naira ni papako furufu ipele eko an pada abo eku kale
0: kiloko lona aya kiloko
2: eke beti se no dodun to ifo iki o to tu eruru poyin o dede rausa
3: o de ma le joda mo romo bi no ra te
2: die yi o die mi oloye to pe jiniga
3: aya di ti ilu ore
2: to fi kede
3: odun ogun festival 2026 ti ilu ore
2: 2026 ogun festival in ore kingdom
3: o ma wa ye yin oni odo karun ati odo kefa osu kesan ara ninu e
2: on the 4th friday ati abobalu aya ati logan
3: lati amogun bo koyin
2: o on the 5th ojo saturday ni aisun odun ogun
3: ti ojo ogun gangan fun ra e
2: ojo sunday
3: 6th of september
2: ni awako alalukuku
3: agbe aroko bodunde
2: gugu wa ta nlo irin fi se ise ojo wa
3: gugu wa la nsamulo irin se ogun
2: si di kodun ija si gugu wa la se awon alale
3: akagbo ba iye
2: torin leta lejo to ma deta gba tokun enobi
3: e me bogun naja o ma se

0: kiti mẹ́yẹ lójú family
1: chief tọ́pẹ́ ìdíníga
0: di ayájọ of the kingdom
1: and honorary council
0: àwọn ló ní akéde ẹ o.
2: Baba ẹgbà mi ẹra mi kalẹ ọrọpọ mi yi ma ti sumi ise lo n pariwo ẹyin didun ara riro ẹwo mo se mo pe ko le mu ọkọ lo oko mọ ni o se suke suke da towo re le ni oda se kan sun lo ni
3: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mission korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo akanse gbogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mission ko lo ti nu rara o ka gbo ẹyin didun ara riro afọ gedegede idoti ara danu logo lomo kòrí agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtẹ̀gùn láfi pèlú rẹ̀ àjọ nafdac fòǹtẹ̀ ló gbà ó dá alágbó ara 24/7 abamission láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 abamission gbogbo ìgbà ìjáwá ìjà òsì always guide me.
4: Káàbọ̀ padà látòkè lọ́hún ìròyìn ń tẹ̀ síwájú fún ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ẹ̀ lè kàn sí wa lórí ìtàkùn ayélujára www.adaba889.fm. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti pè fún ìgbésẹ̀ akin tako ìkọlù sí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àtàwọn ọmọ orílẹ̀-èdè ilẹ̀ Adúláwọ̀ míì ní orílẹ̀-èdè South Africa. Ẹni tó jẹ́ igbákejì ààrẹ ilẹ̀ yìí Kassim Setima ló jíṣẹ́ ààrẹ níbi ìpàdé ìgbìmọ̀ ọ̀rẹ́dẹ́gbẹ́ ilẹ̀ Adúláwọ̀ tó wáyé ní orílẹ̀-èdè Angola. Tinubu lọ wá rọ àwọn àjọ tí àjọ ọ̀rẹ́dẹ́gbẹ́ ilẹ̀ Adúláwọ̀ ọ̀hún kí wọ́n rí dájú pé wọ́n gbé ìgbésẹ̀ akin ṣáájú ìpàdé àpérò wọn eléyìí tí ó wáyé lóṣù kínní ọdún 2027. Ó ní orílẹ̀-èdè South Africa ó ní ilé ẹ̀tọ́ láti ṣàmúṣẹ òfin wọn lórí wíwọléwọ̀de ṣùgbọ́n ó ní kìí ṣe eléyìí tó gbọ́dọ̀ yọrí sí ìtàpérò gan àti ìkọlù sáwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ tó wà ní orílẹ̀-èdè wọn. Àjọ tó ń gbógun ti gbígbé oògùn olóró nílẹ̀ Nàìjíríà NDLA ló ti gbẹ́sẹ̀ lé àwọn oògùn olóró kan eléyìí tí owó ẹ̀ tó lé ní bílíọ̀nù mẹ́fà náírà ní pápákọ̀ òfurufú Murtala Muhammed nípínlẹ̀ Èkó. Ìṣe ni àwọn oògùn olóró ọ̀hún ni wọ́n ní wọ́n pọn lẹ́jẹ̀wọ́n sínú àwọn nǹkan. Ìṣe ni àjọ NDLA ọ̀hún wọ́n tún fi kélé òfin wọ́n fi gbé ọmọ ọdún mọ́kàndínní 50 kan èyí tí ó gúnlẹ̀ sí láti orílẹ̀-èdè Ghana tí wọ́n sì mú pẹ̀lú oògùn olóró eléyìí tó kó sínú ọṣẹ. Ìṣe ni àjọ ọ̀hún ni wọ́n tún fi léde pé wọ́n tún rí oògùn olóró míì tí ó jẹ́ tramadol àtàwọn oògùn olóró míì ọ̀hún ní pápákọ̀ òfurufú Murtala Muhammed. Bákan náà ẹ̀wẹ̀ ni àjọ NDLA ni wọ́n tún fi kélé òfin wọ́n tún fi gbé àwọn kan náà pẹ̀lú oògùn olóró kokéènì ìròyìn àti igbó nípínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Rivers àti ìpínlẹ̀ Ondo. Àwọn ikọ̀ ọmọ ogun ni wọ́n ti ṣekú pa ẹni tó jẹ́ adarí ikọ̀ àwọn ikọ̀ onísùmọ̀mí tí wọ́n tún rí àwọn nǹkan ìjẹ olóró wọ́n rí gbà lọ́wọ́ wọn pẹ̀lú alùpùpù níjọba ìbílẹ̀ Matazu nípínlẹ̀ Katsina. Àwọn ikọ̀ ọmọ ogun ọ̀hún ni onísùmọ̀mí tí wọ́n mú ọ̀hún ni wọ́n porúkọ rẹ̀ ní Smolly tó sì jẹ́ pé ó ní adarí àwọn ikọ̀ onísùmọ̀mí èyí tó jẹ́ Kachala Muhammadu Fulani. Àwọn ikọ̀ ọmọ ogun ọ̀hún ni wọ́n tún rí àwọn àràgbá yamuyamu àwọn nǹkan ìjà olóró ìbọn àti AK-47 méjì tó fi mọ́ àwọn ta àbọn gbà pẹ̀lú ọ̀kadà bíi mẹ́fà. Ǹjẹ́ ibi tí àrìmọ́ rèé lórí ìròyìn ní Kùtùwàì fún ti àárọ̀ tòní Ọlásùnkànmí Olújọba lólóòtú ìròyìn Ọ̀pẹyẹmí Jọ̀dánù Mùhásẹ́tì gbọ̀yìn iṣẹ́ ò ní ò pé wa ò lágbára lọ́wọ́ Ọlọ́run.

0: ẹ̀kejì tíjọ First Apostolic Church ní Nàìjíríà tòkè òkun dá sílẹ̀ nílé ẹ̀kọ́ náà níbi tí wọ́n ti ń kọ́ ọmọ lẹ́kọ́ ìwé tó yẹ kóró tí kò láfiwẹ́ pẹ̀lú ìwọ ọmọlúwàbí láyìíká tó rẹwà tó sì dòó kẹ́kọ̀ọ́ ilé gbígbé wà fáwọn akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ máa gbénú ọgbà ilé ẹ̀kọ́ ẹ̀yìn òbọ́dì owó ilé ẹ̀kọ́ wọn ò pọ̀ rárá owó ìdákọ́mu lásán ni àǹfààní ìgbaniwọlé ti sísílẹ̀ báyìí sí GSS1 títí dé SS2 ní Jabu International School èkejì ara kejì lọ́jọ́ ọ̀nà márosẹ̀ Elisa sí Àkúrẹ́ ẹlẹ́lì fọ́ọ̀mù ìgbaniwọlé gbà nínú ọgbà ilé ẹ̀kọ́ wọn láàrin ọjọ́ ajé Monday sọ́jọ́ ẹtì Friday àwọn olùkọ́ wọn dáńdájíà ilé ẹ̀lẹ́ ń tíbí kí wọn kì í ṣẹ́jú ètò ààbò tó péye wà ẹ̀kọ́ṣẹ́ owó tún wà fáwọn akẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ni wọ́n tún láǹfààní láti wọlé sílé ẹ̀kọ́ fásitì Jabu tí wọ́n bá ti parí ètò ẹ̀kọ́ girama wọn fún àlàyé ẹ pé 0803-6673-481 tàbí 0706-4959-296 Jabu International School ilé ẹ̀kọ́ ìtìmọ̀ tó kàn mí ń fẹ́.
1: Yẹmẹlẹkọ bojú gẹyìn ọmọ sunkun mama ẹ le bojú gẹyìn ijọ maka ẹ sẹjẹ yemi banaisi jẹyin nugbo alatalẹkẹ akitade ọmọ ba

0: ẹ̀rẹ̀ bàǹbà lọ bá níbi ẹrù rírù.
1: Tó bá jẹ́ torí ọ̀rọ̀ iléeṣẹ́ tí ń pèsè stationery.
0: Evergreen àlọ́gá o, àwọn làgbà.
1: Kọ̀kọ́ ni títí.
0: Sàdá ìpẹ́sẹ̀.
1: Àfọ́débù àní contestable stationery.
0: Lẹ́fọ̀ bíi drawing book,
1: exercise book,
0: biro,
1: pen,
0: pencil,
1: diary,
0: ruler,
1: calculator,
0: eraser,
1: A4 paper,
0: blackboard,
1: whiteboard,
0: agogo àti bíbélì pẹ̀lú àwọn laminated and duplicated material.
1: O yẹ ẹsẹ̀ rà léyọléyọ ni.
0: Tàbí méjì méjì mẹ́fà mẹ́fà dọ́sì dọ́sì pálípálí púpọ̀ púpọ̀ dáínà dáínà tàbí tipa tipa tàbí trailer.
1: Distributor ńlá ni Evergreen fáwọn tó ń pèsè nǹkan wọ̀nyí kárí ayé.
0: Ọ́fíìsì wọn ti kúrò níbi tí wọ́n wà tẹ́lẹ̀ o.
1: Ẹ máa bọ̀ ní 144 Obadeshida Road,
0: opposite Stadium Junction gangan
1: Lápẹ́.
0: Telephone 081-6531-6655.
1: Ó yẹ ìpí kí n gbó.
0: Evergreen.
2: Hey, wait. Before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: vitamin drops and syrup, specially formulated for babies and growing children. It contains essential vitamins for growth, immunity, and brain development. It's NAFTAC approved. Afravoid is a product of Afrachem Limited, makers of Panda Paracetamol.
1: Ìjẹun ọ̀nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safe mode. Mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
3: Auntie, you are enjoying only you. Peppered rice, amala, nkwobi, masa, cake, and now ice cream. I hope you have Jesty Fizz on you.
4: Jesty Fizz? I never leave home without it.
5: That's right. Jesty Fizz, the new natural effervescent powder for an instant refreshing relief from heartburn and stomach indigestion. Just add Jesty Fizz into a cup of water. Stir, drink, and you're good to go. Jesty Fizz, your relief on the go. Jesty Fizz is from the house of Jesteed. If symptoms persist after 3 days, consult your doctor. Marketed by Ranbaxy Nigeria Limited, a Sun Pharma company.
6: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó òtòní.
7: Ètò ìgbéyàwó láyé.
8: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
9: Kí ló ṣẹlẹ̀?
8: Kí wọ́n tó so wá pọ̀, ìjọ òran tí pé òṣèlérí tẹlifíṣàn fún mi. Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹni
6: 2026. Ẹ ní tòótọ́.
8: Kájà sọ pé
6: ò tí ì
8: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
6: Pẹ̀lú CDCare, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDCare lórí Play Store àti Apple Store.
10: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado-Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
11: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wo mo ṣe mọ̀ pé kò lè mú ọkàn lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣe kan sùn lọ ni.
12: Abba ajo ko ti igbo ni nipa 24/7 Abba Mixture kọrọjọ gbogun bílẹ̀ táwọn ọkùnrin bèrè fún gbà gbogbo àkànṣe gbogi ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abaduro tó tí ó sì máa ṣiṣẹ́ akọrin lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegùn láfi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀lúgbà ó dá alágbó ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà ìjà wà ìjà òsì always guide me.
13: My brother, are you say Lafarge don't change name?
14: Yes, now. Lafarge Africa PLC don't transform. Come become HBM Nigeria PLC. The name don't change, but now still the same Ogbonge Cement, another building solutions company. We help build Third Mainland Bridge, National Assembly Complex, First and Second Niger Bridge, them, Cocoa House, National Theater, plus plenty of HTRM construction for this week.

0: gaining velocity on Adaba FM.
1: Ẹ tó kú dédé ìwòyí ẹ̀yin èèyàn wa níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti mọ gbọ́ wa. Ẹ káàbọ̀ sórí àkànṣe ètò ní ìkànnì tá a wà yìí. Ẹ tó bá wa súnmọ́ ìdí rédíò yín torí pé ètò yìí yóò ṣe yín láǹfààní púpọ̀ púpọ̀ pàápàá jùlọ nínú ìdílé yín. Ilé-iṣẹ́ tó ń ṣe gbogi 24/7 Abba Mixture. Àwọn náà ni wọ́n ṣe onígbọ̀wọ́ ètò yìí tí wọ́n sì ní ká mọ gbára wa nímọ̀ràn ká mọ sọ̀rọ̀ ìsítí fúnra wa ká sì mọ́ tọwọ́ tí ń dò wá bọ abẹ́ aṣọ. Ṣé bí Yorùbá bọ̀ wọ́n ni ẹni tó bá dákẹ́ báyìí òun náà ni tara rẹ̀ bá dákẹ́ ni. Kọ́rọ̀ mọ́ wa di ìdílé tó ti ń tòrò tẹ́lẹ̀ tó wá di ti yanpọ̀nyanrin ń ṣẹlẹ̀ ń bẹ̀. Àwọn kan ni wọ́n fi ọ̀rọ̀ ni wọ́n fi tó wa létí tá a sì wò wípé ká fi gbára wa nímọ̀ràn ká sì fi sí òdiwọ̀n ilé ayé wa. Ìdílé kan tó ti ń tòrò tẹ́lẹ̀ láàrin ọkọ àti ìyàwó bìrì òun náà ló yé ló wá bẹ̀rẹ̀ sí ní jẹ́ pé yanpọ̀nyanrin ó ń ṣẹlẹ̀ láàrin wọn. Àṣé inú ìyàwó yìí kò dùn sí bí ọkọ rẹ̀ bó ṣe ti máa ṣe. Ó ní kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ọlọ́kọ òun ò ṣe tó kò sojúṣe rẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ nínú ilé. Dípò kó pe ọkọ rẹ̀ ṣàkíyèsí kí wọ́n dìjọ wá ojútùú sí ìṣòro tó ń kojú wọn yìí. Kò ṣe bẹ́ẹ̀ dípò kó gbé ìgbésẹ̀ pẹ̀lú ọkọ rẹ̀ ńṣe lobìnrin yìí lọ bá nasẹ̀ síta. Àmọ́ kò pẹ́ kò jìnà ibẹ̀ náà ló ti gbé jombo wálé tó sì kú bára rẹ̀. Sàdédé ló bẹ̀rẹ̀ sí ń rù tó sì bẹ̀rẹ̀ sí ń gbẹ. Ibi tí wọ́n ti ń gbé kiri ọ̀hún ibẹ̀ ló ti wá jẹ́wọ́ wípé ẹ dákun ẹ bá ń bẹ ọkọ mi ẹ sì bá ń sọ pé kọ́ dáríjì mi torí mo ti sẹ̀ ẹ́. Ló bá bẹ̀rẹ̀ sí jẹ́wọ́ ibi tó ń rìn sí àtẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀. Àṣé ẹni tó ń bá dọ̀rẹ́ ẹ̀ kọ̀kọ̀ yìí kò fẹ́ fúnre rárá. Eléyìí un ohun tó fẹ́ lò lára rẹ̀ ló ń wá kiri. Ọ wá di pé obìnrin ọ̀hún ó gé ka àbámọ̀ jẹ nígbẹ̀yìn. Ẹ sì mọ̀ wípé Yorùbá ní àbámọ̀ báyìí òun náà ní gbẹ̀yìn ọ̀rọ̀. Kọ́lọ́hún ọba kọ́ mọ̀ jẹ́ kí àbámọ̀ kọ́ gbẹ̀yìn ọ̀rọ̀ gbogbo wa. Èyí ni iléeṣẹ́ tó wá ń ṣe gbogi 24/7 Abba Mixture. La fi wá ń gbára wa níyànjú wípé ìwọ ìyàwó tó ọba mọ̀ wípé ọkọ rẹ ò ṣe dáadáa tó nínú ilé gbìyànjú kẹjọ wá ojútùú sí ọ̀nà àbáyọ òun ni. Kì í ṣe wípé àwa ń bẹ́ẹ̀ta ànasẹ́ta òun náà ló lè jọ́nà àbáyọ. Ìwọ náà gbìyànjú kọ́ ra egbògi 24/7 Abba Mixture kọ́ ra fọ́kọ rẹ kó bẹ̀rẹ̀ sí ní ta kébé. À ń jẹun tó dùn à ń mu tó dùn ẹlòmíín wà kò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ mọ́. Bẹ́ẹ̀ lẹlòmíín wà kò lè rìnrìn ìṣẹ́jú márùn-ún yóò ti máa fọwọ́ lébàdí. Gbogbo àwọn nǹkan tá à ń jẹ dídùn dídùn yìí tó ń ṣàkóbá fún àgọ́ ara wa láyé àtijọ́ àwọn baba ńlá wa tí wọ́n bá jẹ nǹkan dídùn ọ́ láwọn egbògi tí wọ́n fi mọ kojú ẹ̀. Àwọn egbògi náà la wá pò papọ̀ sínú 24/7 Abba Mixture láti mọ jẹ́ ìwúlò fún gbogbo àwọn èèyàn. Ó wúlò fọkùnrin, ó wúlò fóbìnrin, ó wúlò fọmọdé bẹ́ẹ̀ ló wúlò fún àgbàlagbà. Ẹ sì wá mọ wò ó egbògi tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò lọ́tínú rárá. Omi pọ́nbélé náà fi ṣe. Àjọ NAFDAC sì fòǹtẹ̀lú. Ìwọ náà lọ rà á lónìí torí pé ìjà wà ìjà ò sí always guide ni. Wọ́n ní kọ́ guide ara rẹ. Ẹ jẹ́ ń kọ́kọ́ dókè náà náà mo sì ń padà bọ̀ ẹ kú kalẹ̀.
2: Bàbá ẹ gbà mí ẹ rà mí kalẹ̀ ọ̀rọ̀ kọ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni ò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
3: Abba aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mixture kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mixture kò lọ́tínú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin abádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà ó da alágbò ara 24/7 Abba Mixture láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ mọ́ni ìjánu ọmọ 24/7 Abba Mixture gbogbo ìgbà.

bẹẹni ìjáwá ìjà òsì always guide náà ni ṣe wá rí gbogbo ẹyin tí ẹ bá fẹ jẹ alágbàtà fún lè iṣẹ tó ń ṣe gbogi 24/7 abamikchọ yìí nọmbà yìí òun náà ni kẹ ẹ mọ pé 091-60-62-62-53 ẹjẹ ń pè lẹẹkan sí 091-60-62-62-53 tó ó tún dìgbà míì náà tá a tún mọ pàdé ire

0: All right, quickly before I go this morning, result of matches that were decided yesterday in Italy. And of course, in Spain. In Italy, over the weekend, Napoli were shocked at home by Como 1907. Napoli won, Como 2. Inter Milan defeated Cagliari by a long goal. It's Lazio 1, Genoa no goal. Also, over the weekend in France, talking about the French Ligue 1, Paris FC defeated Nice by 3-0. Warren has defeated Le Mans by 3-2. AS Monaco 2, Olympique de Marseille no goal. In Germany, Freiburg 4, Werder Bremen 1, Augsburg defeated Schalke 04 by 3-0. And Deportivo La Coruña also defeated Valencia by 3-1 in the La Liga Santander. Celta Vigo fans were furious after 90 minutes as Athletic Club defeated Celta by 2-0. In the United Kingdom, at the Stadium of Light, Sunderland defeated Fulham by a lone goal. Man United rallied from a goal down to defeat Ipswich Town by 5-2. And today, it's going to be a cracker at the Villa Park Stadium. Aston Villa will lock arms with Arsenal. Now Emery again facing no other team but Arsenal. Mikel Arteta versus Unai Emery. 8 p.m. Nigerian time. Aston Villa versus Arsenal. Villa Park Stadium, the venue. The very last track this morning, you're so, so right. Thank you so very much for listening. My name is Michael Akintunde. I'm out of here.
1: Life is exciting on Adaba FM.
2: Materiali bolo le no jo meta yi o pe la bi ni isoro isara ina mo ni bo ba ji gbo ara ma ro mi isara yo ma fa mi so lati bara idide ese ni o ma ro mi gogo debi pe mi o le bere mu nkan le ise lowo mi ma nkuriri ati ese mi ti ma kan mi gogo koda irorun su dede o ore mo ti gbianju gbianju corona bayo je ayo ohun ti e wa su mi agbo ni ise lo si je lo be ti wo gbo ni pa babo oke ogun ni ogulugbo ade tun fi wi atego isomo ara aye lore lori eyike yi isoro to yomo edalenu iwo na gbianju ko si babo oke ogun loni e ma pe 0706460 6419 0706460 6419 babo oke ogun agbalagba ode tun fi wi atego isewosan
3: mo ke okunrin mo ke obirin mo ke omode mo ke agbalagba emi ti mo nkin yin ni baba oke ogun ti gbogbo aye mo si baba iseyin ti mo wa number 4 Dudu Yemilen, opposite Oye Mekun, Grammar School, Neil Wakura, by your fair bearing, Kaka, by fair bearing, or Nimore Kato fair bearing, Lomi, Pemisori, Robanis or Romi, oh, Samu, 64, 60, 64, 19, oh, Samu, 64, 60, 64, 19, Kinni le se baboke ogun ti enpa awon eyan ni mamara lori ati pe kinni le se baboke ogun se ohun na ni isoro to nba waja ninu se ara wa ati yi to nba waja ninu egungun ara wa apere wo ni won na ti nri elomi a ma ri pe to nba sun bayi to nba jin ati dide nile re isoro ni oje fohun tori gbogbo ara ni o ma ro ohun elomi a ma ri pe ise ohun bere si ba fa ohun so lati bi ibara adi ohun de bi ese elomi o le bere mu kan le elomi o le duro pe elomi a ma ri pe gbogbo enu eti ohun lo bere si ma ho ye be le elomi o ma ri pe gbogbo enu ara ni kan bere si ma ja ohun je tabi nkan bere si ma rin kaaki inu ara ohun tabi ara ti e bere si ma ta ohun bi e pe ohun fi atarara elomi ba so esun lale bayi ati rorun sun re isoro ni elomi ba tun sun wakati kan tabi wakati meji to ba jira ro bayi ati dide nile re na isoro tun ni ogun seju ogun seju ko ni le dide lori ibusun re to ba tun gbianju to dide bayi to ba fese lele ba ese o kan gogogogo bi eni to gbe ese le egun lemi a fi ma pe e ma ja wo ra wa ni re iwa na gbianju ko wa yoju si wa fun mo ra kan abi meji office wa ni number 4 to do Yemi Lane opposite Yemekun Grammar School ni ilu Akure tabi ko pe mi sori ero ibanisoro ni yi 07 64 60 64 19 07 64 60 64 19. Nkan yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko sise ma rara elomi o le dagbe be elomi o ba fe jade nu le re bayi ko le da jade afiko ma fa jade tabi ka elomi ma fi opa si kete ese be elomi ba lo bayi yo ma ri pe nkan kan ti en ti hun si waju ni gegege bi e po hun fe subu eyin e wa won baba wa e wa won baba wa elomi won lo gorun odun won lo gofo odun pelu si asekara elomi nse si agbe elomi nse si ode be sinu won tun ma da ta kebe kebe se bi ewe atebo yin na le won na lo nitori e mo fi lo ko ewe atebo eyi to wulo fun okunrin to wulo fun obi mo ko wa lati ilu seyoro awon egwe ajise dada awon egba ajise dada to wulo fun wa ta ba lo ta na ma ri ta ma ma ta kebe kebe na mo ma fi so pe ode ni mi ode ni baba mi eyi na ma pa awon ode a le rin ni ogbon seju a le rin ni wakati kan a le rin ni ogoji seju ti nkan ko si ni yo wa lenu ninu se arawa be ni kaka oni yo wa lenu ninu egungun arawa se bi ewe ategbo yin na la wa na lo iwa na wa janfani ewe ategbo lodun emi baba oke ogun ti ma wa ni number 4 Tudu Yemi Lane opposite Oyemekun Grammar School ni ilu Akure ero bani soro mi re 07 64 60 64 19 07 64 60 64 19 alafi ara wo ni bi fi abia
4: ore mi asu orire ajosewo oni baje
5: ojo na re bi ana ta pade l'office MTN ta ti ra simu akoko sugbon ka ma paro o sowon lati ri iru ore ati alabasise po bi ti e
4: abi o ogbelope MTN
6: MTN is 25 years old
7: mo gidi odun me dogbon ni MTN tin so wa di okan to si so ala wa du to loni an yo ayo odun me dogbon to kun fun orisirisi aseyori be a sese bere ni MTN
8: gba mi era mi kale oro ko mi yi ma ti su mi ise lo n pariwo eyin didun ara riro ewo mo se mo pe ko le mu oko lo oko mo ni o se suke suke da towo re le ni oda se kon sun lo ni
9: aba aju ko ti igbo ni nipa 24/7 aba mixo korojo gogun bile tawon okunrin bire fun gba gogo akanse gogi bile ta gbe kale lona ti gba lode 24/7 aba mixo ko lo ti nu rara o ka gu eyin didun ara riro afogede gede do ti ara danu logo lo mo okunrin aba duro ti o si ma sise akori lodun lolufe re iwe ategbo la fi pelu re ajo nadak fun tedugba o da lagu ara 24/7 abamisho lati je alagbata jake jado le nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamisho gbugbu iga ijawa ija osi always guide
10: where did you buy it
11: sike
10: Yes,
12: e ko dede asiko yi ni bi gbogbo jake jado ti e ba ti lori ofe lati ma gbo wa bayi a tun gbe nkan mi de laro oto be si ni ma ja gbokun si nbe tori pe n to ti kale to ti kako ni e ti ma gbo nipa seed care ini le se ko ara oto to je pe won ti mu ki ohun gbogbo ko de ran fun gbogbo to lori telemu ta ba so nipa kani nkan gbogbo ni oniranran ta ba nfe lo ta mo si dukia ise mo ma woran television ni abun yowu isoko atawon kan mi ti e fi mu ki ayo derun fun ni sugbon ta won ori pe bile aye se ri lode oni je ona ati ri awon kan won ni rorun wa be ni yi ni dahun sugbon won ni enu nikan lati gbopon lojo ni alejo kan be pelu mi ti won di asoju ile ise CDK ma fe ki won na nbe fun eyin ara ile mo kale
13: e seun olotu e ku ohun ni ataro oruko mi ni Okunola Abdulrakim gẹgẹ bi e se so ni ekan CDCARE application ti o so ala omo orilede Nigeria di mumuse nitori pe oni o fun wa lanfani lati ra gbogbo nkan ilu nu le patapata ti o wu wa ti afera lati ori inu yara mattress la fera ni o afera fan ni o AC ni abo si le dana afera gas ni o pot ni o microwave fridge ni afera freezer ni o àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ́nà mọ́nà báyìí, tàbí máa rabi sólà ìnvátà kankan, àtúntà ní CD kẹ̀. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ rà. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún ẹ̀yin mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rú wa, mo fẹ́ mọ fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CD kẹ̀ app tẹ́ mọ ra. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK ó máa palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí, wọ́n máa gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn. Kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́, wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o. Tí wọ́n yá mọ ra mattress lọ́wọ́, wọ́n rò pé ok mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tẹ́dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn. Kán tó sọ pé ṣé wọ́n ta mọ́tò? Bẹ́ẹ̀ ni. Ṣé wàá rí tó ní mọ́tò dé? Òun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín wò kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó rẹ̀. Torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months. So tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú. Eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó ti ń jáde. Torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn. Mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000. Nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni, màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀, mo lè mọ san 20,000 ní oṣooṣù. Tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún, CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi, màá tún máa sanwó lọ síbẹ̀ tí máa sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀. So tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà, màá sì rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjìláàádọ́ta, that is 48 weeks. Tí bá mọ̀sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin, CDK mọ̀ pé ẹni níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún, yóò dẹ̀ tún máa sanwó lọ. Nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o. Gbogbo ibi tẹ́ ẹ bá máa gbé ní Nàìjíríà, tẹ́ ẹ bá ti béèrè fún, tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE, tẹ́ bá ti download ẹ̀, tẹ́ forúkọ yín sí, tẹ́ fi phone number yín sí, ẹ ti rán àwọn èèyàn wa tó ti mọ kí yín káàbọ̀. CDK ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o. Gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe. Tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ mọ̀ fi owó yín sí, ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde. Àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ chat lọ́fẹ̀ẹ́, kò síbi tẹ́ lè wà.
11: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹ̀pẹ̀ka káàkiri.
14: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
11: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí, ọ̀nà náà rèé, ẹ tẹ̀lé wọn CDK ó dìgbà kan náà. Ẹ ṣeun.
14: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ Fertochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́. Ẹ lè pe 0707-454-2995.
15: CDK there for you.
16: Hey, wait, before you buy that multivitamin, ask yourself, is it giving your child complete nutrition?

0: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
1: It's about to go down.
2: What?
3: My love, what happened?
2: Before I marry you, the TV where you promised, the fridge in car, where it is? Washing machine in car, will I be using my hands to wash clothes in 2026?
3: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small. Fridge, washing machine, even solar system. Now CDK.
2: So all those things done already there, house?
3: Abba, since last month.
2: Ah, first off, continue the wedding.
4: Yay! Come together.
3: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small. Zero interest, normal market price. Download CityCare today.
5: Visit us at Danco Plaza, at Jiloson, beside Ulu Motors, opposite Maria Assumpta Catholic Hospital, Ikeria Road, at Doikiti. Please call 0707-484-3351.
4: CityCare! Pay small, live BB!
6: Egba mi, era mi kale, oro ko mi yi, ma ti su mi. Ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni. O se suke, da towo re le ni. Oda, se kon sun lo ni.
7: Abba, ajo ko ti gbo ni, nipa 24/7 Abba Make Sure. Koronjo gbogun bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile. Ta gbe kale lona ti gba lode. 24/7 Abba Make Sure. Ko lo ti nu rara. O ka wo eyin didun, ara riro. A po gede gede jo ti ara danu. Logo lo mo okunrin Abba Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún lólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò láfi pèlú rẹ̀. Àjọ NAFDAC fòǹtẹ̀ ló gbà. Ó da alágbò ara 24/7 Abba Make Sure. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-6253. 091-60-62-6253. Orúkọ ọmọ ní ìjánu ọmọ 24/7 Abba Make Sure. Gbogbo ìgbà, ìjà wà ìjà ò sí. Always guide me.
8: Ọ̀dọ̀dún làró rógbó. Ọ̀dọ̀dún làrá ò ọdọọdún làrọ ọmọ òbí lórí àtẹ.
9: Ọdún tún ti jọ o.
8: Olóyè gíga jẹ́tọ́mọ bí.
9: Ẹ̀kúndayọ̀ olúwaṣọ̀yà.
8: Pẹ̀tù tìlú ìṣàrú ló pẹ̀tù onílé tàlejò.
9: Sí àjọ̀dún ọdún kẹwàá tí wọ́n ti dórí oyè.
8: Gẹ́gẹ́ bí a pẹ̀tù tìlú ìṣàrú.
10: Agbálẹ̀
9: ọrùn rẹ sọ́jú
8: àmọ̀jẹ̀ yára náà pẹpẹ
9: lọ́pọ̀. Ọgbọ̀njọ́ ta tiẹ̀. Oṣù kẹjọ August ọdún tí a wà yìí. Ayẹyẹ ọdún kẹwàá. Tí olóyè ajẹ́tọ́mọ bí. Ẹ̀kúndayọ̀ apẹ́tù ti ìṣàrú ti dórí oyè. Ọjọ́ kọkànlélọ́gbọ̀n 34. Oṣù kẹjọ August ọdún yìí. Lobèrè mọ́yẹ̀ máa wáyé. Nígbà tí ojúmọ̀ òru máa wáyé lọ́jọ́ kìíní oṣù kẹsàn-án ọdún yìí. Tí onílé àti àlejò máa péjọ sí ìlú ìṣàrú. Fún ìwúre. Ọdún ìṣàrú ọdún yìí. Asun onílé. Asun àlejò. Ẹ kú oríire o. Olóyè gíga ajẹ́tọ́mọ bí. Ẹ̀kúndayọ̀ olúwaṣọ̀yà. Ẹ ò ní fi èyí ṣàṣe mọ́. Ìṣàrú á gbẹ̀wá o.
4: Àṣẹ APC
11: Progress.
4: Amáwù.

0: yọ.
1: Ìwọ ní ìwà darapọ̀ pẹ̀lú àwọn gbajúmọ̀ àti sẹlẹ́bírítì tí wọ́n gbé ìjáde wọn lárugẹ látọ̀dọ̀ ní yíṣù. Gbogbo suit àti shirt àti trousers àti shoes àti bẹ́ẹ̀ àti sandals and slippers tó jẹ́ ti Turkey, Italian tàbí Spain. Tọkùnrin ní tobìnrin lọ́mọdé àtàgbà. Olúwa ń tíṣẹ̀. Jinsan Shino. Pantan Jogas. Great watches. Awoka. Senator dressing. Resource control. Ní yíṣù. Ọ̀tàgbàntàgbà tó ta gbẹrẹgàdà síbi gbẹrẹgàdà ní gbàgede ọ̀gbẹ́gbà Bùyẹ́kẹ́tẹ́ níbi táwọn ọ̀gbẹ́gbà ti rí gbá ọjà pàtàkì kalẹ̀ sí.
0: My God.
1: Bí odi ndi ọjà ìlú kan lókè òkun ni. Military and paramilitary accessory.
0: Àwọn officers boot.
1: Ní ti civil defense, soldiers, police, peace corps, àtàmọ̀tẹ́kùn. Àti bẹ́ẹ̀ àti fìlà àti láyàdì wọn ní bẹ́ẹ̀. Gbogbo schools ni kò tètè wá máa order for uniform container and sanders. All sales price dẹ̀ làwọn ọjà wọ̀nyí. Ìbẹ́ ìṣeléyọléyọ tàbí dọ́sí dọ́sí. Ẹ̀yí tẹ́ fẹ́ kọ́ṣẹ́ láti di aṣẹ bàtà. Àyè wà fún yín àti ibi tẹ́ ẹ máa gbé. Ó yá ní nọmba 85 ọba Adéṣidà ní dojúkọ táwọn ọ̀là kúrẹ́. 0800 3452 0455. Ní Yéṣù Abíbàtà kókó ká.
2: Planning Committee Igbaraoke Orikadun International Festival 2026. On behalf of His Imperial Majesty Oba Dr. Francis Adefara Kanmi Agbede, OFR, FCIM, Ilufemi Loye, Ogidede Tour, your lawyer of Igbaraoke, chiefs, and the entire sons and daughters of the community invite you all to this year's 2026 edition of the epoch-breaking events. Is the homecoming of sons and daughters of Igbaraoke to celebrate our new year in our rich cultural attires, showcase our heritage, sons and daughters, friends and relatives from far and near will gather to celebrate the one and pre-event banquet and investment summit Friday, 4th September 2026. Between the hours of 1 and 6 p.m., venue is Professor Rufus Selemo Event Center, Igbaraoke. Day 2, Saturday, 5th September, main event at 10 a.m., venue is Olowa Palace Pavilion, Igbaraoke. Come, see, network with sons, daughters, and friends from all walks of life. It's going to be a lifetime unforgettable experience. Orikadun, celebrating a new year in our Rich Cultural Heritage Planning Committee announcer.
1: Ètò ìgbaniwọlé mà ti ń lọ lọ́wọ́ báyìí o. Nílé ìwé àtàtà tó máa ń mú ìtẹ̀síwájú débá ìgbé ayé ọmọ. Rural Group of Schools lórí Paraga Ward lọ́bàdàn orí òdìgbò. Ẹni bá mọ̀nà ló yẹ kó máa júwe ọ̀nà fún ni. Torí oríṣiríṣi ọ̀nà ti pọ̀ láyé. Ṣùgbọ́n èyí tó máa yọrí sáyọ̀ ló dáa jù. Ilé ìwé pàtàkì yìí ti di ọ̀tà gbàǹtagbà tó ta gbangba yíkátá wọn ọmọ ti ń bá wọn ọmọ rere kọ́ wọ́n rì papọ̀ láti ṣorí ire tùgẹ́dà. Àti nursery and primary pẹ̀lú secondary session. Gbogbo sọ́bíà tó wà theoretical contextual psychological la ń ṣe ń bẹ̀. Kódà àtàwọn tó gbé excursion pọ̀ sẹ́yìn for substantial experimentation láti acquire qualitative education. Gbogbo àwọn nǹkan rere tí mọ́kàn ọmọ balẹ̀ láti kàwé ní bẹ fáwọn ọmọ oníbọ́dì àtòní dé. Ilé kì í lọ nítorí àràbàjẹ́gẹ́ òtítì bíire solar energy tí wọ́n gbé wá látòkè òkú tí wọ́n wá gbé kalẹ̀ ń bẹ̀. Ẹ wá wo àwọn olùkọ́ tó neat tó clean dànùdànù. Tó tún wà professionally and morally certified gẹ́gẹ́ bí orúkọ wọn. Moral Group of Schools. Ẹ wù ẹ má jẹ́ sọ̀rọ̀ pípọ̀ jù. Ó yá sí Moral Group of Schools. Lórí Paraga Ward lọ́bàdàn orí níjọba ìbílẹ̀ òdìgbò. Ètò ìgbaniwọlé ti bẹ̀rẹ̀.
2: Lóòótọ́ ni bookshops yìí pọ̀ nílẹ̀ yìí, ṣùgbọ́n ọmọ èyí tó wọ ọjà àwọn rọjú jù. Tẹ́ ẹ̀ ní fowó àwọn rajà wọn. Tẹ́ ẹ̀ ti rí ojúlówó ìwé àwọn ọmọléèwé láti kejìdé yunifásitì. Ó yá ká lọ sí Noble Bookshop 72B Ọba Adéṣidà Road, Àkúrẹ́. Káàsà Ọba Lọ́ládé Orímọ̀gbà Noble Bookshop ló ní káta ìwé AG, Nursery, Primary, GSS, SS, títí dé yunifásitì. Ẹ̀yin ọmọléèwé Higher Institutions, ẹ máa bọ̀ wá ra ìwé. All disciplines, sciences, humanities, medicine, nursing, computer, engineering, accountancy, business administration, ìwé political science, international relations, mass communication, àti bẹ́ẹ̀ lọ. Stationaries lọ́lọ́kan òjọ̀kan, wọ́n lè bìbà lọ́dọ̀ wọn. Bẹ́ẹ̀ lóríṣiríṣi bíbélì àtàgò gbàlà tí ń léṣù wọlé tipilẹ̀ tipilẹ̀. Noble Bookshop lẹ́ ti bá. Ọjà tẹ́ bá rí ní Noble Bookshop, publisher ò tí gbé jáde ni. Dealer, major supplier and distributor ni wọ́n pẹ̀lú general contractor. Number 72B Ọba Adéṣidà Road, Àkúrẹ́ ni wọ́n wà. Telephone 08034719097.
3: Gbogbo níṣe.
4: Èyí ni ìpàdé àgbà tí Ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ikọ̀ olódùmarè wòlíì àgbáyé ni. Prof. Dr. J.B. Kumoloyi yà pé àkórí rẹ̀ ní gbogbo níṣe. Tó máa ń wáyé ní ọjọ́ kìíní, ọjọ́ kejì àti ọjọ́ kẹta oṣooṣù ní the World Bible Church Solar Headquarters 3 Street Off Ogoto Road Ìgbàrà Odò Èkìtì. Aago mẹ́jọ òwúrọ̀ di aago méjìlá ọ̀sán lójoojúmọ́. Báàbọ̀ Ọlọ́run. ọlọ́run baba wòlíì jẹ́ bí ìkúmọ́lú ìdí ṣetán láti dáná sun agbádá ogun tí ayé gbé wọ̀ èyí tó mú kó máa ṣiṣẹ́ bí ẹni jẹ̀jẹ́ àìsàn wo ló bá òfin nínú àgọ́ ara kí ló dé tọ́mọ ológo rẹ ológo lò àṣírí ńlá rẹ̀ o ìpàdé tinú àdúrà gbogbo òṣìṣẹ́ tó sùn yìí ọjọ́ kìíní àti ọjọ́ kejì ní kété lẹ́yìn ìsọjí ni bàbá yóò dá gbogbo ènìyàn lóhùn fún kánsẹ́lì ọjọ́ kẹta ni bambambari iṣẹ́ àmì àti ti ìyanu lójúkọ ojú pèsè 08167170 nínú ìpàdé tó sùn yìí ọlọ́run kò mọ lóyè iṣẹ́ tèmi o.

0: ìmúṣẹ ìrètí ọtún tinubu ń báṣẹ lọ ìmúṣẹ ìrètí ọtún lẹtọ tí ọmọ gorí afẹfẹ nìkànnì àdàbà fm 88.9 àkúrẹ lọjọjọ ajé monde bẹrẹ láago méjìlá sí aago méjìlá àbọ ọsán níbi tí wọn ti mọ yànnà náà àwọn ètò tí ìjọba ń ṣe ibi tí iṣẹ dé dúró àwọn iṣẹ tó ń lọ lọwọ àtàwọn ètò táwọn èèyàn tí wọn lè jàǹfààní ẹ lábẹ ètò ìṣèjọba tí gbogbo ẹ yóò sì mọ dé tìgbọ yín nìkànnì àdàbà fm ní gbogbo ọjọ ajé monde ní aago méjìlá sí aago méjìlá àbọ ọsán ikọ sunshine grassroots network lábẹ ìdarí honorable dayo awude pẹlú àtìlẹyìn mínísítà fọrọ abẹlé olúbùnmi tójú òjò ló ṣagbátẹrù ètò ẹ jẹ ká jọ gbọ tọsẹ yìí ìmúṣẹ ìrètí ọtún tinubu ń báṣẹ lọ.
1: Bẹ́ẹ̀ni, a tó fi èèyàn sí ipò pàtàkì. Ó láti jẹ́ni tó níwà rere ni. Fẹ́ni tó yàn án sórí ipò tún jẹ́ ọmọlúàbí. Tó fẹ́ láti fawọ́ ẹlòmíì gòkè. Nítorí èyí, ní ọkùnrin pàtàkì ni. Ìyẹ́ Honorable Michael Bolóde Okòó. Ṣé ní ká lọ kí Abimbola Oladi méjì. Táwọn èèyàn máa ń pè ní àkọ́bí gómìnà. Who has just been appointed as the chairman of Ondo State Sport Council. Kàkí fún ti oríire náà. Bákẹ́nẹ́ ni Honorable Michael Bolóde Okòó. Tún pẹ̀lọ́wọ́ gómìnà wa èyí náà wọ ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn tí gómìnà wa yàn sí ipò káàkiri ìpínlẹ̀ Ondo tírú rẹ̀ ò dẹ̀ ti wáyé rí irú eléyìí gan ni wọ́n ń pè ní kéèyàn máa gbé ọmọ ẹlòmíì dìde ìjọba tó kan gbogbo àwọn ènìyàn nílùú ńlá títí dẹ́sẹ̀ kùkú ọ̀nàrẹ̀bù lọ́kì orí mi sàyé dà tiwa Yuayinde the great leader kódà Yuayinde builder a helper a mover a shaker a pathfinder and a pacesetter gbogbo ìgbà ṣá lẹ máa ń fi àpẹẹrẹ rere àti iṣẹ rere lọlẹ nípínlẹ Ondo ẹ ṣe púpọ̀ o tọ ọ̀nàrẹ̀bù Michael Bolóde Okòó èló ni ká kí yín bẹ́ẹ̀ la dẹ̀ tún kí Abimbola Oladi méjì congratulations.

0: verify. Never share your PIN, password, BVN or OTP with anyone. Your bank will never ask. And when in doubt, contact your bank and ask. Stay alert. Protect your money. This message now from Bankers Committee.
1: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
2: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ẹ tọgbẹ́ ìyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Kí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Kájà sọ pé o ò tíì rẹ̀ wọ́n àbí?
2: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
5: Èmo ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀, ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
4: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ilé iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, Lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pé 0707 484 3351.
7: CDK, sọ́yẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.

0: pàdé iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí nílùú Àbújá àti ní ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti fi kélé òfin pé àwọn afurasí méje ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé iṣẹ́ ìdígunjalè jíjá ọkọ̀ gbà àti jíjá ọkọ̀ àjàgbégbà ìnáyàn láàyò gẹ́gẹ́ bí ìròyìn tuntun ní ìlọ́wọ́ nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ láti ọwọ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yanni Ìnedu àti agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn Láyínká Àyìnládé lánàá ọjọ́ Àìkú nílùú Àbújá Ìnedu lókàn kẹ̀kẹ́ pé àwọn afurasí kan ni wọ́n rámú lásìkò ìgbà tí àwọn ọlọ́pàá tí wọ́n ṣe iṣẹ́ àkànṣe ní ọjọ́ kẹrìnlá àti láàrin ọjọ́ kẹrìnlá sí ọjọ́ kọkàndínlógún oṣù kẹjọ ọdún tí a wà yìí bẹ́ẹ̀ ló dárúkọ àwọn afurasí tí wọ́n rámú náà bí Ahmed Sidu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Diamond M Alex Gabriel tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Junior M àti Ahmed Mahudu tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Diamond àwọn yìí ni wọ́n rámú o látàrí ìfimúfilẹ̀ léyìí tí àwọn ọlọ́pàá ti ń ṣe lórí iṣẹ́ láabi jíjá ọkọ̀ gbà àti ìdígunjalè léyìí tí wọ́n ń ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ọ̀hún wá ṣàlàyé pé àwọn afurasí náà ni wọ́n tọpasẹ̀ mọ́ wọn mọ́ onírúurú ìṣẹ̀lẹ̀ ìdígunjalè léyìí tí wọ́n ti lọ́wọ́ lẹ́sẹ̀ àti jíjá ọkọ̀ gbà àti ìbọn tìbọn. Ẹ wò tẹ bá fẹ́ ka ìkọ́ ẹ mọ́ sákiri ìwé ìròyìn Punch Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí ni kẹ́ ẹ náwó sí.
1: Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti tẹkọ̀ létí kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà tó sì ti lọ sí ilẹ̀ Yúróòpù lánàá òde yìí o. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tó jáde láti ẹnu ẹni tí í ṣe olùbánidámọ̀ràn pàtàkì rẹ̀ lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìròyìn àti ọgbọ́n inú ìyẹn Báyọ̀ Ọ̀nánúgà. Ó ní Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà yìí ọ̀sẹ̀ mẹ́ta gbáko ni yóò lò èyí yóò sì jẹ́ lára ààyè ìsinmi ọlọ́dọọdún rẹ̀ yìí tó jẹ́ pé ó mọ̀ ń gbà. Ó ní tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ó bá ti dọ̀hún orílẹ̀-èdè tí yóò kọ́ dúró sí ni United Kingdom o wọ́n ní yóò kọ́ dúró ní London wọ́n ní lẹ́yìn ìgbà náà gbogbo àwọn ibi tó kù tó yẹ kí ó lọ ni yóò lọ o. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò padà dé sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá darapọ̀ mọ́ wọn pẹ̀lú bí ètò ìpolongo ìbò sí ipò ààrẹ yóò ṣe máa gbìyànjú tí yóò sì máa tẹ̀síwájú fún ti ọdún 2027. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí wọ́n ṣe sọ pé yóò rin ìrìn àjò wọn sọ gbogbo àwọn ibi tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò ti dúró. Ẹ wò ó ẹ kọjá lọ sínú ìwé ìròyìn Punch àti gbogbo àwọn ìwé ìròyìn míì tó jáde lóru.
0: Bí ọdún
1: Káyọ̀dé.
0: Àwọn agbébọn léyìí tí wọ́n ki àwọn ọmọ àjọ àṣírùlú mọ́lẹ̀ ni wọ́n sọ pé wọ́n ti ń bèrè 20 million naira lórí ẹnì kọ̀ọ̀kan níye àwọn tí wọ́n kì mọ́lẹ̀ tó wà lákàtà àwọn ọ̀hún. Àwọn àjọ agùnbánirọ̀ náà ni wọ́n sọ pé wọ́n tó 15 níye òótọ́ rìnrìn àjò láti ìpínlẹ̀ Bayelsa lọ sílùú Àbújá ní kété tán lọ parí ìfinimọ́lé ọlọ́sẹ̀ mẹ́ta léyìí tí wọ́n lọ ṣe. Ibẹ̀ ni àwọn ajínigbé ọ̀hún ti kì wọ́n mọ́lẹ̀ ní pópónà márosẹ̀ Àlúmà Ìkànnì ní ìjọba ìbílẹ̀ Òfú nípínlẹ̀ Kogi. Ìkan lára mọ̀lẹ́bí àwọn tó lùgbàdì àwọn ajínigbé ọ̀hún wọn ló mọ̀ kẹ́kẹ́kẹ́ pé àwọn ajínigbé náà ti kàn sí àwọn ẹbí àwọn tó wà lákàtà àwọn ọ̀hún tí wọ́n sì ń bèrè owó tùlù kí ó tó di pé wọ́n lè yọ̀ǹda wọn. Ó ní ìkan lára àwọn ọmọ wọn obìnrin ni wọ́n kì mọ́lẹ̀ lójú ọ̀nà níbi tó ti ń bọ̀ láti ìpínlẹ̀ Bayelsa tó ń lọ sílùú Àbújá lẹ́yìn ìgbà tó ti parí ìfinimọ́lé ọlọ́sẹ̀ mẹ́ta ní oríkò tí wọ́n lọ kí àwọn ajínigbé ọ̀hún tó kì mọ́lẹ̀ léyìí tán sì ń bèrè 20 million naira báyìí kí wọ́n tó lè yọ̀ǹda rẹ̀. Ìgbésẹ̀ ọ̀hún ló wáyé lẹ́yìn ọjọ́ péréte nígbàtí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kogi ASP Salisu Oyisa Afusat léyìí tí ó fìdí rẹ̀ múlẹ̀ pé wọ́n jí àwọn èrò ọkọ̀ kan gbé o léyìí tí àwọn ọmọ agùnbánirọ̀ tí wọ́n wà lára wọn ní pópónà ọ̀hún. Ẹ wò ó tẹ bá fẹ́ ka yòókù ẹ lọ sínú ìwé ìròyìn Daily Post àti ìwé ìròyìn Punch tó jáde lónìí.
1: Pẹ̀lú bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe lọ sí orílẹ̀-èdè Yúróòpù báyìí láti pé kó lọ fún ìsinmi ọlọ́sẹ̀ mẹ́ta gbáko ní báyìí o ẹni gan ti ṣe ìkan lára àwọn abẹ́síkáwọ́ rẹ̀ ìyẹn Sunday Dáre ó mọ̀ ti jẹ́ kó di mímọ̀ pé ìrìn àjò tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó rìn lọ sí ilẹ̀ Yúróòpù náà ni láti lè rí dájú pé ó túbọ̀ wá agbára kún agbára rẹ̀ papa julo lati simi daada ko to di pe eto ipolongo ibo si ipo are ti odun 2027 yo gbeda so dade je ko di mi mai pe te ba ri e ri pe are bola me tinubu nlo ti lo opolopo osun bi mefa si bi meje to si je pe on di si gbogbo oro to ni se pelu oro orile ede nigeria to fi mo oro abu daada titi oro to ni se pelu oro aje latari eleyi ini are bola me tinubu ti o ti simi ti o si ti baye lati igba na sugbon ni baye are bola me tinubu ko le gba agbara kun agbara lati le ma saka kiri sasoke sokdo lasiko to ipolongo ibo si ipo are yi to ma waye lodun 2027 yi lo je ti are bola me tinubu ku kokko lo simi die na o igba ti are bola me tinubu ti o ba si pada de yo le ni okun ati agbara daada lati pe ko le saka kiri lati pe ko le tesiwaju ninu eto ipolongo ibo eyi to je pe won yo se ko to di pe won yo se eto idibo gbogbogbo eyi to ma waye ni odun 2027 e wo fun ekurede iroyin na e koja lo sinu iwe iroyin punch ke lo ka
2: Room Revolution Youth Forum. E lo ma ne ka lo ka won leaders wa wonyi o. Iye won to duro gborin bi ogboju ode inu gbo elegbeje. Ti opo orilede ati tipinle mu ti o je ku yege. Ka koko ki baba wa. O la ara bari be apata para omo lodo ode apata ganga to para ilajuba. President Bola Ahmed Tinubu. Ka ki honorable Lucky Orimi saye dati wa. The executive governor of Ondo State. Ka je ki honorable Bumi Tunji Ojo atawon ministers to wa lati Ondo State. Ileyin na Senator Jide Ipinsagba. Fun ti Ondo North Senatorial District. Honorable Gboyega Adefarati. For House of Rep, Akoko Southeast and Southwest. Ati Honorable Raymond Oluwatoyin Daudu. For Ondo State House of Assembly, Akoko Southwest Constituency 1. Awon Broom Revolution Youth Forum ni ka ma gbagbe o. Wipe abajo wo ni won pe losuba. Ka tupo ma support awon leaders wa wonyi. E ma ja se bi omo inu ewu sati ori inu ara won o. Let's come together and work together. Kile yo le ma tupo tesiwaju. God bless Akoko Southwest Constituency 1. God bless Akoko in general. God bless Ondo State. And God bless Nigeria. Room Revolution Youth Forum.

0: bo ma eje a
1: okunrin kakaka okunrin kokoko
0: okunrin wawa wowo ekun sanu
2: obirin kan lo nke ololufe ebeye kide wa nse wipo ba fo okuta tabi sise ile kan rara o sugbon tori pun ba gun yen daada o de fo gugu egbegbe odu e leyi to ma nje ko dun mo ko da sakasaka lai siro ti roti obirin yi se ngosuba kare me lokunrin o tun gosuba na pada fun vigoka wipo un lo je ko mo odun o le gun yen de level yen isu oma gumate asiko yi kan lo se wa ye mi pe luwe luwe ni won fi soro vigoka herbal capsule ti ki je ko re okunrin lati gba ball lori papa gbo to bi tege ti san teran ati yara to ti re tele lo ma jidije pada ti o ni 6 months me mo ye gan lo fa ti gugu awon okunrin fi yan vigoka layo ayo herbal help limited lo se pelu natural o de ti wa kakiri chemist ati pharmacy store telephone 0803 860 6858 vigoka iba
3: ani mama kan o mama ara to ma yi omo ko fi wa sere o mama ara to ma yi omo
4: Doctors of our time honorable chief princess Adenike Olawoye mama serere won lawon le fowo leran mo wo awon akanda ki won ma jiya ti rowo le iwe awon omo won san tori pe mama feran iwe kika pupo pupo fa awon omo won tun ti wa gboro awon akanda ro bi won se ma nse o saturday ojo keji la osu kesan ni mama serere fe pin owo le iwe fa awon omo akanda to wa nilu odo jake jado ti busoro ki sugun nikan awon elo kawe lorisirisi lawon bi biro
5: masses
4: iwe
5: eraser
4: ruler
5: ati gbogbo to mo nilo pata
4: lati bi kawe to kan won balẹ
5: e wa gbo
4: ki sowo awon omo le iwe alakobere ati girama nikan ni mama fe san lasiko yi o mama tun fe sanwo le iwe awon omo to wa ni university mama serere
5: dada ni oni baje
4: mama lawon o fe kawon akanda lo mo yawo toro bo gbese
5: ki won to rowo le iwe awon omo won san
4: won ni ke wa gbo wo le iwe awon omo yin o
5: bere lati alakobere
4: girama to fi de university
5: ile won lakiku gbe le ton yo ti waye lago mewa aro
4: e jate tede
5: ko sani ami
4: mama serere
5: oju ale oni buru fun yin
4: awon omo yin oni kagba
6: ko iwe ku security network ogbagbalaya to fi se ogun ran oju e po iwe ku le oloye sunday adeyemo igbo osa maja sola disa o wa
7: kabo
6: oṣù kẹsàn-án ọdún tí a wà yí 2nd of September ní ìfilọ́lẹ̀ Ondo State Ìlú Ẹkùn Security Network ní ìlú Àkúrẹ́ lọ́jọ́ ìkan náà ní Ìgbòho Òṣà máa náwó comrade Afolabi Ṣẹ́gun General Trustina sókè gẹ́gẹ́ bí commandant Ìlú Ẹkùn Ondo State Security Network Abiyọmọ Òkálẹ̀ o ayé máa fún gèlàjẹ ẹ̀gímọ̀ ògùn lójú òjẹ́ fún ìdọ̀rẹ̀mọ̀jú ọ̀bà àkókò nílẹ̀ òbí Àkúrẹ́ olóyè mẹ́kùn ayé máa lọ́wọ́ máa lọ́sẹ̀ gbogbo yín là ń pè ọmọ Yorùbá àtàtà tó bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ Ondo State Ìlú Ẹkùn Security Network pe nọmba yìí 0816-765-2906 General Trustina lolùkéde.
8: Ǹjẹ́ ọ̀rọ̀ Ọlọ́run sọ nínú ìwé Efesu orí ìkẹrin láti ẹsẹ̀ kọkànlá síwájú wípé Ọlọ́run fi fún àwọn kan gẹ́gẹ́ bí apostẹ́lì, wòlíì, evangelisti, olùṣọ́ àgùntàn àti olùkọ́ni fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́. Ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀ àwọn wọ̀nyí ni kò tí ì dàgbà tó láti mú ìlérí yìí ṣẹ. Ìdí nìyí tí ìjọ Reconciliation House ní Jàpò Lákùrẹ́ fi pe gbogbo àwọn ọmọ Ọlọ́run tó fẹ́ dàgbà nínú ẹ̀mí sí ètò pàtàkì ìní tí ìsọjí láwọn orílẹ̀-èdè tó Worst Revival Among the Nations 2026 tàpẹ́ àkórí rẹ̀ ní ríró àwọn ènìyàn mímọ́ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run bẹ̀rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án September ní aago márùn-ún lọ́jọ́ àkọ́kọ́ àti láti aago mẹ́jọ òwúrọ̀ lọ́jọ́ yòókù. Ẹ máa bọ̀ sí Trans 2026 kí Olúwa lè rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba rẹ̀ láti Wednesday ọjọ́ kejì sí Saturday ọjọ́ karùn-ún oṣù kẹsàn-án ní gbọ̀ngàn ìpàdé Trans tó wà lópópónà Àkúrẹ́ Sado Èkìtì nílùú Ìjù ní kété tẹ́ ẹ bá kọjá àgọ́ ọlọ́pàá Ìjù ìta Àgbóló. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀, ọ̀fẹ́ ló ń yẹ, ọ̀fẹ́ ni ibùgbé, ọ̀fẹ́ ni ìforúkọsílẹ̀. Ìwọ náà máa bọ̀ ká rú ọ lágbára fún ìmúgbòòrò ìjọba Ọlọ́run. Ayọ̀lá Fámúàgún ló ń kéde lórúkọ àwọn olùṣètò.
9: Orúkọ kan ṣoṣo tó ju gbogbo orúkọ lọ. Orúkọ tí ṣẹ́gun fún ni nípa èyí gbogbo ìdààmú ìfòró tí dohun ìgbàgbé táyọ̀ ẹ̀ nígbàkúsì jẹ́tẹ̀ nìyàn. Ìtúsílẹ̀ pátápátá.

0: àdúrà ẹlẹ́ẹ̀kan lọ́dún tí wáyé láàrin ọjọ́ kìíní sí ọjọ́ kẹsàn-án oṣù kẹsàn-án ọdọọdún ní sí ẹsì kẹnàlá gárájì ọlọ́dẹ àkókò tọdún èyí ti tó àkòrí ẹ̀rí ní orúkọ jésù gbogbo ènìyàn láì fi tìjọ ẹ̀sìn tàbí ẹ̀yà kan ṣe wọ́n wá orúkọ yìí máa ṣiṣẹ́ ìgbàlà ìwòsàn àti ìbùkún fún ọ odidi ọjọ́ mẹ́sàn-án yìí lọ́lọ́run yóò fi máa lo ìránṣẹ́ rẹ̀ wòlíì ẹsẹ̀káyà olúgbóyè ọládẹ́jì ajíhìnrere àgbàjọ apọ́sítẹ́lì ti kristi ilẹ̀ yìí àtòkè òkun bẹ́ẹ̀ ni àǹfààní kánsẹ́lì àágbà fún àwọn tó bá fẹ́ rí wòlíì fún ìmọ̀ràn nípa tẹ̀mí òwúrọ̀ ọ̀sán àti ìṣọ́ru ni lójoojúmọ́ ní sí ẹsì kẹnàlàn kìlómítà 2 omi funfun road gárájì ọlọ́dẹ via ilé-ìfẹ́ ńpínlẹ̀ ọ̀ṣun tí a jọ pàdé níbẹ̀ ìtúsílẹ̀ kí ó sì jẹ́ tìrẹ ní orúkọ jẹ́
1: Káyọ̀dé ọjà léyìí tí ó ń ta èròjà ara ọkọ̀ ní ìlú Ìbàdàn jọ nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìṣẹ̀lẹ̀ nánà mọ̀ ti ṣe bẹ́ẹ̀ tí ó ti sun èròjà ara ọkọ̀ léyìí tí ó tó ẹlẹ́gbẹ̀lẹ́gbẹ̀ mílíọ̀nù náírà tó sì ba gbogbo rẹ̀ tó bàjẹ́ gẹ́gẹ́ bí ìròyìn tó ní ìgbàjọ ìṣẹ̀lẹ̀ ni wọ́n ló wáyé ní ọjà Arárọ̀mí ní onípàṣán ní ìjọba ìbílẹ̀ ìlà oòrùn àríwá Ìbàdàn ní alẹ́ ọjọ́ Àbámẹ́ta tó kọjá yìí gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ṣe sọ wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìsọ̀ léyìí tó jẹ́ pé ẹ̀yà ara ọkọ̀ bíi táyà àti àwọn ẹ̀yà ara ọkọ̀ mìíràn ẹni náà ló fọwọ́ ìbàjẹ́ kan o bó tilẹ̀ jẹ́ pé kò sí ẹ̀mí kan tó bá ìṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ṣùgbọ́n ẹni tó jẹ́ alága àjọ panápaná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹni Maruf Akinwande ó fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ nígbà tí Akinwande ṣe àlàyé fún oníròyìn ó sì kan kẹ̀kẹ́ wípé dídá sí ọ̀rọ̀ iná tí àjọ panápaná tí wọ́n tètè dá sí ẹni ò jẹ́ kí iná náà ó rànmọ́ ó lè tún kọjá lọ sáwọn ìsọ̀ míì ni ó fi jẹ́ pé ẹni tó bàjẹ́ ìròyìn ṣe fèwé mọ́ ó tẹ̀síwájú ní bí wọ́n ṣe débẹ̀ ẹni àwọn ikọ̀ panápaná ọ̀hún tí wọ́n de àwọn ìsọ̀ níbi tí wọ́n kó táyà àti àwọn èròjà ara ọkọ̀ mìíràn sí tí iná ti bù bá kán léyìí tó sì jẹ́ wípé níṣe ló ń dúnkùkù lájà mọ́ àwọn ìsọ̀ tó wà ní àyíká àti àyídà rẹ̀ àti àwọn dúkìá léyìí tó súnmọ́ wọn àjọ panápaná ọ̀hún wá sọ wípé ní kété tí wọ́n wọ ṣòkòtò dà pẹ̀lú iná ọ̀hún ni wọ́n tún pè fún tíṣó ìyá òbárùn tọmọ òkun lọ́wọ́ o láti oríta pé iléeṣẹ́ àjọ panápaná náà léyìí tó sì jẹ́ wípé wọ́n tó bá wọn fi odidi ọkọ̀ àjàgbé tí omi kúnnú rẹ̀ bámúbámú àti àwọn èròjà tí ń gbọmú lẹ́nu iná wọ́n tún fi ránṣẹ́ sí wọn wá sí ibi ìṣẹ̀lẹ̀ òun léyìí tó ṣe àtìlẹ́yìn fún wọn tí wọ́n fi tètè rójútù sí ọ̀rọ̀ náà ẹ lọ kàyíkù ìròyìn nínú ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
2: Welcome to the magnificent Evergreen Stationery Warehouse, Akure, where you get the best prices in town. Your one-stop shop for everything, office, schools, and study. Ni agbayanu ile itaja nla Evergreen, lawọn lara tun ta tawọn eleyan yo gbọkanle. For quality stationery materials, be pen, pencils, erasers, sharpeners, highlighters, markers, whiteboard, correction pens, rulers, tapes, staplers, punchers, paper clips, artistic notes. That's not all. We sell notebooks, jotters, exercise books, file jackets, document wallets, filing cabinets, and envelopes in all sizes and varieties. Koto sibe, diaries in bed, paper rims, A4, A5, tabi A3, drawing books, graphs, drawing board, geometric sets, calculators, office, at school registers, stamp pads, laminating and duplicating materials, citidori computer accessories, direct from factories. Nlawo jawa se cheap be. Oko si mbe nkale, lati bayin kawe rute bara. Gbagede Ojutaye 144, Obadeshida Road, opposite Stadium Junction, Akure, Latagbangba Lebi Osusi fun anfani yin. Telephone 0816-531-6655. Tabi 0803-855-4422. Evergreen Stationery Warehouse. Quality, variety, and affordability.
3: Signal Sun Nigeria Limited tún gbèdé o. Promo èyí ga alágajù ó gan tí ọ. Ẹ̀pin DSTV rẹpẹtẹtẹ. Ẹ̀pin GoTV yanturu ni. Ó ti ṣíìpù bàjẹ́. 15,000 naira péré ni DSTV báyìí. Àtagbada àti dìkódà tẹ́lẹ̀mbì papọ̀ ni o. Ó kọjá bẹ́ẹ̀. 15,000 naira náà sì ni GoTV pẹ̀lú dìkódà 10,000 naira papọ̀. Kí ló tún kù? Jẹ̀gbádùn àwọn ìkànnì àrímà lè lọ. Àwò padà sẹ́yìn tó kórìí DSTV àti GoTV dẹ́mú. 15,000 naira péré ni DSTV àti GoTV báyìí. Èyí bù ayé yàtọ̀. Yọjú sẹ́yìn kẹ́yìn iléeṣẹ́ Signal Star Nigeria Limited tó bá súnmọ́ ọ jùlọ àti gbogbo ilé ìtajà tí wọ́n ti ń ta GoTV àti DSTV lágbègbè rẹ̀. Kò tọwọ́ fàyíbọnú wọ́n wà ní Signal Strength Office GoTV Yellow Building lẹ́gbẹ̀ẹ́ UBA Bank Àjílósùn Àdó Èkìtì number 123 Signal Strength House GoTV Yellow Building Ọba Òṣùpá Road Old Hospital Road Àkúrẹ́ àti Adjacent Baba Adashin House Òkè Ògùn Ọ̀wọ̀ tó fi mọ́ Efrem Plaza lẹ́gbẹ̀ẹ́ Polaris Bank Ìkàrí Àkókó Fàlàyé 0810-104-2804 GoTV àti DSTV ti gbọ̀pọ̀ 15,000 naira péré ni. Májọ fún ọrù.
4: Ó bà tún ti dé o, ọkùnrin pàtàkì ni.
5: Àrí ìró àlá òfìrìbájì gẹ́ òfìrìbájì gbọ́ àtòkì àtòkì.
4: Ẹ ti ẹ̀ bèrè pé ta ni mo tún kì yìí.
5: Jésù ni.
4: Ìgbà gbélé lọ́wọ́ ò gbọdọ̀ fún àwọ̀ tá a bá gbélé lọ́wọ́ kì í fàyà. Ẹ wá fọ̀rọ̀ yín lọ Jésù Olúgbàlà. The right hand of God miracle ministry. Tí a mọ̀ sí ní orúkọ Jésù. Ní Jẹ̀gẹ̀lẹ́ last bus stop Ado Road Àkúrẹ́. Gbogbo ọjọ́ Tuesday lè tó bá mi ṣe. Ní 9 to 11 AM. Gbogbo ọjọ́ Wednesday sì ni bọ́ sínú ògo tuntun. Ìjọka òjọ̀pọ̀ lábẹ́ mango. Gbogbo ọjọ́ Thursday sì ni ètò pàtàkì tá a pè ní. I disagree, mi ò fara mọ́. Ní Jẹ̀gẹ̀lẹ́ every Saturday ìletò operation go for maximum. Níbi tí kálukú ti máa bèrè gbogbo tó bá ń fẹ́ lọ́dọ̀ Olúgbàlà. Ìṣòro tó bá dẹ̀ ń bá ni débẹ̀ ò ní bá ni padà lọlé mọ́. Ògbó ìtajà fàdúrà jagun ni. Prophet Alfred Shitu àwíṣẹ́ Jésù fún ara ẹ̀. Òun ni ó máa fi àràbájì gan àwọn àdúrà kàǹkàǹkà ribitiribiti gbẹ́ngbẹ́ngbẹ́. Tí ó máa fi já ìdè tó ìdè. Tí gbogbo ogun ẹ̀ṣọ́ àtàwọn olùbáṣiṣẹ́pọ̀ rẹ̀ yóò sì máa gbiná dànù. Ẹ pe Prophet 0806671774. Ẹ máa ń bí èsì ètò wọ̀nyí o. God bless you as you come.
5: Ọmọ ti dé o, ó ti kó wọ̀lú. Part and part, oríṣiríṣi sọ́là ló kó dé. Part and part.
4: Bẹ́ẹ̀ni, part and part tún ti dé pẹ̀lú sọ́là. Bí náà ẹlẹ́tíríkì wá tàbí ògbà. Bí jẹnẹrétọ̀ àti epo wọn tàbí ògbà. Ìyẹn ò kàn yín mọ́. No shaking. Wọ́n ti dé pẹ̀lú the best solar energy supplier. Pẹ̀lú 201,999 naira. Ẹ wá ara sọ́là tó máa gbé gbogbo ilé yín. Àti TV àti fan àti nọ́tà wọn mọ́ máa fi kàwé pẹ̀lú gbogbo èròjà alẹ́ tó kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, oní 310,999 tún bẹ́ẹ̀. Tó máa dáhùn èròjà yín fún wákàtí tó pọ̀. Bẹ́ẹ̀ sì lèyí tó ń gbé freezer ń bẹ pẹ̀lú just 1,000,000 naira and above. Bákan náà ni part and part tún dé pẹ̀lú CCTV. Léyìí tẹ́ bá máa fi wo ilé wo ọ́fíìsì wo ibi iṣẹ́ tàbí gbogbo àdúgbò. Lórí fóònù yín for security purpose. Ewu wo promo ń lọ lọ́wọ́ báyìí o. With just 53,999. Fún tòní 2 camera. Ṣùgbọ́n just 32,999 naira. Fún tòní kámẹ́rà kan. Ẹ máa bọ̀ ní new ọ́fíìsì part and part. Tó kalẹ̀ sáàrin Yellow House, Rekabi àti Weber Bank Global Adesida Road Àkúrẹ́. Telephone 0700 6642 3064.
5: Oríṣiríṣi sọ́là ló kó dé.

0: Tàràdé.
1: Jọdún.
0: Igbákejì ààrẹ orílẹ̀-èdè ń gbà kẹ́rí yẹn Àtíkú Abubakar tó sì tún jẹ́ ọmọ oyè sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC fún tètò ìdìbò gbogbogbò èyí tó máa wáyé ní ọdún 2027. Lọ́nà ti tako ìrìn àjò tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó rìn lọ sí ilẹ̀ Yúrópù o. Nígbà tí Àtíkù tó ń sọ̀rọ̀ oníṣẹ́ rí oníbí ìgbà tí wọ́n bá sọ pé ilé ń jóná tí onípẹtimọ́tò kan yá gbẹ́rù rẹ̀ tó lọ ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ṣe pẹ̀lú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní pẹ̀lú bó ti jẹ́ pé nǹkan le kokoko ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí, ó ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu tẹkọ̀ létí kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà, ó sì fi àwọn ọmọ ilẹ̀ yìí sílẹ̀ láti pé kí wọ́n mọ wọ̀sùnkù nínú iṣẹ́ àti ìyà yìí tó jẹ́ pé ó ń bá wọn fínra. Ó ní tá a bá sọ pé káwò ó, ó ní kò sí nǹkan tó burú nínú pé bóyá kéèyàn kó rin ìrìn àjò, ó ní ṣùgbọ́n ó ní kì í ṣe bí ti adarí. Ó ní nígbà tí adarí tó fi àwọn èèyàn tí ń darí sílẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ tó kúrò ní orílẹ̀-èdè tí ń darí, ó lẹ́ẹ̀rí pé eléyìí kù díẹ̀ káàtó. Ó ní nítorí pé ojúṣe léyìí tó yẹ kí ìjọba ṣe ó yàtọ̀ sí ti ọlọ́dọni. Ó ní ọlọ́dọni lè rìnrìn àjò ní àsìkò tó bá wù ú àti ìgbà tó bá wù ú. Ó ní ṣùgbọ́n ṣá kì í ṣe bí ti adarí o. Ó lóun ti lọ káàkiri gbogbo àwọn orílẹ̀-èdè, òun sì rí pé kì í ṣe bí wọ́n ṣe ń ṣe ipò adarí wọ́n ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà báyìí. Oníṣẹ́ rí pé gbogbo nǹkan ló nira kokoko ní orílẹ̀-èdè Nàìjíríà. Olóúnjẹ wọn, ilé wọn, owó ọkọ̀ wọn, kò sí ọ̀rọ̀ ààbò tó dúró dáadáa ní orílẹ̀-èdè Nàìjíríà. Orí gbogbo eléyìí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló filẹ̀ tó fi àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sínú rẹ̀ tó sì lọ. Orí ẹ̀ wá wò báyìí o. Ó ní lásìkò tó jẹ́ pé ojoojúmọ́ ni owó epo ló ń gbélé rí ṣá. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ò sì rí nǹkan ṣe kúkú tó di pé yóò lọ. Oníṣẹ́ mi pé ojoojúmọ́ báyìí ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń ràn pé wọn lè jóúnjẹ mẹ́ta lóòjọ́. Ó ní ṣe irú àsìkò yìí gan ló yẹ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó rin ìrìn àjò náà. Ọ̀rọ̀ tó sọ pọ̀ gan gidi ẹ̀ kọjá lọ sínú ìwé ìròyìn Vangard kẹ́ ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́. Káyọ̀dé.
1: Iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí ní ìpínlẹ̀ Ògùn ń lọ́mọ ti fìdí ilẹ̀ múlẹ̀ wọn ti fi tako òfin gbé arákùnrin kan ní ọdún 22 lẹ́yìn tán korúkọ rẹ̀ ní Daniel lórí ẹ̀sùn wípé ó rọ ọmọbìnrin kan ní egbògi olóróyó. Ó sì ṣe bẹ́ẹ̀ òṣèré rẹ̀gẹ̀dẹ̀ fíìn lára ọmọbìnrin ọmọ ọdún 15 léjìnlẹ́jì ọ̀hún nípínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè ṣiṣẹ́ àlàyé a ní ìnedu olómọ̀ kẹ́kẹ́ náà àtẹ̀jáde tó tari sàlánà ọjọ́ Àìkú. Ó wá ṣe àlàyé nínú àtẹ̀jáde ọ̀hún ní afurasí náà. Ẹni wọ́n ní ó fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yí rọ ọmọbìnrin náà légbògi olóró nígbà tí ó fi sínú ọtí ẹlẹ́rìn dòdò mọ́ọ̀tì léyìí tó sì ṣe okùnfà kí ọmọ ọ̀hún kí ó sùn rangbọdan láì tiẹ̀ lè gbọ́wọ́ gbẹ́sẹ̀ tí ò lè tàtú. Kò tó di wípé ó fi tìpátì kúkú fi gẹ̀tì ilẹ̀ ṣeré sunkún sí lára rẹ̀ láì ṣe pé ọmọ ọ̀hún mọ̀ nípa rẹ̀. Gẹ́gẹ́ bí agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ṣe wá fi kún pé ọmọbìnrin náà ni wọ́n gbé lọ sí ilé ìwòsàn olùkóyèrà Sam Kuti Memorial Hospital léyìí tó wà ní Àṣẹ́rò. Kò tó di wípé wọ́n lọ ṣe àyẹ̀wò wọ́n sì ṣe ìtọ́jú rẹ̀ nígbà tí afurasí náà tí wọ́n gbé òun náà gba ọ̀nà ibòmíràn ó sì di àgọ́ ọlọ́pàá ní Sọ́mú ní gbàgà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ohun ti ṣe àlàyé àjọ ọlọ́pàá náà ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi kélé òfin gbé Daniel ẹ̀nà ọdún 22 ọ̀hún lórí ẹ̀sùn wípé ó fi egbògi olóró rọ ọmọbìnrin ọmọ ọdún 15 nínú ọtí ẹlẹ́rìí dòdò tó sì jẹ́ pé ó jẹ́ kọ́mọ òun sùn lọ́rọ̀ gbọ́ná débi wípé ó ṣe bẹ́ẹ̀ ó balẹ̀ ọ̀bàjẹ́ yánnayànna. Ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn Punch, ìwé ìròyìn Daily Post àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
0: Káyọ̀dé.
1: Jọdún.
0: Àwọn ẹgbẹ́ kan tí wọ́n kóra wọn jọ tí wọ́n pè ní láti ojúlé dé ojúlé láti lè ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún sáà kejì. Ní báyìí wọ́n ti bẹnu àtẹ́ lu nǹkan tí igbákejì ààrẹ orílẹ̀-èdè ń gbà kẹ́rí Àtíkú Abubakar tó sọ lórí bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ṣe rìnrìn àjò lọ sí ilẹ̀ Yúrópù àti bó ṣe lọ sí o. Ẹgbẹ́ ọ̀hún ṣàpèjúwe ọ̀rọ̀ tí Àtíkú Abubakar sọ náà gẹ́gẹ́ bí ìgbà tí wọ́n bá sọ pé kò tiẹ̀ mọ nǹkan kan tí wọ́n pè ní ìṣèjọba. Wọ́n ní ṣe bí ọdọọdún ni ààrẹ máa ń lọ sí àyè ìsinmi ibi tó bá wù ú ló sì ti lọ ló ti lè lọ sinmi. Èyí wá ní pé bóyá ààrẹ Bọ́lá Ahmed Tinubu rin ìrìn àjò wọ́n wá torí bẹ́ẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ sí ní sọ ìsọkúsọ. Wọ́n ní níwọ̀nba ìgbà tó ti jẹ́ pé orí àpèrè tó fi sílẹ̀ náà kì í ṣe pé bóyá ó ṣòfò àti pé ìrìn àjò tó rìn náà kò kúkú dín ìṣèjọba lọ́wọ́. Kódà bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu bó ṣe lọ sinmi ọ̀hún yóò túbọ̀ máa tẹ̀síwájú láti pé kó lè mọ nǹkan tí yóò ṣe lórí ìṣèjọba ni. Torí nínú ọ̀rọ̀ tí ẹni gan ti ṣe adarí ẹgbẹ́ ọ̀hún ìyẹn Comrade Sunday Adekanju tó fi léde lánàá nílùú Kaduna ló ti sọ. Ó ní dípò tó yẹ kí Àtíkú Abubakar tó máa ṣe àtakò sí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú ìrìn àjò yìí níṣẹ́ ni kí Àtíkú Abubakar kó kúkú gbájúmọ́ ọ̀rọ̀ òṣèlú rẹ̀ àti nǹkan gan tó mọ̀ pé òun ní fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2027. Ó ní gbogbo

0: lè tí Atiku Abubakar tó ń ṣe yìí ńṣe ni ó yẹ kó yẹ ara rẹ̀ wò nítorí pé Atiku Abubakar gan ẹlẹ́nu méjì ẹlẹ́nu mẹ́ta ni torí ní ọdún 2023 tó ń ṣe ìpolongo ìbò pé tó ń bá fi lè di ààrẹ orílẹ̀-èdè yóò máa yọ owó ìrànwọ́ owó epo oní ààrẹ Bola Ahmed Tinubu wá débẹ̀ tán báyìí ó yọ owó ìrànwọ́ owó epo òun ààrẹ igbákejì ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí Atiku Abubakar tún bẹ̀rẹ̀ sí ní tako wọ́n ní dípò tó fi yẹ kó máa ṣe àtakò yìí ńṣe ni kó kúkú yọ bọmbọ síta kó wá sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nǹkan gan tó ní nínú àká láti ṣe fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nígbà tó bá gorí àlééfà ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ tí wọ́n sọ gan kọjá lọ sínú ìwé ìròyìn Vanguard ká ẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Bí a dún
0: Káyàdé
1: tẹ̀wọ̀ndé kan náà mà ti fi ẹ̀sùn kàn pé ó ti gun akẹgbẹ́ rẹ̀ kan léyìí tí wọ́n mọ̀ sí dàda títí dojú kú látàrí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin wọn ní Àkúté níjọba ìbílẹ̀ Ifọ̀ nípínlẹ̀ Ògùn gẹ́gẹ́ bí ìròyìn tó lórí ìgbàjọ lánàá ọjọ́ Àìkú nípa ìṣẹ̀lẹ̀ ohun léyìí tí wọ́n ló wáyé ní Kútu Àyọ̀ ọjọ́ Àbámẹ́ta tó kọjá yìí ló sọ ìlú ọ̀hún sí inú fu àyàfo nígbà tí gbogbo àwọn oníṣọ́ àti àwọn ọlọ́jà ayé àtìtì ń gbé ìṣọ́ wọn ti ṣe kálukú wọ́n sì ń gbẹ́sẹ̀ wọn sọ̀rọ̀ ní agbègbè ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ojú mi kúrò ni ò lè ṣàlàyé pàtó ohun tó ṣokùnfà èdè àìyedè láàrin afurasí náà tẹ̀ tó já láìsí ọ̀hún léyìí tí wọ́n júwe afurasí ọ̀hún gẹ́gẹ́ bí ògbóǹtagìrì oníwà ọ̀daràn àti wípé ẹni tí ó gún ọ̀hún gẹ́gẹ́ bí ìròyìn tí tó tẹ oníròyìn lọ́wọ́ ni wípé afurasí náà wọ́n ní bó ṣe ń gun arákùnrin náà tán ẹni ó bẹ́sẹ̀ rẹ̀ sọ̀rọ̀ kúrò níbi ìṣẹ̀lẹ̀ ń wo nígbà tó jẹ́ pé ọrùn òun ló ti gun nìkan ó ṣojú mi kúrò tó pe ara ẹ̀ ní Gabriel ló sọ fún oníròyìn ní ọjọ́ Àbámẹ́ta ọ̀hún wípé làásìgbò náà ló dédé ya ṣòkùtù mọ́ wọn lọ́wọ́ nígbà tí dàda tí wọ́n ṣe bẹ́ẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ gún afurasí náà tó kọ́kọ́ gún un lọ́wọ́ lásìkò ìgbà tí èdè àìyedè tó bẹ́ sílẹ̀ láàrin wọn wọn ni lórí èyí dàda ọ̀hún ni wọ́n ni ó kọ́kọ́ gún ẹni náà tí wọ́n sì sọ fún mi pé ó yá tètè wá máa lọ nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí nítorí ẹni tó gún ẹ̀yí èèyàn burúkú ayé àtọ̀run mọ̀ ni wọ́n ní ṣùgbọ́n ó yarí wọn le pé òun lọ ibì kankan àfìgbà tárákùnrin tí ó ṣẹ̀ṣẹ̀ tẹ̀wọ̀ndé yìí bó ṣe padà dé rèé àfi ṣọ òun ló bá gun arákùnrin lọ́rùn tó sì ṣe bẹ́ẹ̀ tó gbòde ọ̀run lọ ẹ lọ kàyókù nínú ìwé ìròyìn punch daily post vangard àtàwọn ìwé ìròyìn kan tó jáde lónìí.
0: Káyọ̀dé pẹ̀lú bó ṣe jẹ́ pé àwọn kan wọ́n sàn gbógun ti ààrẹ Bola Ahmed Tinubu ṣáájú pé àwọn fẹ́ mọ ìtàn ìgbésí ayé rẹ̀ ibi tí wọ́n ti bí orúkọ tó ń jẹ́ àti iléèwé tó lọ tó fi mọ́ ìwé ẹ̀rí tó gbà láti iléèwé náà ní báyìí o ààrẹ Bola Ahmed Tinubu ti sọ fún ilé ẹjọ́ kan tí ń bẹ ní orílẹ̀-èdè Amẹ́ríkà wípé ẹ wò ó gbogbo gúlegúle yìí tí àwọn wọ̀nyí ṣe nì ẹ̀tọ́ òun ni o láti pé kóun ó ní nǹkan kan tó jẹ́ ti ara òun o kì í ṣe gbogbo nǹkan ló yẹ kí wọ́n gbé síta nípa òun o ní torí pé pẹ̀lú bí àwọn kan bí wọ́n ṣe ń sọ pé gbogbo ìtàn ìgbésí ayé òun àti nǹkan tóun dà lónìí àti nǹkan tóun jẹ́ ni kí òun fi léde nì o ní kò yẹ kó rí bẹ́ẹ̀ rárá o nígbà tí ààrẹ Bola Ahmed Tinubu tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ náà ó ní ṣe mẹ́ pé gbogbo àwọn tí wọ́n sọ pé kóun ó fi gbogbo orúkọ òun ibi tóun ti wá ibi tí wọ́n ti gbé bí òun iléèwé tóun lọ àti gbogbo ìwé ẹ̀rí tóun gbà kóun ó fi léde kí gbogbo ayé rí ni ó ní àwọn ni ó ní nǹkan míì tó jẹ́ pé ó ń bẹ nínú ọkàn wọn ni ó ní nǹkan míì ó ń bẹ lẹ́yìn rẹ̀ nítorí pé ẹ rí pé àwọn kan ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dìde tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun ti ààrẹ Bola Ahmed Tinubu náà ó sì sọ oríṣiríṣi àwọn ìdí mẹ́rin pàtàkì léè tó fi jẹ́ pé wọ́n lè fi sọ pé kóun ó fi gbogbo ìtàn ìgbésí ayé òun àti nǹkan tóun jẹ́ àti nǹkan tóun dà lẹ́nu kóun fi léde tó fi mọ́ ìwé ẹ̀rí èyí tó gbà ẹ wo gbogbo àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin èyí tó sọ ọ̀hún ẹ kọjá lọ sínú ìwé ìròyìn punch kẹ lọ kà á lẹ́kùnrẹ́rẹ́.
1: Adúgbọ́lọ̀ gbogbo ẹ̀jẹ̀ ẹ̀bà gbẹ́tò tó lọ
2: sí ẹ̀jẹ̀
1: gbogbo ẹ̀jẹ̀ tó kúrò ọjà yẹn wà mọ̀rírì yìí ẹ̀ ṣeun ṣeun.
2: Adúpẹ́ o.
1: Ẹni tí ẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún ètò ìbò ṣe wọ́n sáré fẹ́ àmọ̀rírì yìí o. Ìpàdà lọ́wọ́ ọlọ́run lè lájọ máa rí bára.
2: Àmì ọlọ́run.
1: Lókọ ẹnì kejì mi.
2: Aṣif Kọ́mándà Bíọ́dún Ìlọrin lè ní jẹ́ Aládé Alẹ́lẹ̀ lórúkọ tó fi ń gbé mi lárugẹ.
1: Olúkàdé ló kọ tèmi Akínwéyèdí Fálẹ́gàn bàbá tó bí mi lọ́mọ. Ẹ̀rìndí Èkìtì ń gbóni sí ti. Ná bí mi síbẹ̀ náà mo dàgbà sí Bíọ́dún ya káre lé.
2: Káre lé. Ilé là ń lọ. Àgbẹ̀ kan ò roko. Roko. Roko roko. Kò gbà gbé ilé.
1: Ó yà fẹ́ gbé mi.
3: Tó èyí la fi ń tu gbogbo.
1: Lẹ́rìndí Èkìtì.
3: Tó èyí la fi ń tu. kí gbogbo àwọn èèyàn wọ̀ tán wà lórí ìjókòó kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
4: Ẹ tọ̀gbọ́ ìyàwó láyọ̀.
5: Ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
6: Kí ló ṣẹlẹ̀?
5: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé òṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́ ẹ̀rọ ìfọṣọ kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ̀ ní 2026.
3: Ẹ ní tòótọ́.
5: Kájà sọ pé o ò tí ì rẹ̀ wọ́n àbí.
3: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
6: Èwo ló tún jẹ́ CDK báyìí?
3: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
5: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
3: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
5: Olùṣọ́ àgùntàn, ẹ̀sùn wa pọ̀.
3: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Adó-Èkìtì. Ẹ lè pe 0707-484-3351.
8: Ọ̀rẹ́ mi, wọ́n ní nǹkan máa ń rìn káàkiri ara ẹ bí kòkòrò tàbí bí aràn. Ara tún máa ń yan lẹ́yìn ìwẹ̀. Ẹ̀gbẹ́ kan ara ẹ máa ń kú tàìtàì. Ìjáfara léwu o.
9: Ọ̀rẹ́ mi, pajápajá ń kọ́ iṣan ara fífà so. Ọwọ́ àtẹsẹ̀ tó ń kú rírì kú tàìtàì.
8: Gbogbogbò, oògùn téèyàn lè lò kó ròyìn ẹ̀fẹ́ lómi ìbò ṣe dára tó ni BNC capsule. Yóò mú òpin dé bá ara tó ń ta ni, ara tó ń yún ni, iṣan ara tó ti rẹ̀ ají pépé, arúgbó àtàkébé, pajápajá wà gbígbà. Nǹkan tó ń buni jẹ tàbí rìn káàkiri ara yóò pòórá. Ojú amọ́lẹ̀ kedere, wàárọ̀ oorun sùn. Ewé àti egbò ilẹ̀ wa ni wọ́n fi ṣe BNC capsule jáde. Àjọ NAFDA sì fọwọ́ sí.
10: BNC capsule wà káàkiri ibi tí wọ́n ti ń ta ojúlówó oògùn jákèjádò ìpínlẹ̀ Ondo. BNC capsule wà nílùú Àkúrẹ́, Ondo, Ilẹ̀ Olújì, Ọ̀rẹ́, Òkìtì Pupa, Ìgbọ́kọ̀dá. BNC capsule tún wà nílùú Ọ̀wọ́, Ìkàrẹ́ Àkókó, Ìṣù Àkókó, Ọ̀kà Àkókó, Ifọ̀n àti nílùú Kàbà. Iléeṣẹ́ Tèmítayọ̀ Trado Medical Nigeria Limited ló ń ṣe BNC capsule jáde. Láti mọ pharmacy tẹ́ ẹ ti lè rí BNC capsule aládùúgbò yín, ẹ pé 08103369434.
11: Ìwé, aṣọ ilé-ìwé, owó ìkẹ́kọ̀ọ́. Gbóná, ibùsùn ń kọ̀.
12: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti Ṣadé ni mo fẹ́ o. Mú kà.
11: Ó tún ń ná. Òun náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọnù àlàáfíà, ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà tiẹ̀ jẹ́rìí wí pé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mú kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
13: Mocha, adding comfort to life since 1959.
14: Where did you buy it?
15: CK!
14: Yes,
16: ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni máa jà gbọ́kùnrin sí níbẹ̀ torí pé tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDK. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
17: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDK, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímúṣẹ, nítorí pé òun yóò fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni, a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni, a fẹ́ ra freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣẹ̀ṣẹ̀ mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí solar inverter kankan, àtúntà ni CDK. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pápá ń bari ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn ẹ̀ ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá lè jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú cdk mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ok mo fẹ́ ra gas cooker ẹlẹ́ mu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí cdk wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín o kẹ wá sọ fún àwa káwọ wa lọ bá yín sanwó nítorí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú cdk ó pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mo ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún cdk ó dẹ̀ palẹ̀ washing machine wó gbòógbà fún mi màá tún mọ sanwó lọ síbẹ̀ tí má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ yẹ pé ọ̀sẹ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá tún rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lọ́rùn látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin cdk mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde à á gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí cdk wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí play store tàbí app store cdcare tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ ti rán àwọn èèyàn wa tí ó ti mọ kí yín káàbọ̀ cdk ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti download app yẹn bá ayé tẹ́ ẹ mọ̀ fi owó yín sí ẹ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chati lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
16: Ọ́fíìsì nígbà tó yẹ pé ní ẹpẹ̀ kan káàkiri.
7: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
16: Ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
7: Iléeṣẹ́ wa wà ní Exodus Filling Station ládojúkọ ọ̀fẹ́ Tochi Pharmacy Olúwatoyin Quarters Àkúrẹ́ ẹ lè pe 0707-454-2995.
15: cdcare there for you.
18: Akí ẹ̀yìn èèyàn apẹ́ ẹ̀kú dédé àsìkò yìí láì gbogbo tí atẹ́gùn ìkànnì tí ó ń fẹ́ dé. Ìròyìn ayọ̀ lámútọ̀ yìí wá pápá jùlọ gbogbo àwọn ọmọ tó fẹ́ wọlé ìwé gíga àti àwọn òbí tá à ń sáré pé kí àwọn ọmọ wa náà lè wọlé ìwé gíga. Ẹnì kan bẹ́ẹ̀ ń bí pẹ̀lú mi ẹ bá mi káwọn tó ń gbọ̀ wá lé.
16: A kú dédé àsìkò yìí o gbogbo èèyàn ara lé a kú ọjọ́ méjì mẹ́ta. Orúkọ mi ni olórí Daniel láti iléèwé Cedar Seductional Consult tí a kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹ̀dọ̀lọ́jì lókè Ìjẹ̀bú Lákùrẹ́.
18: Ẹ ṣeun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti mọ iléèwé yìí kí ni ti ẹni fún àwọn tó ń gbọ̀ wá báyìí.
16: Gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe mọ̀ wá nílùú gbogbo pé iléèwé Cedar Seductional Consult á ti gbé kalẹ̀ láti ọjọ́ pípẹ́ láti máa ran àwọn ọmọ lọ́wọ́ láti bọ́ sí ìpele kejì ní yunifásitì ní orílẹ̀-èdè wa ń bì báyìí tí ọmọ bá fẹ́ lọ.
18: Kí ni àwọn tí ọmọ gbọdọ̀ ní láti kópa níbi ètò yìí?
16: Akẹ́kọ̀ọ́ tó bá fẹ́ kópa ó kéré tán ó gbọ́dọ̀ ní kírẹ́dìtì márùn-ún ní NECO tàbí WAEC. Ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí ọmọ bá fẹ́ lọ kọ́ ní ìpele kejì ní yunifásitì tó bá wùn lórílẹ̀-èdè wa Nàìjíríà níbí.
18: Bó o ní ti ọ̀rọ̀ owó san àti ilégbèé níbo ni ilé ìwé yìí sì wà? Kí ni àwọn ojú òpó tí wọ́n mọ bá yín sọ̀rọ̀?
16: Gẹ́gẹ́ bí a ṣe mọ ilé ìwé Cedar Seductional Consult pé a wà ní ẹgbẹ́ Kajola Hotel ní Edo Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́. Owó ilé ìwé wa kò gún pa rárá o. Àkí ni àwọn òbí lára torí gẹ́gẹ́ bí a ṣe mọ bí àkókò yìí bó ṣe rí. À ń fi ẹrù àwọn òbí lọ́rùn láti máa san nípele nípele. Owó stẹ́ẹ̀lì wa náà kò dẹ̀ gún pa rárá. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wá a kì ń fi owó iléèwé àti owó stẹ̀ a kì fi ní àwọn òbí wa lára. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ni 0803331-2794 lẹ́ẹ̀kan sí 0803331-2794 iléèwé Cedar Seductional Consult ó kalẹ̀ sí ẹgbẹ́ Kajola Hotel ní Ẹ̀dọ̀ Lodge ní Òkè Ìjẹ̀bú ní Àkúrẹ́.
18: Kí ni àwọn ètò tuntun eléyìí tí iléèwé yìí tún ní fún àwọn ọmọ tó fẹ́ lọ kàwé lókè òkun?
16: A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege eléyìí tí Ọlọ́run ṣẹ̀ṣẹ̀
15: se fun wa ni dede asiko yi ni owo lowo lo bayi olorun ti ran wa lowo lati le ran omo lowo awon omo ti won ba ni ife lati lo kawe ni oke okun lowo lowo bayi ati ni university ni country merin ni europe adeti ni university ni country merin ni uk omo to ba fe se foundation program ni europe ani omo to ba fe se first degree ade ni master's degree fun anybody ti o ba fe se owo ti won fi se kini kogun para tori ipele ni pele ni owo won won ki san ni ekan tori won ti mo bi gbogbo e se ri so won fi ni anybody lara ni pele bi o ba de se ntese waju ni admission process yen iwo fura re wa ma ri gbogbo e ninu mail ye bi gbogbo e ba se nlo ilewe seda seductional consult olorun ti ran wa lowo de bi a le seju country merin lo awo ki n se onijibiti ati no itesiwaju awon omo wa ohun lo je wa logun nitori e la se tugbiyanju lati tesiwaju nkan ti ilewe wa le se lati ran awon omo lowo ni asiko yi gege bi

lọ́wọ́ ọlọ́run tí ó tún kà wá yẹ láti wà lórí ètò yìí ní ti ọjọ́ òní. Ètò yìí ètò wa Seventh Day Adventist Herald of its coming tí a máa ń ṣe ní ìkànnì yìí ní ọjọ́ mẹ́jọ mẹ́jọ orúkọ tèmi ní ọmọwé Akínmọ́láfẹ́ Abiodun gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀. Abala méjì ni ètò yìí pín sí. Abala kìíní

0: ètò ìlera tí a ti máa ń sọ nípa ohun tí ó yẹ kí a jẹ àbí èyí tí ó yẹ kí a mu. Àbí àwọn ìwà tí ó yẹ kí a hù láwùjọ. Abala kejì ni a ti máa ń wà sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó lábàwọ̀n nípa bíbọ Jésù lẹ́ẹ̀kejì. Èyí tí ó ní ṣe pẹ̀lú Bíbélì, tí Bíbélì bá sọ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀. Pẹ̀lú mi ní ilé ìgbóhùnsáfẹ́fẹ́ yìí ní wákàtí yìí, ó ní Àlùfáà Ọ̀ṣágúnà Ayọ̀dèjì ṣáájú. Ẹ jẹ́ kí a kọ́kọ́ gbọ́ nípa ètò ìlera. Ẹ kú kalẹ̀.
1: A kí wa wípé a kú ọjọ́ mẹ́ta o, ọ̀dẹ Odùnbí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ètò tí à ń gbọ́ ní gbogbo ìgbà yìí. Ẹ jọ ẹ má jà gbọ́ lásán. Ẹ jẹ́ ká máa ṣe wọ́n. Olúwa ràn wá lọ́wọ́. Ìwé orin Dáfídì, orí kejì ní 50, ẹsẹ̀ 14. Orin Dáfídì, orí kejì ní 50, ẹsẹ̀ 14. Nítorí Ọlọ́run yìí, Ọlọ́run wa ni láé àti láéláé. Òun ni yóò máa ṣe amọ̀nà wa títí ikú. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àkókò ọ̀gìnìntìn tí à ń wọ̀ lọ díẹ̀díẹ̀ yìí. Kí wá ni bí a ó ṣe tọ́jú àwọn arúgbó àti àwọn ọmọ wẹ́wẹ́ wa. Títọ́jú àwọn arúgbó àti àwọn ọmọ wẹ́wẹ́ wa. Ẹ jẹ́ kí ó kọ́kọ́ yé wa wípé nígbà tí wọ́n bá ti jí ní òwúrọ̀, ẹ jẹ́ kí a gbé omi kaná tí a ó fi wẹ̀ fún wọn. Nígbà mìíràn bí a ṣe ń wẹ arúgbó náà lákòókò ń wẹ ọmọ kékeré. Ó ṣeéṣe ká máa rọ̀ wọ́n torí wọ́n lè sọ wípé òtútù mú. Jẹ́ ká rọ̀ wọ́n wípé omi tó gbóná ni. Ká tọ́jú wọn láti orí títí dé èékánná ẹsẹ̀. Bẹ́ẹ̀ náà ni àwọn ọmọ wẹ́wẹ́. Tí àwọn arúgbó wa ò bá ní okun àti dúró púpọ̀ mọ́, ẹ jẹ́ kí a gbé ìjòkóó kékeré sí ilé ìwẹ̀ wa fún wọn láti jókòó. Ká fọ̀ wọ́n láti orí títí dé ìsàlẹ̀. Yàrá wọn, ẹ má jà ti gbogbo fèrèsé wọn. Torí pé awẹ̀rẹ̀ tí ó mú ẹ̀fọn, ó ti wà káàkiri tí mo dẹ̀ mọ̀ pé gbogbo ilé ló yẹ kó fẹ̀ nítán. Tí a bá dẹ̀ rí àwọn tí kò tí ní ẹ̀jọ́, jẹ́ ká lọ ilé ibi tí wọ́n ti ń tọ́jú èèyàn. Wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí awẹ̀rẹ̀ yìí máa ń wà tí wọ́n dẹ̀ lè fún wa. Ẹ jẹ́ káwa náà ká rà sí ojú fèrèsé wọn. Ẹ jẹ́ kí wíńdò wọn máa wà ní ṣíṣí. A lè da aṣọ púpọ̀ bò wọ́n nígbà tí wọ́n bá ń sùn tàbí ní ìgbà tí a bá wẹ̀ tán tó dàbí pé òtútù ń pa wọ́n. A lè lo àwọn nǹkan tí a mú ara yá gágá tí a fi ń para bíi rub tí ó lè mú kí ara wọn tètè tó ń yá gágá díẹ̀. Ẹ jẹ́ kí wọn kí ó máa mu omi tí ó bá lọ́ wọ́ọ́wọ́, kó má ṣe omi tútù. Omi fíríjì ò tilẹ̀ dára láti fún wọn láti mu ní àkókò tí wọ́n jẹ́ arúgbó yìí. Ẹ dẹ̀ jẹ́ kí a tọ́jú gbogbo ọmọ ìkasẹ́ wọn níbi tí a rí pé ìdọ̀tí mìíràn tún lè dúró sí. Aṣọ tí a dẹ̀ máa wọ̀ fún wọn nígbà tí a bá tọ́jú wọn tán láti wẹ̀ fún wọn. Ẹ jẹ́ kó jẹ aṣọ tó lè mú ooru mọ́ ara ní fẹ́ẹ́rẹ́. Kì í ṣe wípé eléyìí tí a tún máa mú wọn làágùn kọjá àyè. Bẹ́ẹ̀ náà ni wọn ò nílò fáànù lákòókò tí òtútù wà yìí nítorí wípé ó tún lè dá àìsàn sí wọn lára. Tí ó bá dẹ̀ jẹ́ àkókò ooru tá a fẹ́ lo fáànù fún wọn, ẹ jẹ́ kí a rí pé ara fáànù wa pàápàá mọ́ kí ìdọ̀tí má tún jẹ́ pé eléyìí tí ó máa kó sí imú wọn. Bá ṣe ń ṣe fún ọmọdé náà ló yẹ ká ṣe fún àwọn àgbàlagbà. Nígbà mìíràn náà, ẹ jẹ́ kí ilẹ̀kùn wọn kí ó wà ní pípadé tìtorí ẹ̀fọn tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí. Ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà náà nítorí pé nígbà mìíràn à á fẹ́ kí atẹ́gùn tí yóò cross ara wọn. Nítorí náà nígbà tí a bá ń ṣe eléyìí náà yóò mú ìlera wá. Ilẹ̀ ilẹ̀ yàrá ibi tó ń gbé ńkọ́, ẹ jẹ́ ká rí pé à ń nù dáradára. Ní pàtàkì torí àwọn ọmọdé, nǹkan wọn lè bọ́ sílẹ̀, wọn ò ní fẹ́ mójú kúrò. Ṣùgbọ́n tí gbogbo àyíká bá mọ́ nínú ilé, ibi tí a ń gbé wọn sí, ibi tí wọ́n ń sùn, ibi tí wọ́n ti ń wọṣọ, ti gbogbo aye ka be ba mo awon omo wewe won yi papa yo wa ni ilera pipe pe na ni awon arugbo wa na ara won yo gbe kankan si olorun aabo ti o ba wa daabo bo gbogbo won o tori pe bi a se ntoju arugbo ngba mi na ni a se ntoju awon omo wewe o ni a se fi akori yen ba ara won mu so nitori na ni akoko ogini tin yi eje ka ri pe a nse itoju awon mejeji o oluwa yo ran won lowo a o si le so wi pe olorun yi olorun wa ni lai ati lai lai ani oni yo ma se amona wa titi de iku oluwa ran wa lowo a wa ni ilera pe ni oruko jesu oluwa wa

0: Blue Sky Mall. Ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́. 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣí ilé ìtajà yìí o. Supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ń bẹ̀. Fún oúnjẹ ilẹ̀ yẹ́ àtúntò òkè òkun. Ìbá ìjẹ́ ní takeaway.

0: babala búrẹ́dì blue sky mall tó gàgàrà tó gogoro tọmọdún mẹwàá ò lè dágbé àjẹgbádùn ni fún gbogbo ẹbí number 49b ìsìnkàn roundabout nílùú àkúrẹ́ la gbé kalẹ̀ sí telephone 0704025164
1: fún gbogbo ìgbà 24/7 lẹ́yìn máa bá òṣìṣẹ́ wọn ní sẹ́pẹ́
0: blue sky ti ara rẹ lọ́rùn kó o bèrè ohun tó bá fẹ́.

0: jẹ́ o.
1: Àwọn nǹkan kan ń bẹ tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa yìí.
0: Kò sóhun tó ní o.
1: Tó jẹ́ wípé kò sí ń tá a fẹ́ ṣe sí apá àjọba orílẹ̀-èdè ọ̀ka láti jẹ́ wípé kó má ṣẹlẹ̀. O ní bí ọ̀rọ̀ epo tó gbówó lérí yìí, àwọn kan máa dá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà lẹ́bi. Ọ̀rọ̀ ò rí bẹ́ẹ̀ o.

ìyìn ọ̀gbẹ́ni yakubu mudashiru. Ká béèrè bó o níṣe ń lọ nípínlẹ̀ ọ̀sùn ṣé àwọn tí wọ́n ń bẹ nípínlẹ̀ ọ̀sùn náà etí wọn ìgbọ́mọdomi ẹran nù sáwọn náà ti ṣe bẹ́ẹ̀ gẹ́ sáwọn náà tún ti fi kún owó epo ní tòótọ́ ni torí ó ń jọ bí àlá lójú mi ni o.

0: nígbà tá a gbìyànjú láti pé ọ̀gbẹ́ni Mudashiru láti pínlẹ̀ Ọ̀sun tó jẹ́ wípé àti rí àsìkò láti bá sọ̀rọ̀, ẹ jẹ́ kí n bá ọ̀gbẹ́ni Aremu Adesoye sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ogun.
1: Tí mo fi ń dán, Ọládùn gidi kò sì ní bromẹ́tì nínú wọn.
0: Káwọn náà sọ fún wa bó ṣe ń lọ nípínlẹ̀ Ogun mọ́ ìpínlẹ̀ Èkó.
1: Owó ẹ bá ṣètò, kò sóhun tó ní òòrà.
0: Ẹ mọ̀ káàárọ̀, ẹ kú ojúmọ́ o.
2: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ o.
2: Yes.
0: Ẹ dákun, ọ̀gbẹ́ni Aremu Adesoye là ń bá sọ̀rọ̀. Láti ìpínlẹ̀ Ogun nílùú Ọ̀tà. Kò jẹ́ kó kò jo Ogun, ní báńdìrì lẹ́yìn wà. Hello.
2: Bẹ́ẹ̀ni.
0: Ẹ ṣeun púpọ̀, ojú òní tìyín. Ẹ dákun, gbogbo wa la gbọ́ awuyewuye tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ epo. Kí ni tí lítà kọ̀ọ̀kan, kí ló bí láàárọ̀ yìí ní ìpínlẹ̀ Ogun?
2: Ayin gbogbo ibi tí a rìn dé ní àárọ̀ yìí, oníkálukú ti ń ta epo ẹ̀ ní ẹlẹ́mìtà ní 1,280 naira. Tó kọ́mọ̀ jù nìyẹn. Bàtí aláwọ̀ mi tó yẹ pé wọ́n tà ní 1,270.
0: 270.
2: Bẹ́ẹ̀.
3: Have 1 minute remaining.
0: Ìyẹn náà dà.
2: Bó ṣe rí
0: nìyẹn. Ó dà, ẹ ṣeun púpọ̀. Ìyẹn ní ìpínlẹ̀ Ogun, ẹ ṣe púpọ̀, ojú òní tìyìn. Ẹ ṣe púpọ̀, ẹ ṣe púpọ̀. Bó ṣe ń lọ ní ìpínlẹ̀ Ogun, òun náà lẹ gbọ́ yẹn o. Mò ń bọ̀.
4: Ọmọlúwà vibrate àjọjẹ́.
5: Àjọjẹ́.
4: Ọmọlúwà vibrate àjọjẹ́.
5: Fún gbogbo ẹ̀rí.
6: Kò tí ì pé.
7: Ọmọ mi kí ló tún kù?
6: Ọmọlúàbí bread.
8: Ó tọ́ ni o, èmi náà ti wonú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread nínú ẹ̀. Kò sọ́mọ̀ pa fẹ́ràn ẹ̀.
7: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá oore o.
6: Thank you mami.
4: Ọmọlúàbí bread àjọjẹ́.
9: Ṣàdédé kan ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sí jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pẹ̀lú ẹ̀ níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò béèrè fún búrẹ́dì ọmọlúàbí.
0: Ẹ̀rí in tá à ń wí ni wípé ó dàbí ẹni pé kinní yẹn ń wọnú ara wọn. Ẹ̀jẹ̀ ń ṣe báyìí ná. Ẹ̀jẹ̀ ń ṣe báyìí. Kí gbogbo ẹ̀ kó lè dùn, kí lálà ó lè lo, ká kùtùkùtù ó lè wù. Kó lè bá a jọra wọn. Mò ń bọ̀.
4: Ọmọlúwà vibrate àjọjẹ́.
5: Àjọjẹ́.
4: Ọmọlúwà vibrate àjọjẹ́.
5: Fún gbogbo ẹ̀rí.
6: Mọ́mì. Kò tí ì pé.
7: Ọmọ mi kí ló tún kù?
6: Ọmọlúàbí bread.
8: Ó tọ́ ni o, èmi náà ti wonú ẹrù yẹn mi ò rí ọmọlúàbí bread nínú ẹ̀. Kò sọ́mọ̀ pa fẹ́ràn ẹ̀.
7: Ẹ fẹ́ràn ọmọlúàbí bread ṣá oore o.
6: Thank you mami.
4: Ọmọlúàbí bread àjọjẹ́.
9: Àjọjẹ́. Ṣàdédé kan ni gbogbo ẹbí yan búrẹ́dì ọmọlúàbí láàyò tọ́pọ̀lọpọ̀ sí jẹ́rìí sáwọn èròjà tó ṣara lóore tá a fi pẹ̀lú ẹ̀ níbi iṣẹ́ gbogbo níbi òwò gbogbo lásìkò oúnjẹ. Béèrè fún búrẹ́dì ọmọlúàbí àjẹgbádùn ní sà. Kòrọ̀jù rẹ́gí ló ṣe lẹ́nu. Ó ti wà ní gbogbo ilé ìtajà supermarket lágbègbè rẹ wò àti lórí àwọn alátẹ ládùúgbò rẹ. Ọmọlúàbí Bakery and Confectionery ló ń ṣe. Nọ́mbà 204 Òkè Àrórò Ìdójúkọ Adélàkẹ́ Summit Àtíní Plot 16 Block K Ìgbọ́jàrò Off Aulé Road Àkúrẹ́ Nípínlẹ̀ Ọ̀ṣun B29 Alárọ̀mí Zone 2 Iléṣà Road Òṣogbo Telephone 070-4290-5515. Jẹ búrẹ́dì ọmọlúàbí kò mọ ìyàtọ̀ adùn tí ò lẹ́lẹ́gbẹ́.
0: Mo ń fi àsìkò yìí sọ fún yín pé ọ̀gbẹ́ni Mudashiru ti wà ní ojú òpó láti ìpínlẹ̀ Ọ̀sun. Ẹ mọ̀ káàárọ̀.
2: Àwọn kó ojú mọ̀.
0: Bàbá mi ojú òní tìyìn.
2: Àmì bàbá.
0: Lẹ bá fẹ́ sọ wá dùn rọ́, la bá pe nọ́mbà lẹ bá gbé mọ́.
2: Ẹ kó
0: ojú mọ̀ bàbá. Ó ga, ajá àjò ni ìjọkùnrin ọlọ́mú.
2: Bẹ́ẹ̀ni bàbá.
0: Ẹ ṣeun púpọ̀. Wèrè oní pẹntí ń wò lágbára Ọlọ́run.
2: Àmì.
0: Ọlọ́run jẹ gbogbo ẹ odún yóò jọra wọn.
2: Àmì o.
0: Ẹ ṣeun púpọ̀.
2: Àdúpẹ́ bàbá.
0: Bó ló ṣe ń lọ ní ìpínlẹ̀ Ọ̀sun láàárọ̀ yìí nípa ọ̀rọ̀ epo àti pé kí ni tó fa sábàbí gan?
2: Akójúmọ́ Olótú.
0: Ẹ ṣeun púpọ̀.
2: Nílùú Ọ̀ṣọ́gbó níwòrọ̀ yìí ìpínlẹ̀ Ọmọlúàbí. Dáadáa là ń bẹ. Àmọ́ àtúnṣe gbọ́ròyìn pé increment and price of fuel price ṣẹlẹ̀ ní weekend tá a lò tẹ́yìn that is around Saturday / Sunday. Nígbà tá a wá káàkiri láàárọ̀ yìí gbogbo àwọn major market wa pátápátá 1,310 naira ni wọn ta epo adi tota adi mobi adi rano bovas 1310 naira ni gbogbo wọn ta epo ni owurọ yi ati nnpc naa lẹyin mrs to jẹ alasepo pẹlu ileiṣẹ dangote nikan ni wọn ta 1285 naira
0: 1285
2: naira ni owurọ yi
0: a gbọ pe awọn nnpc sekede kan bákan náà ni àwọn iléeṣẹ́ aládàáni ti dangote náà tó ń ṣe ìkéde kí ni nǹkan tí wọ́n sọ price tí wọ́n ní wọ́n máa ta.
2: Iléeṣẹ́ dangote ní àwọn máa ta 1280 naira tí iléeṣẹ́ ìjọba sì ní 1310 naira ni àwọn yóò máa ta epo títa wọn.
0: Ṣùgbọ́n tó jọ wá lójú ni wípé àtàwọn tí àwa mọ̀ yàtọ̀ náà àwọn tó ń gbépo lọ́dọ̀ iléepo aládàáni ti dangote àti tìjọba mọ́ gbogbo wọn 1310 naira ni wọ́n ń tà gẹ́gẹ́ bí n tẹ́ sọ fún wa ní ìsìn yàtọ̀ fún mrs nílùú òṣogbo.
2: Mrs iléeṣẹ́ dangote ni àwọn tí ń gbé epo ní títí wọn. But àwọn tó jẹ́ retail wa bí àwọn iléeṣẹ́ orange gbadebo kabelo 1315 naira làwọn ń tà.
0: Làwọn ń tà
2: ní òwúrọ̀ yìí.
0: Kábíyèsí Ọlọ́run tó ó dá ẹ̀ṣẹ̀ púpọ̀ ojú òní tì yín.
2: Àmì bàbá.
0: Ẹ ní rí n gbé sọnù bí ò ṣe bí ọmọ.
2: Àmì o.
0: Ẹ ṣeun.
2: Àdúpẹ́.

0: Blue Sky Mall don't land it there. For Akure, Munda de Como, all your household needs, for man or woman, you to adult, begin then. All on our quality. For the supermarket, Mother Eatery DDO, where they provide delicious food or chotorototo. If not take away, you need them, no problem. Say you don't hear them, say Blue Sky Bread. Now the latest Okrikri Giant Bread, oh, with 10 years begin, no fit carry. With the correct ingredient inside for all family. All smartphone users, correct smartphone, don't they, oh? Now 24/7, then they hope on. You fit visit Blue Sky Mall anytime, any day. Now number 49B, second, is a roundabout, then Tanda for Akure on those states. Telephone 0704025564. Blue Sky Mall, buy what you want, satisfy yourself.
1: Eh, sheun sheun asojo wa lati ipinle Ondo ogbeni Ibrahim Isaac esinoku awon na tin be ni ori ago wa bayi
2: e karo lutu
1: e sheun ojo ni tin yin
2: ami olorun ba mi olorun
1: e sheun pupo gege bi nteyin na ti gbo ka kiri ti ki ise royin mo to ti di asotun so latenu denu ti opo eyan tin so ka kiri wi pe owo epo ti gbowo leri ni gbogbo orilede Nigeria. Awa fe mo ibi te ti de laro yi ilo ni won ta jala kan kaakiri ni ipinle Ondo papa julo ni ilu Akure
2: e se olotu gege bi a se ni kaakiri pelu akoko ati lo kaakiri ni oni so a di awon ile epo lorisirisi bi matrix gmob nnpc so ati awon bebe lo ta le madako to ra koko so a ri pe lo to pelu owo ro nta gbona ta de tun foju ara ri pe epo ti gbo lori kan to lagbara ṣùgbọ́n ní gbogbo iléepo ta dárúkọ ibi ta rí tẹ̀pọ̀n wálẹ̀tì náà ni káàrin 1280 ibi tó ti ṣìpù ju 1280 kódà ti rí wọn àtìrí ní ìgboro Àkúrẹ́ àti rí 1350 ní ìgboro Àkúrẹ́ ṣùgbọ́n ká má dárúkọ iléepo kan pàṣẹ gẹ́gẹ́ bá ṣe rìn káàkiri àti rí ibi tó ti wálẹ̀ jù ni mo sọ síwájú yẹn 1280
1: iléepo wo ló ti wá wálẹ̀ jù ẹ sì lè dárúkọ yìí
2: ẹ ṣe olótú ilé epo gmob ni
1: ló ti wálẹ̀ jù
2: lọ́wọ́lọ́wọ́ báyìí gmob ni
1: torí pé yinni wọn ní kẹ́ni ṣe mí
2: bẹ́ẹ̀ni
1: ṣùgbọ́n gbogbo àwọn ilé epo tẹ́ dákọ̀ yìí láti 1300 sí 1350 ni.
2: 1300 1320 350 bẹ́ẹ̀ni bó ṣe lọ nìyẹn.
1: Ẹ ṣeun púpọ̀ ojú ni ti
2: mu. Àmì olótú
1: wa. Ẹ ní kábàámọ̀ pé wáyé pẹ̀lú ògùn Ọlọ́run.
2: Àmì
1: ẹ ṣeun. Abọ mi rèé lórí ètò yìí lónìí bó ṣe lọ bó ṣe bí ṣùṣe kú bọ́bẹ̀ ṣe bàá gbogbo ẹ̀ náà ni ntẹ́ ti gbọ́ yẹn pẹ̀lú ògùn Ọlọ́run. Bó bá di ijọ́ mẹ́jọ a tún mú àkọ̀tun ètò míì wá pẹ̀lú agbára rẹ̀ tó bá jẹ́ wípé ìwọ mọ̀ kò ní driver's license. Wọ́n ní the driver ni Blue Sky Mall. Blue Sky Mall ni mo pe o kì í ṣọmọlúàbí o. Blue Sky Mall 081 488

0: New Sky Mall, ilé ìtajà ńlá nílùú Àkúrẹ́, 24/7 láàárọ̀ lọ́sàn-án àti lálẹ́. Wọ́n fi ṣílé ìtajà yìí o, supermarket tó fẹ́ wà ń bẹ̀.
1: Fún gbogbo ohun èlò nílé, èyí tẹ́ ẹ nílò fẹ́ bí yín àti èyí tẹ́ ẹ nílò fún ara yín. Ilé oúnjẹ ìgbàlódé ìtú wà ń bẹ̀ fún oúnjẹ ilẹ̀ yẹ́ àti tòkè òkun. Ìbá ìjẹ́ ní takeaway.

Kí Tinubu máa bá iṣẹ́ lọ. Kí náà dàgbàsókè ó máa dùn so. Akọ́ṣẹ́ṣẹ́ ìdàgbàsókè káàkiri ilẹ̀ Nàìjíríà. Iná ọba ti ń dúró re. Afẹ́ni tí ó bá pẹ̀ gan jẹ̀nàkú. Yóò pé kiní kan kọjá fìrí. Ọrọ̀ ajé wa ti ń gbagbára. Àwọn gómìnà pàápàá ti ń rówó san owó òṣìṣẹ́ ìdàgbàsókè nílùú. Àní kí Tinubu máa báṣẹ́ lọ. Kóhun tó kù tí ò tó lè padà wá ṣẹ́kù. Káyé ó máa gbẹdẹmukẹ fún gbogbo wa. Nítorí ìpìlẹ̀ rere náà la ti fi lélẹ̀ yìí. My people, President Tinubu dey push Nigeria go. Global respect self dey come back. Foreign investors come dey look our side. From power wey don dey improve well well to economy wey dey stabilize. Naira self don dey tanda gidigba. This no be the time to go back. Na time to move forward. This message na from Sunshine Grassroots Network SGN with the support of Honorable Olubunmi Tunji Ojo, Minister for Interior. Ìmúṣẹ ìrètí ọ̀tún kí Tinubu máa bá iṣẹ́ lọ. APC Progress.

0: Adama FM, I like it forever.
1: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Adama FM.

0: on your trap. Set.
1: Wọ́n sáré ìjẹ́ yìí lọ, àdàbà sì múra lọ́wọ́. Eré ìjẹ́ yìí kìí ṣe ti alágbára. Àdàbà gbéra, ó fò bá wọn lọ́nà, ó tún fi wọ́n sílẹ̀. Àdàbà 88.9 FM, ó ti gbà pò kíní. Ó síwájú, àwọn ẹgbẹ́ ń tẹ̀lé lẹ́yìn.

ẹgbẹ́ òṣèlú alátàǹpàkò tó wà lókè téńté Accord Party nípínlẹ̀ Ondo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí ètò ìdìbò gómìnà tó wáyé nípínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ là ń dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ènìyàn ní pàtàkì gbogbo ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń gbé nípínlẹ̀ Ondo tó lọ sílé lọ dìbò fún His Excellency Ademola Jackson Adeleke gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun láti inú ẹgbẹ́ òṣèlú Accord. Ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe dìbò fọjọ́ iwájú gbogbo wa tó dójú tó wo kókú lọ karùn lọ. Ẹ ṣe o, bẹ́ẹ̀ ṣe wá dìbò fẹgbẹ́ Accord lọ́sùn yẹn. Ẹyin ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ kó kárí ilé kárí oko lórílẹ̀-èdè Nàìjíríà ní pàtàkì nípínlẹ̀ Ondo Akọ́dínlé. Ó wá yẹ kadúpẹ́ gan lọ́wọ́ ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà aṣíwájú Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ kí ètò ìdìbò náà lọ bó ti tọ́ bó ti yẹ. Ẹ ṣeun sà, àwa ń kí gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun His Excellency Ademola Jackson Adeleke kú oríire ìjáwé olúborí ètò ìdìbò náà. Ẹgbẹ́ òṣèlú Accord Party nípínlẹ̀ Ondo ló ń kéde. Accord Party, one is our progress.

0: gbádùn dídùn ní ìránṣẹ́ olódodo.
1: Òní ló pe ọdún karùn-ún.
0: Tí aya wa, ìyá wa, ilá bàbá wa, Elder Mrs. Olúṣọlá Òbíyẹmí ní ìwájú ọmọ fi ayé yìí sílẹ̀ lọ sọ́run rere níbi tó ti ń bá àwọn angẹ́lì yẹn Ọlọ́run lógo níwájú ìtẹ́mímọ̀. Ojoojúmọ́ là ń ṣèdárò rẹ̀. Ìyá onínúure, abiyamọ tòótọ́, ọ̀kan gbòógì lára àwọn abiyamọ àwùjọ, ìyá onísùúrù, ìyá wa oníwà tútù bí àdàbà, adúpẹ́ iṣẹ́ rere àti ogún tó dáa tó filẹ̀ fún wa. Títí láéláé la mọ ṣèdárò rẹ̀ o.
1: Ọkọ, ọmọ, àwọn ọmọ ọmọ àti gbogbo ẹbí ló ń kéde.
2: Ẹgbà mi, ẹ̀rà mi kalẹ̀, ọ̀rọ̀ kọ́ mi yìí, máa ti sú mi. Ìṣe ló ń pariwo, ẹ̀yìn dídùn, ara ríro, ẹ wò ó. Mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni. Ò ṣe ṣúkẹ́ṣúkẹ́, dàtọ̀ ọwọ́ rẹ̀ lẹ̀ ni. Kódà, ṣe kan sùn lọ ni.
3: Abba, aṣọ òkú tí ì gbọ́ ni nípa 24/7 Abba Mission. Kọ̀rọ̀jọ́ gbòògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo. Àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Mission. Kò lọ́tí nú rárá. Ó kágbó ẹ̀yìn dídùn ara ríro. Afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ìdọ̀tí ọ̀rá dànù. Lọ́gán lọmọ ọkùnrin abádúró tán. Tí ó sì máa ṣiṣẹ́ akọni lọ́dún olólùfẹ́ rẹ̀. Ìwé àtegbò la fi pèlò rẹ̀. Àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà. Ó dá alágbó ara 24/7 Abba Mission. Láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà. Ẹ máa pe 091-60-62-62-53 091-60-62-62-53. Orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Mission. Gbogbo ìgbà ìjáwá ìjà òsì. Always guide me.
4: Ondo pele kriyo, ikizako yora abu mesi ya, mi mbame soko ondo amini kutubini ukeda ni Ondo State Agency Against Gender-Based Violence ukeda kre Ozikorisi ma uluma gago kumagra apriete yi, mi mbame ni uluma kunama Kalawo kriya brako mofremo, toro kroko yora abu siye mbedo Kalawo korisi yi, warabli wa pabina kuna kuna soni, yora mwui mutu wa pabini yi Wara gaga kwa amigo, fobrako mduko wara osi mbedo, eri brako manazikile Kriya brako tomobo isimo, yora abu zirigo fobrako mpele mine mi Urube kriyo maasi ya gama torne, ona gadmanase niko zifir da kuma gardena seme miram obaye to ko meere be do aye ki ma keyboard mi bam na gama gardno nerem ki mbo seme be itu fi mi omotin ye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa ofi una gbolomo ye yefa nini ne yefa yefa keni yefa yefa keni yefa keni yefa na bogba ko na bo ko modi aye mi yi na gardno nerem ki mbo seme ane brata ba mi ni ondo pele kriyo yora bo kriya bra ko ma gasiria so ko do mi ikudu ni okeda mi ye mi ondo state agency against gender based violence Okay, that correct. Okay, Mrako, Agbo Diabni.
5: Oye ko ti wa ma ye gbogbo awon eniyan bayi o wi pe oluwa nikan ni last hope for my da tori ko siru isoro ne ti nku omo eda si rogbodi yo ila yi lori gbori ye tapa re ko ka nitori e la fi wa npe yin o sile ijosin Jesus the same yesterday today word and deliverance ministry behind ele primary school oruju road ilu ifon ibi ti se iyanu oluwa ti nse le Eto crossover program to ba nwaye ni every last day of the month.
6: O tun ti wole de.
5: O tun ojo se yi pada ne lo ye ki iseto eto adura o ma yi pada. Tori awon onise bi ati satane to je dare to general won ki simi. Eye to fe igbala na e ma simi. 7 a.m. to 9 a.m. ni pade ori oke. Lati 12 noon to 5 p.m. ni itusile. 5 p.m. to 7 p.m. si ni isoji. Se ri gbogbo isoro tin fa ilaya iloko ailomo airise. Ise ti o lere tabi ire tawon ara bi gba lowo eni.
6: Kai
5: dede lo ma di agbodanu tesi ni buru e mo. Pastor Emmanuel Okekomolafe tuke o se ti gbaradi for the last day of the month you leyin ele primary school Orudu road nilu ifon come on o ya kajode be
7: Tọ́ èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wọ̀tán wà lórí ìjòkó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tò ní.
8: Ètò ìgbéyàwó láyé.
9: Ẹ jọ̀wọ́, ẹ dúró lọ́jà rẹ̀.
10: Kí ló ṣẹlẹ̀?
9: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi? Fìríjì kan, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ nílé ẹni 2026.
7: Ẹ ní tòótọ́.
9: Kájà sọ Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
7: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lu agbára ìtànsán-òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èléwó lórí ọjà tó bá lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
11: Iléeṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors, ládojúkọ Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707 484 3351.
12: CDK, sọ́yẹ̀ díẹ̀, dẹ́gbẹ̀ẹ́ ayé ìrọ̀rùn.
5: Oh yes, koma tun ti tun. Fun agbayamu yamu eto automatic miracle hour. Total deliverance to ma nwaye ni prayer center church of God. To kale si adofure dare road akure. Ojo kini lo shoshu ni. Ibere osu eleyi a tun lagbara pupo. Tori ibe loluwa ba ti sore kaluku fun lo ni pojipo. Opolopo lo ti yale yale tori airida irilu ailomo iloko ailaya edise. O se agbado bo si se aisan. Oh my God. Orisirisi disorders ati inadequacies lo kun le aye. O bi bipolar disorder, obsessive compulsive disorder, bi schizophrenia psychotic disorder. Hey. Adura gidi ma lawon isoro wonyi fe. O ye tete ba bo ni bi automatic miracle hour yi. From 9 a.m. to 6 p.m. ni awe ati adura. Isoro yo si bere lale moju ojo keji. Baba Prophet Samson Oluwa bo dede tun ti gbaraji lati ma sina adura bole. Kiyan fi recharge remote remotivate resources tete ara e. Oluwa iwa di apata ganga lati bere osu titi to fi ma de ope e. Ojo kini osu osu ma ni o. O ye si automatic miracle hour ta pe ni total deliverance ni prayer center.
6: On your trap, set.
8: Won sare je yi lo adaba si mura lowo ere je yi ki se ti alagbara adaba gbera o fo ba won lona o tun fi won sile adaba 88.9 FM. Uti gba ko kini. O si waju. Awon egbe n tele leyin.

0: tí ẹ yẹ ní bèrè lẹnu ọjọ mẹta yìí.
1: Wo bẹ́ẹ̀ la bí ni ìṣòro iṣara iná mọ̀ ni. Bó bá jí gbogbo ara máa romí tí iṣara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣèlọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà èrò oorun sùn dédé. Wo ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje ayé òun ti ẹ̀ wá sú mi.
2: Àgbòrí ìṣelọ́sì jẹ́ lọ́bẹ̀. Ṣé wo kọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ̀ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn sọmọ ara ayé lóore. Lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lorúkọ wọn. Ṣé rí bàbá yìí tí bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
4: Ó ṣe àtọkùn. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ́ ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà lọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran. A gbọ́dọ̀ mójútó ara wa kán náà má ṣe wá lẹ́ni tí ọmọ wà nù lé tí ọmọ gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn mo wà ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi. Àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi. Àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí. 07 64 60 64 19 07 64 60 64 19.
3: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín ìṣòro nípa iṣan ara ni. Báwo lè Ìjọ ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
4: Ó ṣe àtọkùn. Bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé. Ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀. Ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́. Ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfikọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́ẹ̀ ni bá ti ẹ̀gbìnyànjú tó sun oorun wákàtí kan àbọ̀ oorun wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀. Yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí yóò rí pé ń ṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹyin májẹ̀ adákẹ́. Tí wọn náà bá ti ń rírú àpẹẹrẹ báyìí gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kọ́ wá láti ìlú Ìsẹ́yòrò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yemí Lane opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 64 60 64 19 07 64 60 64 19. Ìka yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò tiẹ̀ lè dágbé. Ẹlòmíì ò lè dárìn àfikọ́sẹ̀ máa fi ọ̀pá sì kẹta ẹsẹ̀ tàbí tó bá fẹ́ jáde kọ́ mọ́ ṣẹ̀ máa fà á jáde ẹlòmíì àti sọ̀rọ̀ rẹ̀ ìṣòro ni agbákanra ẹlòmíì ò tiẹ̀ ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò tiẹ̀ máa rí i pé gbogbo inú ara òun tiẹ̀ kú ni tàìtàì ẹlòmíì máa rí i pé bẹ́ẹ̀ wọ́n òun ṣe ń kúrìrì bẹ́ẹ̀ lẹ́sọ ẹlòmíì ò máa kúrìrì bẹ́ẹ̀ lẹ́lòmíì ò máa rí pátẹ́lẹsẹ̀ òun bẹ́ẹ̀ sì máa kẹ̀hún gógógógó bẹ́ẹ̀ lómi bá sùn báyìí kí lè tó mọ́ ẹlòmíì lè ṣe ẹ̀yọ́ bí ẹ̀mẹrin bí ẹ̀mẹfà irú eléyìí máa ṣàkóbá fún iṣẹ́ ara ni mo fi sọ pé ká gbìyànjú ká dìde ńlẹ̀ ká wá jàǹfààní ewé àtegbò èyí tá a gún èyí tá a lọ èyí tá a sá látẹ́gùn èyí tá a sá lóòrùn tá a ti kó wá láti ìlú sẹ́yìn òrò tó wúlò fọkùnrin tó wúlò fóbìnrin ká wá jàǹfààní rẹ̀ níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19 ẹlòmíì tiẹ̀ ti gbìyànjú lọ́tún ó ti gbìyànjú sósì bẹ́ẹ̀ bá tiẹ̀ bí ẹlòmíì pé báwo ló ti ń ṣe kò tiẹ̀ lè rí àlàyé kankan ṣe ń pẹ́ bá délé ẹlòmíì báyìí ẹ rí i pé àbóhun náà ń ṣe ìṣègùn bílẹ̀ ni a pé mo ti lò yìí mo ti lọ̀ ọ̀hún mo fẹ́ ká já dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run mo ti rí egbòogi mọ́wọ́ kúrò mo ti mú wá sílùú àkúrẹ́ tó jẹ́ pé a rí àǹfààní rẹ̀ jẹ nínú àkúrẹ́ àti agbègbè rẹ̀ ńgbà téèyàn bá ti gbìyànjú sọ́tún tó gbìyànjú sósì àwọn àgbàlagbà ni bẹ́rù bá kòkè tó bá kan ilẹ̀ ó níbi kan gbé sí ńgbà tí wọn náà bá lè gbìyànjú tó bá lè yọjú sí mi tí ọlọ́run bá ní wọn ní ó lè jàǹfààní egbòogi mọ́ kúrò yìí ó rí pé lọ́gùn ọlọ́run ó ní wà bákan náà mọ́ gbogbo èyí tó ti gbìyànjú sí wá tó ti gbìyànjú sáwọ yẹn ó rí pé lágbára ọlọ́run ìwọ náà ó dúpẹ́ fọlọ́run ni ó dúpẹ́ tẹlomi ẹ̀sọ́jú lásán o nígbà tó o bá dọ́dọ̀ wa á gbìyànjú á ṣèbẹ̀ lọ́run fún ọ bá bá jẹ́ pé nǹkan kan wà ń bẹ̀ ni lágbára tọlọ́run ó sì rí pé ọlọ́run ọba yóò gbàdúrà tiẹ̀ náà níléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school nílùú àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 07 60 64 60 64 19
3: ẹ ṣeun bàbá mo fẹ́ bèrè ìbéèrè kan lọ́wọ́ yín ṣé oúnjẹ tí à ń jẹ lásìkò yìí tàbí wàhálà wa ló pàpọ̀jù tó ń ṣàkóbá fún àgọ́ ara wa torí àwọn bàbá wa wọ́n a máa dàgbà wọ́n a máa dògbó wọ́n sì máa ta kébékébé kí ni ó fà á.
4: ó ṣe àtọkùn ìbéèrè tó béèrè yìí ìbéèrè tó dáa ni ẹ jẹ́ káwa náà ṣàkíyèsí àwọn nǹkan tá à ń jẹ lásìkò yìí àtàwọn nǹkan tá à ń mu báwọn nǹkan yìí ṣe dáa tó tí wọ́n dùn tó bẹ́ẹ̀ náà ló ń ṣàkóbá fún àgọ́ ara wa ẹlòmíì iṣẹ́ ìjókòó ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ìdúró ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì wàhálà lọ́sàn-án wàhálà lóru ni bẹ́lòmíì bá wá wọnú ilé yóò máa rí i pé gbogbo bàrá àdínlọ́bẹ̀ sí máa ro òun kò ní lè sojúṣe rẹ̀ tó yẹ kó ṣe nínú ilé mọ́ tàbí kó kẹ̀ máa gbó pé gbogbo ara ní wò òun bẹ́lòmíì bá lọ ilé ìgbọ̀nsẹ̀ báyìí bí 30 ìṣẹ́jú 20 ìṣẹ́jú kò ní lè rí gbọ̀nsẹ̀ ṣe tó bá tún gbìyànjú ṣẹ́ṣẹ́ gbọ̀nsẹ̀ yẹn báyìí kólíó bíi tewúrẹ́ báyìí ni wọ́n máa ṣe ẹ ṣe á wà wọn bàbá wa ẹlòmíì iṣẹ́ àgbẹ̀ ló ń ṣe bẹ́ẹ̀ ẹlòmíì iṣẹ́ ọdẹ ni ẹlòmíì ó ṣe wàhálà látàárọ̀ títí di alẹ́ wọ́n tún fi ẹsẹ̀ rìn lóko wọ́n fẹsẹ̀ rìn padà wàhálẹ́ bẹ́ẹ̀ ni wọ́n sì tún máa ta kẹ́bẹ́ ọgbọ́n ewé àtegbò yìí náà ni wọ́n ń dá ẹlòmíì ọfà ara ni tiẹ̀ yóò kàn máa rí i pé gbogbo inú ara bẹ̀rẹ̀ sí máa ta òun ni ẹlòmíì tó bá ní eléyìí ní yọ̀ òun lẹ́nu lẹ́nìí ẹlòmíì a ní eléyìí ló tún yọ̀ òun lẹ́nu lọ́la ẹlòmíì ò tiẹ̀ lè sọ bí tí ń ṣe òun iná mo fi ní ẹjẹ́ ká wá jàǹfààní ewé àtegbò nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 dúdú yẹmi lane opposite oyemekun grammar school ní ìlú àkúrẹ́ bóyá òwò fẹ́ béèrè ọ̀nà àbò onímọ̀ràn kan tó fẹ́ bí mi sápẹ̀ mi sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 60 64 60 64 19 07 60 64 60 64 19 ẹlòmíì àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ewé àtegbò mọ́ mbẹ ko ibayawo ti bayi tojo ododo pade ni ngba ti won na ba yoju sodo mi ko wa jafani egbogi mowo kuro o mo ri pe bi ewe ati egbo ti wa laye atijo be na lo wa lasiko yi lo to ewe ati egbo ona won ti jin ko si nto si mo sugbon wa ode ko si bi ta le lagbode ko si bi ta le wa egbode la ri ewe tutu a si ri egbo tutu to wulo fun akunrin to wulo fun obinrin ngba ti won le ba wa si odo mi ka wa janfani ewe ategbo mo ti ko egbogi to wulo fun akunrin to wulo fun obinrin mo ko wa lati ilu seyoro eyin na mo pe mo ma so pe ode ni mi ode ni baba mi awon ode si ni a le ririn ogoji iseju a le rin ogota iseju a le rin lataro titi dale ta ti ni ni isoro kankan ninu si ara wa be la ni ni isoro kankan ninu egugun ara wa se bi anfani ewe ategbo yi na la wa na je nitori amo fi ni kayin ni o wa je anfani ewe ategbo mo ti ko egbo gi to wulo fo wa lati ilu seyin oro papa egbo gi mo wa kuro mo ti ko wa wọ́n tọ́ náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo ohun tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ọ jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo ohun tó rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá níléeṣẹ́ bàbá òkè ògùn nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ ńbẹ la wà a ní fara nira wa báyọ fẹ béèrè ọ̀nẹ tàbí onímọ̀nà kan tó fẹ béèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07-64-60-64-19 07-64-60-64-19 bẹ́ẹ̀ lẹ lomi yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíì a máa ta ẹlòmíì a máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nàmbà 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó o bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀rẹ̀ tó o fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07-64-60-64-19 07-64-60-64-19 àlàáfíà ara wa ò ní di fi àfíà orígbà.
5: Ọ̀rẹ́ a ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí.
1: Bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣẹ́ ara ẹ̀ náà mọ̀ ni. Bí o bá jí gbogbo ara máa romí tí iṣẹ́ ara yóò máa fà mí so láti bàárà ìdídí ẹsẹ̀ ni ó máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó kódà ìrorun sùn dédé. Ọ̀rẹ́ mo ti gbìyànjú Ronabayoje ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Àgbo yìí ṣe ló ṣe ń jẹ lọ́bẹ̀. Ṣé wò pọ̀ nípa bàbá òkè ògùn ni? Ògúlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ ara ayé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣèwòsàn.
6: Ṣẹ́ tó ti ó fẹ́ǹfẹ́ ó kẹ́ǹkẹ́ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí inú dòdò létí ó dùn bí dòdò ìkirò 88.9 àdàbà ẹ̀fẹ̀.

ògbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ògbóná náà tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Bẹ̀m̀bẹ́ ròyìn ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ nù. Bẹ̀m̀bẹ́ ròyìn nìkan ni Àdàbà FM 88.9 Àkúrẹ́ ìlú Ìlámọ̀kí ni wà tá a ti ń gbóhùn sátẹ́gùn. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní oore lẹ́sàn yìí ká náà lẹ́sàn o. Orí lẹ́sàn yìí ká náà lẹ́sàn. Ẹni tó ń ṣeré kó múra síre ẹ̀dá tó ń ṣèká. Kó dẹ̀yìn níka àtòrí àtìká kò séyìí tí ó lẹ́sàn o. Bẹ̀m̀bẹ́ ròyìn ó ní bá ọba ṣe rí ọ̀kẹ́sàn rè. Gbogbo ẹ̀dá tó bá ṣèkàlàyé yọ ọ̀kẹ́sàn ká rẹ̀. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlẹ́yìn ò ṣeré ṣèkà. Ẹ̀yin náà kúkú lẹ́sàn táàkì. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlọ́ ọ̀bàgbélé ayé kó o ṣe rere torí pé ló pé ìkà ò pè. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlẹ́ni ọba náà ká kan ṣoṣo sọ́mọ nìkejì. Kọ́ màmá rántí pé mẹ́sàn-án tó kù òun náà kúkú ló ní o. Bẹ̀m̀bẹ́ ròyìn òun ní fúdí èyí ṣàyè èrè. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ Yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ́mì jẹ́ o. Àtún ti dé lọ́sàn-án tòní gẹ́gẹ́ bí ìṣe wa nù. Àtún máa jálẹ̀ bí àpò òyèrè. Àwọn ròyìn ọ̀hún bó ṣe ti ń jáde lọ́kọ̀ọ̀kan èjèèjì. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn àkọ́kọ́ tọ́kọ́ wà lọ́wọ́ mi ó yẹ gbọ́. Láti Katsina àwọn òṣìṣẹ́ elétò ààbò wọn fi kélé òfin gbé ọmọ ọdún mọ́kàndínlógún kan. Èyí tó ń fi ìbọn oníke tó fi ń ja àwọn èèyàn lólè. Bẹ̀m̀bẹ́ ròyìn ọlá sírí ẹ ti tó àbí ẹ mú dáadáa. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ibi àgùntàn tó ti ń sunkún àìlẹ́yìn ó ní mọ̀dù òun náà ni ò ti rétè bó tiẹ̀. Ọmọ tuntun jòjòló tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bí òun ni wọ́n mọ̀ rí ní ibi ẹgbẹ́ kan tí wọ́n gbé sínú páálí nílùú kan nípínlẹ̀ Benue. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ìròyìn elé náà tó tún wà lọ́wọ́ mi rè ó yẹ tún gbọ́. Ògbóná nú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn. Ọwọ́ àwọn ikọ̀ elétò ààbò wọ́n ló ti ba obìnrin kan báyìí. Ìpínlẹ̀ Ògùn òun lélẹ́yìí ti ṣẹlẹ̀. Wọ́n ló gbé

0: ogun oloro kolosi o lo be lo gbe fun elewon eleyi to je pon ti dajo oku fun logbe won bembe royin won lo mo re ti e tun ni bembe royin ola to ma ti ya kan ku ma gba tegun logbe won o gbona nu otutu leyin bembe royin iroyin ele na lati ipinle ogun ni ile ise olopa bikele o fi gbe okun kan lori bo se ki omo odun me dogun kan male lo ba roban mi fun ni pinle ogun o gbona nu otutu leyin bembe royin oya mo tun ku nbe ibo ni ki n tun lo ni iroyin ele to tun wa lowo mi re oye tun gbo oyin awon olopa pana ote ni ipinle anambra won ma ti fidi ku awon omo egbe okoko kan mule ni ipinle ani ipinle anambra won le eyan meji ohun logbe mimi o gbona nu otutu leyin bembe royin eyi atawon kokoro yin mi le gbo losan tuni oye wa nkan ka fidile eja tun joje gbadun e o gbona nu otutu leyin bembe royin
1: yiga o sele oke bembe royin le gbo lowo ni le ise adaba efe walai ogbonanu fun kede tabi polowo oja yin lori eto yi e kan se ka ipolowo oja ile ise adaba efe to wa ni fegbekegbe a division loba deshida road akure tabi ke pe jo oda sori ero ibanisoro yi 0806 904 6714 bembe eje ajomo gbo lo
2: iwe aso lewe owo ikeko egbona ibusun nko
3: iya mi iru ibusun ti mo sun si nile ati sade ni mo fe o muka
2: o tun na awon na ni jare ba se seto bawon omo wa se ma pada sile iwe won ero ti wi pe omo to ba so run alaafia o di dodo ko pe gede ninu eko re awon dokita ti e jeri wi pe orun je okan ninu to omode nilo lati jafafa ninu eko won no ibusun muka fun awon akeko laayo loni
4: Mocha, adding comfort to life since 1959.
5: Eyin eyan mi ni pinle won break ti osun ati gugu agbegbe re patapata orire lo wole yi ayo abara tintin family arena lo ara mi si gugu eniyan o ati paapa ogbere tin ta bag ra bata ton ta aso awon tin ta o se si atawon tin ta rite in ta wa lo sokoto re o lakosokoto wa lakure oloye mekun fun ogbere tin ra rara tuta bata aso bag obirin bag okunrin bag agbe travel bi box lori ranran ateni to gbe ni to fe lo soke okun kon fe ra bag ati gbe lo si loyibo tabi awon to fe alara tuta ti won fe ra o se e ma bo ni witi witi ni family arena tori lowo lowo yi discount tin be lori gugu oja te bara lodo wa o family arena wa ni opposite Weber Bank, Adeshida Road, Akure, Tabiki Mabodi Shobua, Tobani Dojikojo First Bank, after Texaco, Pier Ban Losi Eso, Lakure, Pugani Fera Bata, Asho Bagi, Asho Kone Batokone, Tufasho Mode Batom, Mode Bagi, Mode Bagi, Biri Lujibo, Tayu Bagi, Biloso De, Emma Puaso, the number 08037453497. Family Arena, Ilisha Babioke, Jonusi, Tosi Shebe, Jonusi Wayne.
0: E kaabo para lati oke lohun o gbona nu otutu leyin bembe royin oye je bere ni papapa awon royin ka ma mu wa loko kejeji iroyin akoko to ko wa lowo mi re oye gbo oyin o gbona nu otutu leyin bembe royin awon iko eleto abo ni won ti fi kele o fi gbe afurasi kan yi to je pe o nja awon eyan lo leyin pelu iban oniken ipinle kastina onlele ti sele ni afurasi kan aliyu san ni o n lowo awon iko eleto abo olopa nipinle kastina n lo je po ti baba yi leyin to gbiyanju lati ja enikan lole pelu iban oniken en to je agbenso ile ise olopa dsp abubakar aliyu inu foju oro ilede nu ati jade to fi ta loni aliyu ni omo odun mokandinlogun ohun to je afurasi ni owo awon ni ohun lowo ba nibi ti o ti n gbiyanju lati ja awon eyan lole alukoro ileṣẹ ọlọpa ọhún o ni awọn gbọ ti iṣẹlẹ ọhún ni wọn fi lọ si agbegbe naa ti ọwọ to si ba afurasi ọhún nibi ti wọn ni o ti n le ẹnikan lọ pẹlu ibọn oneke eleyi to jẹ pe o mu dani neyi ti o fẹ fi ja awọn eyan lole an lọ ti mu bayi afurasi ọhún ti wa ni akolo wọn o ti n gbatẹgun nbẹ iwe iroyin the sun oun lo gbe jade lọsan tuni o gbona nu otutu lẹyin bẹmbẹ iroyin mo kó nbẹ iroyin eleyi to to wa lọwọ mi awọn to jẹ agunbaniro ti wọn jí gbé ni wọn ti gba ìtúsílẹ báyìí lẹyin ọjọ díẹ ti wọn ti lo lakata àwọn ajínigbé ni o gbona nu otutu lẹyin bẹmbẹ iroyin sandra sunday tó jẹ ọkan lára àwọn tó jẹ pé wọn sin ìrúlù tó ní ilẹ nàìjíríà èyí tó yẹ pé wọn jígbe lójú ọnà kàbàsí lọkọjà nípínlẹ kogi tó ti gba ìtúsílẹ báyìí lẹyìn ọjọ díẹ tó ti lò lákàtà àwọn atiláwí náà yìí ṣe ni ọkan lára àwọn ẹbí ẹ ni wọn fi ìdí eléyìí múlẹ lónìí olónìí pé sandra ọhún ló ti gba ìtúsílẹ yìí ṣe ni sandra náà ló wà lára àwọn tó jẹ ọgbọn agunbaniro èyí tí àwọn atiláwí ọhún tí wọn jígbe nígbà tí wọn rin ìrìn àjò gba ìpínlẹ kogi lẹyìn tí wọn kúrò ní ibùdó ìfinimọlé àwọn agunbaniro tán ìwé ìròyìn daily post onógbe jáde lọsànán tòní. ó gbóná nu otutu lẹyìn bẹmbẹ ròyìn lórí ọrọ ìjínigbé náà tó leléyìí. ó gbóná nu otutu lẹyìn bẹmbẹ ròyìn. ilé ẹjọ́ ló ti ju àwọn afurasí méjì tí wọ́n jẹ́ ajínigbé kan ló ti jù wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n nílùú àbújá ni. ilé ẹjọ́ gíga èyí tó wà nílùú àbújá lábẹ́ onídàájọ́ ngozim wabulu ìnáyẹ pé ó ti pàṣẹ kí wọ́n ju àwọn méjì kan tí wọ́n jẹ́ afurasí ajínigbé kí wọ́n jù wọ́n sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n náà ní maitama nílùú àbújá. adájọ́ ilé ẹjọ́ onídàájọ́ ngozim wabulu ńlọpa àṣẹ náà lẹ́yìn tí wọ́n wọ́de àwọn èèyàn náà wá sí ilé ẹjọ́ lórí ẹ̀sùn ìjínigbé ṣekúpani eléyìí tó wáyé làbújá. ìwé ìròyìn nigerian tribune ńlẹ̀kúnrẹ́rẹ́ ló wà lọ́sàn-án tòní. ó gbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn ìròyìn eléyìí tó wà lọ́wọ́ mi rèé ọmọ tuntun jòjòló ni wọ́n ti rí nínú páálí kan tí wọ́n gbé sí nílùú kan nípínlẹ̀ benin. ibi àgùntàn tó ti ń sunkún àìlè yìí ni ìmọ̀dù tirẹ́tẹ̀ bó tiẹ̀ ọmọ tuntun jòjò lọ́kan tó jẹ́ obìnrin ni wọ́n ti dọ́la ẹ̀mí rẹ̀ báyìí lẹ́yìn tí wọ́n ní yìí ṣe ni wọ́n wá gbé ọmọ ọ̀hún jù sí ẹgbẹ́ ibì kan nínú nǹkan tí wọ́n gbé sí ò nínú páálí onáànà gbé sí ní abúlé kan tí wọ́n pè ní wòézì ní ìjọba ìbílẹ̀ kùnsíza nípínlẹ̀ benin. ọmọ tuntun jòjòló ọ̀hún yìí ni wọ́n rí tí wọ́n fi aṣọ yí tó sì jẹ́ pé àwọn ará àdúgbò tí wọ́n ń lọ iná jẹ́ pé wọ́n rí níbi tí ọmọ náà tí ó ti ń ké ṣùgbọ́n tí wọn ò lè sọ pé ibi tí ìyá rẹ̀ ibi tó wà rí kọ́lọ́hún ọba kọ́mọ sàánú ni. àyìn gẹ́gẹ́ bí àwọn òṣìṣẹ́ elétò ààbò ọlọ́pàá tí wọ́n lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún tó ti ṣẹlẹ̀ náà ni ńṣe ni ọmọ náà ni wọ́n ti gbé lọ sí ibùdó ìtọ́jú báyìí láti tiẹ̀ kọ́kọ́ tọ́jú ọmọ ọ̀hún. ó gbóná nu otutu lẹ́yìn bẹ̀m̀bẹ́ ròyìn daily post onógbe jáde lọ́sàn-án tòní. ọyẹ mo kó ń bẹ ibo ni kí n tún lọ ìròyìn eléyìí tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ gbọ́ láti ìpínlẹ̀ ogun ọwọ́ ba obìnrin kan èyí tí wọ́n ní yìí ṣe ló fẹ́ ṣe fàyàwọ́ kólòsì ó fẹ́ lọ gbé fún ọmọ rẹ̀ nínú ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ ogun ọmọ ẹ̀ ọ̀nà ti dájọ́ ọkú fún ẹni àjọ eléyìí tí ó ń rí sí ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ ogun ni wọ́n ti fi kélé òfin gbé obìnrin kan tán pọ́kọ rẹ̀ ní ìyàbọ̀ sowumi lórí ẹ̀sùn pé ó gbìyànjú láti fẹ́ gbé oògùn olóró eléyìí tí ó fẹ́ gbé wọ inú ọgbà ẹ̀wọ̀n tó wà nílùú abẹ́òkúta. sowumi ọ̀hún ni wọ́n ní ó gbìyànjú láti lọ fún ọmọ rẹ̀ eléyìí tí wọ́n pọ́kọ rẹ̀ ní dáre sowumi ní oògùn olóró kólòsì á ní ọmọ rẹ̀ ọ̀hún ni wọ́n ti dájọ́ ọkú fún tó sì wà ní ọgbà ẹ̀wọ̀n náà. ẹni tó jẹ́ agbẹnusọ àjọ tó ń rí sí ọ̀rọ̀ gbẹ̀wọ̀n nípínlẹ̀ ogun ọláyinka odùkọyà òun ló fojú ọ̀rọ̀ ìlédè náà àtẹ̀jáde tó fi ta lónìí olónìí gẹ́gẹ́ bí odùkọyà bó ṣe wí wọ́n ní obìnrin ọ̀hún òun ni ọwọ́ bà lẹ́yìn tí àwọn òṣìṣẹ́ elétò ààbò inú ọgbà ẹ̀wọ̀n ọ̀hún tí wọ́n tọpinpin tí wọ́n sì rí gẹ́gẹ́ bí wọ́n ṣe ní afurasí ọ̀hún ìyẹn ṣe ni ó fi oògùn olóró ọ̀hún sínú ohun ẹlẹ́rìndòdò tí wọ́n máa mú bíi tíì ẹni ṣe ni ó fi sínú ẹ̀ tí ó sì ń gbìyànjú láti fẹ́ gbé wọ inú ọgbà ẹ̀wọ̀n náà ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ àjọ tí ó rí sí ọ̀rọ̀ ọgbà ẹ̀wọ̀n nípínlẹ̀ ọ̀hún ọ̀wágbóríyìn fún àwọn ikọ̀ elétò ààbò ọ̀hún ìwé ìròyìn leadership punch àti ìwé ìròyìn daily post ó gbé jáde lọ́sàn-án tòní. ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ìròyìn eléyìí náà tó tún wà lọ́wọ́ mi rí ọyẹ́ túbọ̀ ìpínlẹ̀ ogun náà ni àwọn ọlọ́pàá fi kélé òfin gbé ọkùnrin kan tó jábàálẹ̀ ọmọ ọdún 15 nípínlẹ̀ ogun iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ ogun ló ti fi kélé òfin gbé ọkùnrin kan ẹni ọdún 22 tán porúkọ rẹ̀ ní daniel lórí wípé ńṣe ni wọ́n fi ẹ̀sùn kàn án pé ó fún ọmọ ọdún 15 ní oògùn oorun nípínlẹ̀ ogun tó sì fipá bá ọmọ náà ọba alájọṣepọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ń bẹ̀ ani ìnẹ́dù inú fojú ọ̀rọ̀ ìlédè nu àtẹ̀jáde tó fi ta ìnẹ́dù ní afurasí ọ̀hún inú fún ọmọ kékeré náà ní ohun ẹlẹ́rìndòdò ṣùgbọ́n tó jẹ́ pé ó ti fi nǹkan sínú ẹ̀ lẹ́yìn náà ìyẹn lọ́ba bẹ̀rẹ̀ iṣẹ́ tí ń bọmọ ọ̀hún lájọṣepọ̀ ìròyìn wá fi yé ni wípé ọmọ ọ̀hún ìyẹn náà ló bá ní àjọṣepọ̀ tó sì jẹ́ pé ńṣe ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ni wọ́n wá fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí lẹ́yìn tí wọ́n gbé ọmọ náà tí wọ́n gbé lọ sí ilé ìwòsàn láti ṣe àyẹ̀wò rẹ̀ ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn ọ̀sà àti wàlà kólọ̀ àwọn ikọ̀ elétò ààbò daily post onógbe jáde lọ́sàn-án tòní. ó gbóná inú tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn zero eight one six two five one nine nine nine one. ògbóná inú.
6: ó tutù lẹ́yìn bẹ̀rẹ̀ ròyìn.
0: ẹ ṣeun.
6: pẹ̀lú ìjọba ẹ̀kọ́ ọ̀lẹ́ sà.
0: ó yà ń gbọ́ yín.
6: orúkọ mi ni wòlíì david solomon ẹ̀mí ibẹ̀ láti ìlú ọ̀kàkókó ẹni tó pe rẹ̀ ní ayédèrú ológun tó fi ìbọn tí ń ṣèbọn fi halẹ̀ mọ́ ènìyàn bọ́wọ́ bá tẹ̀.
0: ògbóná inú.
7: ó tutù lẹ́yìn bẹ̀m̀bẹ́ ìròyìn.
0: ẹ ṣeun.
7: ẹ kú àtàárọ̀ a kó parí oṣù yìí.
0: ẹ ṣeun.
7: mo ti lọ sópin ẹ̀mí wọ̀ ní bakun
0: o. àmì o.
7: bọ́lá láti ìkọ̀lé.
0: ó yà ń gbọ́ yín.
7: ìdásí mi ni ti ẹni tó lọ gbọ́mọ sínú pálí sínú sórí àtàn. bó ni ilé ayé yìí ń lọ níbi tẹ́lòmíì ti ń sọ fún lójoojúmọ́ sọ́wọ́ lọ́run lọ́rùn ẹ̀yin obìnrin ẹ kíyèsí ara ẹni tó bá ti mọ̀ pé òun ò tí ní ìdí ọmọ ẹ ti super glue lẹ ojú ara yín.
0: ọlágbára ẹyin lágbára ẹ ṣe ń jẹ 08162549991. ògbóná inú.
8: ògbóná inú ó tutù láyì.
0: bẹ̀m̀bẹ́ ìròyìn.
8: àbáyọ̀mí òye lèsì láti olókun arìngídà àkókò lágbára lọ́àbọ́lọ́ á wà lórí wa.
0: àmì o.
8: ẹni tí ẹ kó máa gbàdúrà fún ọmọ kọ́ lọ lè kó yọ níbi tó wà. ó tún wá lọ pakú ìṣòro ọmọ báyìí ń sí ṣé ọ náà tún ní wájú òkú ti ọmọ níbẹ̀ báyìí ń sí. lágbára ló àní fọwọ́ ara ṣẹ́ra wa
0: o. àmì o àmì o ẹ ṣeun 08162549991. ògbóná inú. ó ti já. ògbóná inú.
9: ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: ẹ ṣeun.
9: ọ̀pọ̀yẹmí dọ̀dá ẹ kú ètò ìgbà.
0: ẹ ṣeun.
9: èèyàn tọmọ ẹ tún wà nínú ọgbà abáàdúrókè látọgbà àgbà tó
0: kó. ọyà ń gbọ yín.
9: èèyàn tọmọ ẹ wà nínú ọgbà ẹwọn tó tún wà lọ ń gbé oògùn olóró tó yẹ kó lè rí bẹẹ. ó yẹ kọjá máa gbé bẹẹ ń gba ẹni ẹ kú ètò.
0: ọ̀ ti lágbára. ẹ ṣeun. ògbóná inú.
10: ó tutù lẹ́yìn bẹ̀bẹ́ ìròyìn.
0: ọyà ń gbọ yín.
10: ó kàn fáàmù láti ìlú ìfira nìta àbá ṣe kàn fáàmù.
0: ọ yẹ dá sí.
10: ó yà mí lẹ́nu téèyàn bímọ téèyàn tún lọ jọmọ sínú parí lọ jùlọ àná ọpẹ ẹmí jẹ ìdákọ lọ máa ṣọ wa o.
0: àmì o
10: bá ṣúra sí ìlú ìfira ní ó dà
0: wá. ẹ ṣeun. O gbona nu.
11: O tutu leyin bebe royin.
0: E seun.
11: Oruko mi na mo ba taduro Olorun se bi lati jewo
0: o. Oya ngbo yin.
11: Ri iya to lo gbo omo e ni egbe won yen. Ka kuku mo na ti be ka meji jijo wa nbe. Ka se dele so wa lo ju omo, awon to lo ju omo nu yen. Wo to ba mo ko ti, wo to ba ko ti ready. Mo wu le ready. E gboto.
0: E seun. O gbona nu. Hello.
12: Gbona nu.
0: O tutu leyin bembe royin.
12: E ma ni wa le la gbo Olorun.
0: E seun.
12: Ah, duke lo pe lati ta gbo labe danu.
0: Oya ngbo yin.
12: O wa lagbara ni boro aye. Opolopo on wa ti ori. Telori to lo ngbe ti bi sinu gbo, e to gude ka to. Gege bo mi yen se so, eni ti o ba ready, ko ma ready o. A bi se loruko Jesu. E ku se ta patagun. A
0: se
12: laye ta so ni.
0: E seun o. O gbona nu.
13: O tutu leyin.
0: Bembe royin.
13: Ọpọ ya mejo ọda.
0: E seun.
13: E ma ku eto.
0: E seun.
13: E san elero lo nsoro lati iran akoko.
0: O ye dasi.
13: E ri pe gege bi omo, gege bi iya lobirin yen. So iwa buburu to wa lowo omo ton fi da ejo iku gbere fun. O na lo wa lowo iya, te di to fi lo gbogun loro fun. So won gijan sise kan ni. So kan ko ke se idajo fun won papo, kan gijo wa na gba won sibe. A dara fun yin.
0: Ami e seun o, e seun o. O gbona nu.
14: O tutu leyin.
0: Bembe royin. E seun.
14: Joda e ku je o. Won ko mna di o me escape lata ga ko.
0: Oya ngbo yin.
14: Omo to lo to lo fun me ni eh o nkan buku ni atimoje.
0: Hmm.
14: O jo ma gbe de o.
0: Ada e seun. 08162549991. O gbona nu. E ti wa nbe o.
15: Hello.
0: O gbona nu.
15: O tutu leyin bembe royin.
0: O ye da si papapa.
15: Ta ele ti mo kan fe da se ni eni to gbe kolosi wo nu ope won.
0: Hmm, o fe gbe wo.
15: Ale to ta ti le to yele kan da mo de tu eni to lo pe a gbogbo apani daye won yo la kan so ko lo le de Nigeria ko.
0: Ami e seun o. E ja mo lo. Iyoku yóò tún di ọ̀la lágbára lọ́wọ́ Ọlọ́run tá a tún mọ pàdé lórí bẹ̀m̀bẹ́ ròyìn. Ọ̀pẹ̀yẹmí jọ ọ̀dà náà ló kọ tẹ̀mí jẹ́ o. Ohun abáṣelé ní ká mọ rántí pé yóò dìtàn bọ́ bá dẹ̀yìn wá ọ̀la. Ẹ̀jẹ̀ agbélé ayé ká ṣe rere. Ó gbóná nú tutù lẹ́yìn. Bẹ̀m̀bẹ́ ròyìn.
16: Bazo, Olorun ma jarogun aiso.
17: Mo ki onile, mo ki alejo, ani faisan lo gba. Oruko ti emi ni Babangana, ti gbogbo aye a ma pe ni Baba Kerewa, alase ati oludari Stand Action Koboko. Eyike ikudie kudie to wa le ma ba iwo lomokunrin ja. Kan si mi
18: ni iwaju Continental Guest House, Nepa, nilu Akure.
17: Phone number mi 081 64 12 27 77 lẹ́ẹ̀kan sí 08164 12 27 77.
19: Kí láwọn mọ̀ sí Stand Action Koboko? Àwọn egbòogi tó dáa fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo òun ni à ń pè ní Stand Action Koboko. A ní ní olómi, a ní oní powder. Ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo ló ṣiṣẹ́ fún o. Tí nǹkan ọmọkùnrin rẹ kó lè máa gbéra dáadáa, kí àgbò rẹ kó lè máa kàn bí àgbò, kí ẹṣin ara rẹ kó lè máa gbéra, àbí orúkọ tiẹ̀ tiẹ̀ tiri padà sí bọ̀dà ṣúkẹ́ṣúkẹ́ níwájú olólùfẹ́ rẹ. Irú nǹkan báyìí kò dá, ó máa ń fa ìtìjú fún ọlọ́mọ ọkùnrin ni. Torí rẹ̀ la ṣe mú egbòogi Stand Action Koboko wá fún ọlọ́mọ ọkùnrin nìkan ṣoṣo. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run ò ní fi ṣe wá. Gbogbo nǹkan tí ò bá lè máa ṣe wọ ọlọ́mọ ọkùnrin, mo fẹ́ kó o gbìyànjú kó wá bá mi
18: ní iwájú Continental Guest House, Nepa, nílùú Àkúrẹ́.
17: Phone number mi 08164 12 27 77.
19: Egúnjẹ egún òṣàjọ òṣà ògùn tèmi ò bá mọ̀, èmi ò ní sọ̀rọ̀ nípa ẹ̀. Egbòogi tí èmi ń gbé káàkiri, nǹkan tí mo jogún lọ́wọ́ baba ńlá wa ni. Baba wa a máa dàgbà, a máa wọ 90, wọ́n a máa fẹ́ ìyàwó méjì mẹ́ta mẹ́rin, wọ́n sì máa kápẹ́bù láti máa bá wọn ṣe. Bóyá ọmọ 40 ọdún ni ẹni, 50 ọdún ni ẹni, 60 ọdún ni ẹni. Torí pé ẹṣin ara rẹ ò gbéra dáadáa, àgbòrò ò lè kàn bí àgbò, àbí ẹṣin ara ti rẹ kéré ju ọjọ́ orí rẹ lọ, ajá afọ́ rẹ ò lè gbéra dáadáa. Má fi dẹ́gula.
18: Mo wà níwájú Continental Guest House. House NEPA nílùú Àkúrẹ́.
19: Ibẹ̀ ni ó wà tọ́lọ́mọ ọkùnrin nìkan ni mò ń ṣètọ́jú. Tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, ẹ mọ̀ pé omi yàtọ̀ ságbo, àgbo yàtọ̀ sómi. Gbogbo ẹ̀yin tí ẹ bá wá sí ọ̀dọ̀ wa, òun ni ẹ jẹ àǹfààní àyẹ̀wò ọ̀fẹ́ nípa ọ̀nà ìgbàlódé wa àti àwọn baba ńlá wa tí a mọ̀ ní ọ̀nà onífadé. Ẹ̀yin irú ẹni ní gbogbo ìgbà, oríkèríkè ara ń rọ ni, ara ń jẹ ẹ̀jẹ̀ ni, àbí omi jí ara rẹ tí wọ́n fi ń bí sọfín rẹ̀ sí kò pọ̀ tó. Má fi dágúnlá, o lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 08164122777 08164122777. Nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ẹ́, bóyá wọ́n ń ṣe ẹ̀yọ́ ẹ̀ márùn-ún ẹ̀mẹ́fà kí lẹ̀ tó mọ́ bó ṣe ń ṣe ẹ̀yọ́ ló ṣe ń momi, àbí tí o bá yẹ̀ ṣe ẹ̀yọ́ tiẹ̀ a máa ta ẹ́ a máa yún ẹ. Má fi dágúnlá, gbogbo nǹkan kí nǹkan tí ó bá máa ṣe nínú àgọ́ ara rẹ, bóyá ara ń ta ẹ́ ni, àbí ara ń já ẹ̀jẹ̀ ni, àbí inú rẹ ń kùn ní gbogbo ìgbà, orúnkún ń ro ẹ́ ni, oríkèríkè ara ń ro ẹ́ ni, àbí àti rìn ibùsùn kan síbi kejì ó di ogun, àbí wọ́n tiẹ̀ ti ní ìpèníjà nínú iṣan ara ni. Iye ọlọ́mọkùnrin ni pé kó o jí lówùúrọ̀ kí nǹkan ọmọkùnrin rẹ kó dúró dédé. Tó bá ti rí pé nǹkan ọmọkùnrin yóò dúró dédé, a jẹ́ pé àìsàn kan wà tó ń fà á, àìpèníjà nínú iṣan ara ni. Ṣé ẹ mọ̀ pé ọ̀gọ́ kan wà nínú mọ́tò tí à ń pè ní kapurẹ́tọ̀? Tí kapurẹ́tọ̀ yìí tó bá ti ní ìdọ̀tí or tó bá ti ní ìpèníjà nínú àwọn wáyà tó gbé iṣẹ́ wọlé sínú ẹ̀, ó ló máa ń fa kí kapurẹ́tọ̀ kó má lè ṣe bó ṣe ń ṣe. Ibi tó mi ń gbà wọlé, omi ò ní lè gbabẹ̀ wọlé mọ́. Kapurẹ́tọ̀ yìí kò ní lè ṣe dáadáa. Ó dẹ̀ wà nínú iṣan ara ọmọ ọlọ́mọkùnrin. Iṣan ara kan wà tó ṣiṣẹ́ pàtó, tí iṣan ara yìí tó bá ti ní ìpèníjà, òun ni ọlọ́mọkùnrin máa di bọ̀dá ṣúkẹ́ṣúkẹ́. Àbí wọ́n tiẹ̀ ní àìsàn tí à ń pè ní àrùn jẹ̀díjẹ̀dí, wọ́n fẹ́ ṣe gáàtì ẹ, nǹkan máa jáde níbi gáàtì ẹ, wọ́n máa fọwọ́ tì sínú, irú nǹkan báyìí yóò dáa. Kàn sí mi
18: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
19: Ibẹ̀ ni mo wà. Gbogbo nǹkan kí nǹkan tí ó bá ń ṣe ọlọ́mọkùnrin nínú àgọ́ ara, nínú iṣan ara, ọlọ́mọkùnrin nìkan ni mò ń pè o. Gbogbo nǹkan tí nǹkan tí ó bá ń ṣe, kàn sí mi. Phone number mi 08164122777 08164122777. Àgbo marugbo takebe, òun ni àgbo tí èmi ń gbé káàkiri, tí ọlọ́mọkùnrin tó máa lè dángájíá, tó máa lè ṣe dáadáa, àbí ìpèníjà ti tiẹ̀ ó tiẹ̀ ti fà á, ẹsẹ̀ rẹ ń wú ni, o ò lè sùn dáadáa bó ṣe ń sùn tẹ́lẹ̀. Gbogbo orúkọ báyìí kò da. Ẹlòmíì tó bá lóògùn lọ́wọ́, a ṣiṣẹ́, tí oògùn bá tán, a tún padà sí bó ṣe ń ṣe ni. Irú nǹkan báyìí kò da, a ní láti ṣe àyẹ̀wò ká lè mọ irú oògùn tó máa bá ẹ lára mu, tí ìrìn àjò ọ̀sẹ̀ kan tí ò fi ní di ọdún kan mọ́ ẹ lọ́wọ́. Tí o bá wá sí ọ̀dọ̀ wa, tí a bá bèrè lọ́wọ́ àwọn tó nílẹ̀, a mọ̀ pé nǹkan báyìí ló ń ṣe o, ká tó mọ oògùn tá máa fún ọ. Àwa kì í ṣe èyí, àwa kì í ṣe ọ̀hún. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ni. Tí ẹ bá rí ọlọ́mọbìnrin ní ọ̀dọ̀ mi, bóyá ó wá nítorí ọkọ rẹ̀, òun ni ó ṣe wá. Ìtọ́jú ọlọ́mọkùnrin nìkan ṣoṣo, òun ni mò ń ṣe. Kàn sí mi
18: ní iwájú Continental Guest House NEPA nílùú Àkúrẹ́.
19: Phone number mi 08164122777. Lẹ́ẹ̀kan sí 08164122777.
20: Ẹ kú dédé wòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi Fẹ́mi Alágbolóhùnkiyín o, ní ọ̀nà tó gba ìsọnù lọ níwájú Democracy Park lẹ́yìn mọ́ṣáláṣí Central Mosque nílùú Àkúrẹ́. Ibẹ̀ la wà nísìn. Ẹ rí ọ́fíìsì wa pẹ̀lú sábọ̀dù ńlá tó rí gbàgbà. Ẹ rí ibi tọkọ Fẹ́mi Alágbo sí. Ibẹ̀ la wà. Ẹ̀wọ̀n obìnrin tó ti wà nílé ọkọ látọjọ́ pípẹ́ tó jẹ́ pé ọ̀rẹ́ ni pè rán níṣẹ́ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tó jẹ́ pé oṣooṣù nínú rẹ̀ bàjẹ́ tó wà nípa kíní tó ti wá. Wa máa bọ ọ, kò sí ìrònú fún ọmọ. Tàbí ìwo obìnrin tó jẹ́ pé nǹkan oṣù ẹ ṣe ló ń lé tàbí ṣe ló ń dín. Àárú ilé yìí ò dáa tó ń fún ọ ní ìbànújẹ́ ọkàn, máa bọ̀ lọ́dọ̀ wa. Nọ́mbà wa rèé 07065326843. Lẹ́ẹ̀kan sí 07065326843. Àwọn oògùn tó kójú owó wà níbí, máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Kí ni ọjọ́ orí rẹ? 30 ni, 40 ni, 50 ni, 60, even 70 pàápàá. Kí ló dé? Àwọn bàbá wa tọwọ́ láyé ọjọ́ yẹn tó jẹ́ pé wọ́n ní ìyàwó mẹ́rin, márùn-ún, mẹ́fà, tó wá dẹ̀ ṣe ojúṣe wọn láàrin wọn. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo, ìwọ tí ò mọ̀ ń gbá bíi Ronaldo tàbí Messi, máa bọ̀ kó wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ Fẹ́mi Alágbo. Àwọn mìíràn wọ́n máa jáde ní òru lọ́tọ̀ bí ẹ̀mẹ́ta, ẹ̀mẹ́rin, ẹ̀márùn-ún, ẹ̀mẹ́fà. Irú eléyìí ò da fún àgọ́ ara wa. Ẹ máa bọ̀ kẹ wá gba oògùn tó péjọ owó lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Nọ́mbà wa rèé lẹ́ẹ̀kan sí 07065326843. Ìwọ ọkùnrin tó lè gbá bọ̀ lórí pápá dáradára, Kí ló dé? Mo kọ́lé, mo ra mọ́tò, inú rẹ̀ sì pàpà dùn sí mi. Orúkọ báyìí ò lè jẹ́ kínú obìnrin dùn tí wò bá lè gbà bọ̀ lórí pápá dáradára pẹ̀lú aya rẹ nílé. Àpárò ṣe múnú ẹ̀ máa ṣe dùn. Inú rẹ̀ lòdì sí ọ̀ rárá. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo. Àwọn mìíràn àti yàgbẹ́ ni problem wọn. Tó jẹ́ pé wo mo tún fẹ́ yàgbẹ́ báyìí. Kí ni ìyẹn tún jáde? Kí ló jáde? Kí ló ń bọ̀ lẹ́rù láti yàgbẹ́? Àbà Ọlọ́run ni pé ká jẹ ká sì máa yìnbọn ìdí ká dẹ̀ sì ṣe kíni ká sì yàgbẹ́. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo wọn tó ń fún ọ ní ìbẹ̀rù láti ọjọ́ pípẹ́. Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo tàbí ìwọ tó jẹ́ pé wọ́n sọ pé kíní yóò ṣeéṣe kí ló dé kí ló ṣeéṣe lọ́dọ̀ Ọlọ́run Ọba. Ìwọ máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo ṣáà bọ̀ lágbára Ọlọ́run. Ọlọ́run yóò dá sọ̀rọ̀ gbogbo ayé wa o. Yá ìwọ tó jẹ́ pé ò ti ẹ̀ mọ̀kọ́ tó ń ṣe lágbára rẹ tó ń fún ọ ní ìfòyà tó fún ọ ní ìfọ̀kànbalẹ̀ kí ló dé? Máa bọ̀ lọ́dọ̀ Fẹ́mi Alágbo lágbára Ọlọ́run. Ọlọ́run yóò fún ọ ní ìwòsàn ní ọ̀dọ̀ wa. Àwọn ọkọ àti dìde nípa ara ẹni problem wọn o àti gbéra. Wo ẹranrun bí àwọ ẹyin mi kí ló ṣe é lẹ́yìn? Máa bọ̀ lọ́dọ̀ èmi Fẹ́mi Alágbo nípasẹ̀ Elédùmarè ìwọ yóò rí ìwòsàn. Nọ́mbà wa rè lẹ́ẹ̀kan sí 070-6532-6843. Ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Road níwájú Democracy Park ìbẹ̀lẹ̀ ti máa rí wa ní ẹ̀yìn mọ́ṣáláṣí Central Mosque.
1: Àwọn kan á ní pé ìkan rùn lágọ̀ọ́ra wọn. Àwọn kan á ní pé ìkan já wọn jẹ lára. Àwọn kan á ní pé inú wọn gbóná láti inú wá. Má ṣe bẹ̀rù nípa ìṣe Elédùmarè. Máa fún ọ ní oògùn tó máa bá ọ lára mu.
21: Ẹ kú déédéé ìwòyí o, ẹ̀yin tèmi nílùú Àkúrẹ́. Èmi aya Fẹ́mi Alágbo ló ń kín tí ọ́fíìsì wa wà ní Ìsọlọ̀ Junction ní ẹgbẹ́ Democracy Park ní Àkúrẹ́. Ta bá rí ìwo obìnrin tó ti wà nílé ọkọ lọ́jọ́ tó ti pẹ́ tó ò réyàn pè rán níṣẹ́, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo obìnrin tí nǹkan oṣù rẹ̀ ń dín ni tàbí ó ń lé ni, máa bọ̀ níléeṣẹ́ Fẹ́mi Alágbo tàbí ìwo tí ò lè gbábọ̀ dáadáa lórí pápá bí òsìmẹ̀ àti ìgalò, máa bọ̀ ní ọ̀dọ̀ Fẹ́mi Alágbo. Àṣírí tí mo fi wà lọ́dọ̀ Fẹ́mi Alágbo dì sí yìí, máa bọ̀ ká fi fún ẹ. Ẹ ò bá mi, ẹ ò bọkọ mi ní iléeṣẹ́, à ń retí yín.
20: Bí ìyàwó mi ṣe sọ ni, bẹ́ẹ̀ ló ṣe rí o, bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ ò pé ẹ̀yin obìnrin ló mọ̀kọ́ tó ń ṣe obìnrin o, àwọn ọkùnrin náà ló mọ̀kọ́ tó ń ṣe ọkùnrin. So ẹ máa bọ̀ lọ́dọ̀ wa ní iléeṣẹ́ wa, ẹ ò rí mi, ẹ ò dẹ̀ sì rí ìyàwó mi. Ẹ rí sábọ̀dù wa tọkọ Fẹ́mi Alágbo kẹ́bẹ̀rẹ̀ nínú Democracy Park pé ibo ni ọ́fíìsì Fẹ́mi Alágbo. Ẹ máa bọ̀, a ní ọ́fíìsì ilẹ̀ Haúsá, níbo ní ilẹ̀ Haúsá, mo ní sí Jẹ̀mẹ́tà ní Yọ́là, ibẹ̀ ní ọ́fíìsì mi wà. Mo ti ní sí Ògbólàfọ̀ ní Enugu State nílẹ̀ Ibo. Àsìkò rèé tẹ ẹyin tèmi kẹ́yìn wá jàǹfààní Fẹ́mi Alágbo. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ ẹ̀ wá lọ́kàn tẹ ni pé Fẹ́mi Alágbo aṣẹ́ o, Ògùn tẹ fún wa, ó ń bá wa lára mu. Ọlọ́run ló ṣe o, Fẹ́mi Alágbo kan. Ó dìgbà tẹ bá wá kẹ́yìn náà, gbogbo nǹkan tó bá ṣe yín, màá ṣe àyẹ̀wò fún yín gbogbo nǹkan tó bá ṣe ọ́ lágbo ara rẹ nípa àṣẹ Elédùmarè. Gbogbo ohun tó ń jẹ̀ṣòro fún ọ yóò di ìtàn tíjọ́ tó bá ti dé ọ̀dọ̀ mi Fẹ́mi Alágbo. Àlàáfíà yín kò máa ní di fíafíà o, àmì o.

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Boy, this catfish sweet, oh. And I bet we bet influencer money at the take ball now.
2: Bet influencer, what be that?
1: Simple. Join Betway. Book your game and share your code with your guys. Every week, Betway go summer you 4% commission.
2: Hi, I bet sign me up.
1: Enjoy Betway Bet Influencer. Share your code and weekly. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
3: Ìjẹun owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí o ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: Kò tora multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore?

0: yìí ni ìpàdé àgbà tí ọlọ́run gbé kalẹ̀ láti ọwọ́ ikọ̀ olódùmarè wòlíì àgbáyé ni brother doctor jb kumoloyi yà pé àkórí rẹ̀ ní gbogbo ìṣe tó máa wáyé ní ọjọ́ kìíní ọjọ́ kejì àti ọjọ́ kẹta oṣooṣù ní the world bible church sunday headquarters 3 Damilola Street off Ogoto road ìgbàrà odò èkìtì aago mẹjọ òwúrọ̀ di aago méjìlá ọ̀sán lójoojúmọ́ máa bọ̀ ọlọ́run bàbá wòlíì jb kumoloyi ti ṣetán láti dáná sun agbádá ogun tí ayé gbé wọ̀ èyí tó mú kó máa ṣiṣẹ́ bí eri jẹjẹ àìsàn wo ló bá òfin nínú àgọ́ ara kí ló dé tọmọ ológo rẹ ológolo àṣírí ńlá rẹ ìpàdé tinú àdúrà gbogbo ìṣe tó sùn yìí ọjọ́ kìíní àti ọjọ́ kejì ní kété lẹ́yìn ìsọjí ni bàbá yóò dá gbogbo ènìyàn lóhùn fún kánsẹ́lì ọjọ́ kẹta ni bambambari iṣẹ́ àmì àti ti ìyanilójúkọjú pèsè 081-670-170 nínú ìpàdé tó sùn yìí ọlọ́run kún mọ lóyè iṣẹ́ tèmi o.
1: Bàbá ẹgbà mi ẹ̀rà mi kalẹ̀ ọ̀rọ̀ pọ̀ mi yìí má ti sú mi ìṣe ló ń pariwo ẹ̀yìn dídùn ara ríro ẹ wò ó mo ṣe mọ̀ pé kò lè mú ọkọ̀ lọ oko mọ́ ni kò ṣe ṣúkẹ́ṣúkẹ́ dàtọwọ́ rẹ̀ lẹ̀ ni kódà ṣẹ̀kan sùn lọ ni.
2: Abba aṣọ́kù tí ìgbọ́ ni nípa 24/7 Abba Make Sure kọ̀rọ̀jọ́ gbóògùn ìbílẹ̀ táwọn ọkùnrin ń béèrè fún gbà gbogbo àkànṣe gbòógì ìbílẹ̀ tá a gbé kalẹ̀ lọ́nà tìgbàlódé 24/7 Abba Make Sure kò lọ́tí nú rárá ó kágbó ẹ̀yìn dídùn ara ríro afọ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ dọ̀tí ọ̀rá dànù lọ́gán lọmọ ọkùnrin agbádúró tán tí ó sì máa ṣiṣẹ́ akọrinlọ́dún lólùfẹ́ rẹ̀ ìwé àtegbò la fi pèlú rẹ̀ àjọ NAFDAC fóun tẹ̀ ló gbà ó da alágbó ara 24/7 Abba Make Sure láti jẹ́ alágbàtà jákèjádò lẹ̀ Nàìjíríà ẹ máa pe 091-60-62-6253 091-60-62-6253 orúkọ ọmọ nìjánu ọmọ 24/7 Abba Make Sure gbogbo ìgbà ìjáwá ìjà ò sí always guide me.
3: Oh yes, koma tu ti tu. Agba yamu yamu itu automatic miracle hour. Total deliverance to man waye ni prayer center church of God. To kale si adofure dari road akure. Ojo kini lo choshu ni. Ibere uchwe le yatu lagbara kupo. Kori ibe lulu wabati ishore kaluku fulo ni kwo jikbo.
4: Akiri shore ya sagani o. Chemi no re.
3: Ọpọlọpọ ti yalé yalé torí àìrídá ìrílò àìlọ́mọ àìlọ́kọ àìláya ìdíṣẹ́. Ó ṣe àgbàdo bó sì ṣe àìsàn. Oh my God! Oríṣiríṣi disorders àti inadequacies ló kún lé ayé. Láwọn bíi bipolar disorder, obsessive compulsive disorder, àbí schizophrenia psychotic disorder. Àdúrà gidi mà làwọn ìṣòro wọ̀nyí ń fẹ́. Ó yẹ tètè máa bọ̀ níbi automatic miracle hour yìí. From 9 a.m. to 6 p.m. ní àwẹ̀ àti àdúrà. Ìṣòro yóò sì bẹ̀rẹ̀ lálẹ́ mọ́jú ọjọ́ kejì. Bàbá Prophet Samson Olúwabodede tún ti gbáradì láti máa ṣínà àdúrà bọ́lẹ̀. Kéèyàn fi recharge, remote, remotivate, resuscitate. Olúwa ìwádìí àpáta gàǹgà láti ìbẹ̀rẹ̀ oṣù títí tó fi máa dé òpin ẹ̀. Ọjọ́ kìíní oṣooṣù mà ní o. Ó yẹ sí automatic miracle hour tá a pè ní total deliverance ní prayer center.
5: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
6: It's about to go down.
7: What?
8: My love, what did happen?
7: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car. Will I be using my hands to wash clothes in 2026?
8: Cancel this wedding. Relax, everybody. Who said I must buy everything once? I use CDK. CDK? Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
7: So all those things don't already dey house?
8: Abba, since last month.
7: Pastor, continue the wedding.
9: Yay! Walk on down, turn to get.
8: Why stress yourself? Get phones, TVs, solar appliances, furniture, and more on CityCare. Pay small, small. Zero interest, normal market price. Download CityCare today.
10: Visit us at Danco Plaza, at Jilosun, beside Olumotos, opposite Maria Asunta Catholic Hospital, Ikero Road, at Doikiti. Please call 0707-484-3351.
11: CityCare! Pay small, small. Live BB!
12: Ìwẹ̀kùn Security Network. Ọ̀gbàgbàláyà tó fi ṣe ogun rán ojú ẹ̀kùn pọ́. Ìwẹ̀kùn lè Olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Ṣà. Májàsọ́lá Àdìsá ó ń wà. Káàbọ̀! Oṣù kẹsàn-án ọdún tí a wà yìí 2nd of September ni ìfilọ́lẹ̀ Ondo State Ìwẹ̀kùn Security Network ní ìlú Àkúrẹ́. Lọ́jọ́ ìkan náà ni Ìgbòho Ọ̀ṣà máa náwó Comrade Afolábí Ṣẹ́gun General Trustina sókè gẹ́gẹ́ bí Commandant Ìwẹ̀kùn Ondo State Security Network. Àbíọ́mọ Òkálẹ̀ o, ayé máa fún gèlàjẹ, ẹ̀gímọ̀ ògùn lójú ò jẹ̀fọ̀n, ìdọ̀rẹ̀mọ̀jú ọ̀bà, àkókò onílẹ̀ òbí, Àkúrẹ́ olóyè mẹ́kùn, ayé máa lọ́wọ́, máa lọ́sẹ̀. Gbogbo yín là ń pè. Ọmọ Yorùbá àtàtà tó bá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ Ondo State Ìwẹ̀kùn Security Network. Pay number yi 0816-765-2906. General Trustina. Lolo Kede.

0: dídùn ní ìránṣẹ́ olódodo.
1: Òní ló pe ọdún karùn-ún.
0: Tí aya wa, ìyá wa, ìyá bàbá wa, Elder Mrs. Olúṣọlá Òbíyẹmí ní ìwájú ọmọ fi ayé yìí sílẹ̀ lọ sọ́run rere. Níbi tó ti ń bá àwọn angẹ́lì yẹn Ọlọ́run lógo níwájú ìtẹ́mímọ̀. Ojoojúmọ́ là ń ṣèdárò rẹ̀. Ìyá onínúure, abiyamọ tòótọ́, ọ̀kan gbòógì lára àwọn abiyamọ àwùjọ. Ìyá onísùúrù, ìyá wa oníwà tútù bí àdàbà. A dúpẹ́ iṣẹ́ rere àti ogún tó dáa tó fi lẹ̀ fún wa. Títí láíláí la mọ ṣèdárò rẹ̀ o.
1: Ọkọ, ọmọ, àwọn ọmọ ọmọ àti gbogbo ẹbí ló ń kéde.

0: Ẹ tẹ́tí gbọ́ ìkéde pàtàkì. Àjọ tí ń tako ìwà ìpaláwùdọ̀ wa nípínlẹ̀ Ondo ti ń bẹ lókè ẹ̀dàkúrẹ́ ti bẹ̀rẹ̀ sí ní ṣàmúlò òfin ìjọba tí a ṣe àgbékalẹ̀ rẹ̀ ní ọdún 2021 VAP law, violence against person prohibition law. Ó ti wá di òfin àti èèwọ̀ wípé a ò gbúdọ̀ lo ọmọ nílòkulò, ká fi ìbálòpọ̀ lọni lọ́nà àìtọ́, ká fipá bọ́mọ lòpọ̀. Ó di èèwọ̀ gbígba aṣọ oge lára ọmọdé, ìwà ipá nínú ilé láti ọ̀dọ́kùnrin sí obìnrin, líléni síta lọ́nà àìtọ́, kíkọ olólùfẹ́ tàbí ìyàwó ẹni sílẹ̀ láì nídìí. Èèwọ̀ ni o, dídábẹ́ fọmọbìnrin kò gbọdọ̀ wáyé mọ́. Ká máa fi ìyà jẹ opó èèwọ̀ leléyìí. Tá a bá rí ẹnikẹ́ni tó hu ìwà ipá láwùjọ wa, ẹ jọ̀wọ́ ẹ pé ìpè sí nọ́mbà yìí o: 0800100110. Lẹ́ẹ̀kan sí 0800100110. Ìjọba ìpínlẹ̀ Ondo sọ pé ìwà ipá láwùjọ wa ti di èèwọ̀. Ẹnikẹ́ni tó bá fipá bá ni lòpọ̀, ẹ̀wọ̀n gbére ni yóò fi ṣèfàjẹ o. Èrè ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀sùn tó kù bẹ̀rẹ̀ láti ọdún méjì sí ẹ̀wọ̀n gbére. Ẹ jẹ́ ká ṣọ́ra ṣe. Ogun àsọtẹ́lẹ̀ kì í parọ́ tó bá gbọ́n. Ìkéde yìí wá láti ilé-iṣẹ́ tí ń tako ìwà ipá lókè ẹ̀dà Àkúrẹ́. Ondo State Agency Against Gender Based Violence, Òkè-ẹ̀dà Àkúrẹ́.
1: Ọ̀rẹ́ mi, a sún oríire. Àjọṣe wa ò ní bàjẹ́. Ojú náà rí bí àná tá a pàdé lọ́fíìsì MTN tá a ti ra síìmù wa àkọ́kọ́. Ṣùgbọ́n ká má parọ́ o, ó ṣọ̀wọ́n láti rí irú ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ bíi tiẹ̀. Àbí o, ọ̀pẹ̀lọpẹ̀ MTN.
2: MTN is 25 years old.
3: Fún odidi ọdún 25 ni MTN ti ń sọ wa di ọkan, tó sì ń sọ aláwa dòótọ́. Lónìí, à ń yọ ayọ̀ ọdún 25 tó kún fún oríṣiríṣi àṣeyọrí. Bẹ́ẹ̀, a ṣẹ̀ṣẹ̀

0: 25 years, we've seen hustle become success, dreams become reality, and strangers become family. Truly, we've come a long way together. Cheers to the next.
1: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn tán wà lórí ìjókòó. Kókó ti tọ́lá ti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ẹ tọ́gbọ́ ìyàwó láyọ̀.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí ìṣe ìléwà máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
1: Ní tòótọ́.
3: Kájà sọ pé o ò tíì rà wọ́n àbí?
1: Ta ló ti sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan ilé ẹ̀kan ṣo níbi tí CDK wà?
4: Èwo ló tún jẹ́ CDK báyìí?
1: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ lè ra fìríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá dọ̀dọ̀ wà. Download CDK lórí Play Store àti Apple Store.
5: Ilé-iṣẹ́ wa wà ní Danco Plaza, Ajilosun, lẹ́gbẹ̀ẹ́ Olú Motors. Ládojúkọ, Maria Asumpta Catholic Hospital, Ikere Road, Ado Ekiti. Ẹ lè pe 0707-484-3351.
6: My guy, you know say Betway get plenty casino games for Niger. Over 400 games: Aviator, Blackjack, Roulette, Baccarat, Slots, Live Casino. The list not a finish, No matter which you like, it did there for you. Every game in one place. Join Niger's home of casino and win big today.
7: Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
8: On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
9: Where did you buy it?
10: CK!
9: Easy, yes, easy.
11: Ẹ kú dédé àsìkò yìí níbi gbogbo jákèjádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí. A tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀. Bẹ́ẹ̀ sì ni má jà gbọ́kùn sí níbẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní. Ẹ ti máa gbọ́ nípa CDK. Ìní iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tolórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa kání nǹkan gbogbo ní oníranran tá a bá ń fẹ́ lò. Tá a mọ̀ sí dúkìá, ìṣe móhùnmáwòrán tẹlifíṣàn ni àbóhun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ẹ fi mú kí ayé ó dẹrùn fún ni. Ṣùgbọ́n tá a ń wò wípé bílé ayé ṣe rí lóde òní, ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà? Bẹ́ẹ̀ ni, èyí ni ìdáhùn. Ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n. Lọ́jọ́ òní, àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDK. Màá fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé.
12: Ẹ ṣeun olóòtú, ẹ kú òun ní àtàrọ̀. Orúkọ mi ni Okunola Abdulhakeem. Gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan, CDCARE, application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mumuṣẹ, nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò inú ilé pátápátá tí ó ń wù wá, tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o, a fẹ́ ra fan ni o, AC ni a bọ́ sí ilé ìdáná, a fẹ́ ra gas ni o, pot ni o, microwave, fridge ni a fẹ́ ra, freezer ni o, àti bẹ́ẹ̀ lọ. Lẹ́yìn a tún wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ́ná báyìí, ta fẹ́ máa ra bí sólà, inverter, nkankan, àtúntà ni CDK. A tún wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra. Ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò, mo fẹ́ ra sewing machine fún èmi, fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rúwá, mo fẹ́ máa fi ṣiṣẹ́. So gbogbo àwọn kan báyìí ló wà lórí CDK app. Tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀, kò sí èlé kankan lórí rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín. Ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ tún wá láǹfààní láti máa san díẹ̀díẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpáǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ. Àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá. Tó bá jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni, wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn. Tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDK mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì o rárá o tí wọ́n yá mọ̀ ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́lẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDK wà fún yẹn kan tó sọ pé ṣé wọ́n ń ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wàá rí torí mọ́tò dé ohun ẹ̀ à níyẹn lórí app nítorí wípé a fa àwọn èèyàn láǹfààní pé ẹ lọ wárú mọ́tò tó wù yín
11: wò
12: kẹ wá sọ fún àwọn káwọ wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹni tó bá tara mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó èyí tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDK rò pé ẹni tó sanwó kí oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé ó níbì kan tó wó ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yín gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn-ún CDK ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbowó fún mi màá tún mọ sanwó lọ ṣe bẹ́ẹ̀ ti má sọ fún wípé mo sanwó díẹ̀ díẹ̀ so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ ọ̀sẹ̀ lèmi fẹ́ mọ san owó tí mo jẹ́ bí ìyá lọ́jà màá ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu látọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàdọ́ta that is 48 weeks tí bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDK mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDK wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibìkan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ bá mọ̀ gbé ní Nàìjíríà tẹ́ ẹ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE

0: 2995.
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́ wẹ́rẹ́ yẹn gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó mi tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí i ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn cdcare ó dìgbà kan náà ẹ ṣeun.
0: ilé iṣẹ́ wa wà ní exodus filling station ládojúkọ ọ̀fẹ́ tó chief pharmacy olùwàtòyè quarters àkúrẹ́ ẹ lè pé 0707-454-2995.
2: ilé iṣẹ́ tó ṣẹ́ tó kí ó fẹ̀ǹfẹ̀ ó kẹ̀ǹkẹ̀ ó wá sẹ́wẹ́wẹ́ ó dún bí ìlú dòdò létí ó dùn bí dòdò ìkirè 88.9 àdàbà fm.
3: ètò tí ẹ fẹ́ gbọ́ báyìí òun náà ló wá láti Diocese of Iduani Church of Nigeria Anglican Communion. ètò yìí òun náà ni a pè ní In Such a Time Like This ní irú àkókò báyìí Esther chapter 4 verse 14 ẹ mọ̀ bá wa ká.

0: kókó àtàwọn ọmọ wẹ́wẹ́ bí wọ́n ṣe ń dàgbà. Ó ní àwọn fítámìnì tó ṣe pàtàkì nínú fún ìdàgbàsókè àbò ara àti ọpọlọ tó jí pépé. NAFDAC fòǹtẹ̀ lù ú. Afrabite jẹ́ ọjà Afrabchem Limited tí wọ́n ṣe panda paracetamol.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn. Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín ládì dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ẹ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan-an ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
4: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró Mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadol lónìí.
5: Books, uniforms, school fees.
6: Mattress?
7: Mommy, please, I want the one I slept on at Auntie Regina's house. Mocha.
6: Say no more.
5: Don't leave sleep out of the back-to-school checklist. Doctors say quality sleep aids better learning. Choose Mocha students' mattresses today.
8: Sleep better, live better, Mocha.
9: Mocha, adding comfort to life since 1959.

0: my guy, you know say Betway get plenty, plenty casino games for Naija. Over 400 games, aviator, blackjack, roulette, baccarat, slots, live casino. The list not definition, eh? No matter which you like, it did there for you. Every game in one place. Join Naija's home of casino and win big today. Download the app or visit Betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
1: Ṣé ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró máma dọ̀ ṣe fi dùn tí o ò lè gbàdé rárá?
2: Ọbẹ̀ tí o ṣe lọ́sẹ̀ tó kọjá yẹn.
3: Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
4: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
5: Mami jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́.
5: Mamadan ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró Mamadan ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ. Òróró Mamadan wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró Mamadan lónìí.
6: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ. Ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé.

0: Samsung phone for any of our M-Copper shop within near you. You still fit locating of our sales agent for your hood or WhatsApp us on 0904-997-2275. M-Copper. Own now. Pay small, small.
1: For number one radio. Adaba FM. Adaba FM. 88.9. Akure.
2: Iléeṣẹ́ tó sẹ́, tó kí, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dùn bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
3: Báwo ni ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí?
4: Ó bẹ́ẹ̀ là á bí ni, ìṣòro iṣára iná ọ̀nà ni, bí o bá jí, gbogbo ara máa ro mí, iṣára yóò máa fà mí so láti ìbàrá ìdí dé ẹsẹ̀, ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi ti máa ń kan mí gógó, kódà ìrorun sùn dédé. Ó ọ̀rẹ́ mo ti gbìyànjú corona báyọ̀ jẹ, ayé ọ̀hún ti wá sú mi.
5: Agbórí ìṣelọ́sì jẹ lọ́bẹ̀, ṣé wo gbọ́ nípa bàbá òkè ògùn ni? Ògúnlùgbọ́ ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ń ṣọmọ aráyé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọ ọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 0706460 6419 0706460 6419. Bàbá òkè ògùn, àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gùn ṣe wòsàn.
6: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi ní dídé àkókò yìí. Àgbàlagbà oníṣègùn kan ń bẹ ń bí pẹ̀lú mi. Bàbá òkè ògùn lórúkọ wọn. Ṣé rí bàbá yìí ti bá ti rí wọn tán bá ti wá báyìí? A ti mọ̀ pé ohun tí yóò ṣe gbogbo ọmọ Nàìjíríà láǹfààní ni wọ́n máa ń mú wá. Ohun tí ó ṣe pàtàkì, ó máa ń jẹ́ ohun tó jẹ́ nípa àgọ́ ara ènìyàn, ló máa ń gbani nímọ̀ràn lé lórí. Bàbá, ẹ bá wa kí gbogbo ọmọ Nàìjíríà.
7: Ó ṣe àtọkùn, mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tẹ̀ ń kiyín ni bàbá òkè ògùn, tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn. Bàbá lówó lọ́wọ́, àlàáfíà náà làáfíà ìlọlé ayé. Ọlọ́run má jẹ́ ká làáfíà ara wa ó di fíàfíà o. A gbọ́dọ̀ máa wo àlàáfíà ara wa níran, a gbọ́dọ̀ mójútó ara wa, kí náà má ṣe wá lẹ́ni tí ó máa wà nínú ilé tí ó máa gbọ́rọ̀ òta. Èmi bàbá òkè ògùn, mo wà ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Báyà wọ́n wá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ mi, àbò ní ìmọ̀ràn kan tó fẹ́ bí mi, àbò fẹ́ bèèrè lórí ọ̀nà àbáyọ. Pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí, 07 64 60 64 19.
6: Ẹ ṣeun bàbá. A mọ̀ pé ohun tẹ́yìn máa ń gbani nímọ̀ràn lé lórí nílé iṣẹ́ yín, ìṣòro nípa iṣan ara ni. Báwo lèyìn ṣe lè mọ̀ pé òun ti níṣòro nínú iṣan ara rẹ̀?
7: Ó ṣe àtọkùn, bí iṣan ara bá ti ní ìṣòro, gbogbo inú ara náà ló ti níṣòro yẹn. Àpẹẹrẹ wo ni wọ́n wà ń rí nínú ara tiẹ̀? Ìwọ tó ń gbọ́ mi nínú ilé, ẹlòmíì ni tó bá ti sùn, tó bá ti jí báyìí, láàárọ̀ yóò máa rí pé gbogbo inú ara ló bẹ̀rẹ̀ sí máa ro òun ni. Ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kó mú nǹkan nílẹ̀, ẹlòmíì ò lè nẹ̀rọ pẹ́, ẹlòmíì tó bá fẹ́ jókòó báyìí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ni. Àfi kọ́sẹ̀ wá ọmọ kan tí ó fa dìde, tàbí kọ́sẹ̀ máa fọwọ́ mú ògiri kó tó lè dìde nílẹ̀. Ẹlòmíì ò lè rin ibùsọ̀ kan sí ibùsọ̀ kejì, àfi kó jókòó kó sinmi kó lè tó máa rìn lọ síwájú. Ẹlòmíì rí oorun sùn rárá. Bẹ́lòmíì bá ti ẹ̀gbìyànjú tó sun oorun wákàtí kan àbò oorun wákàtí méjì, tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀, ìṣòro náà ni ó jẹ́. Bí 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú kò ní lè dìde nílẹ̀, yóò dàbí èpo ṣe wàhálà lójú oorun ni, tàbí ẹnìkan ti ẹ̀nà ní pọ̀pá lójú oorun. Tó bá tún gbìyànjú tó dìde lẹ̀ báyìí, tó bá fẹsẹ̀ lélẹ̀ báyìí, yóò rí pé ìṣẹlẹsẹ̀ kàn ún gógógógó bí ẹni tó fi ẹsẹ̀ lé ẹ̀gún tàbí egbò wà nínú àtẹlẹsẹ̀ rẹ̀. Irú eléyìí ọ̀dà lèmi fi máa sọ pé ẹ má jẹ́ adákẹ́. Tí wọn náà bá ti ń rí àpẹẹrẹ báyìí, gbìyànjú kọ́ wá yọjú sẹ́mi bàbá òkè ògùn fún ìmọ̀ràn àti ọ̀nà àbáyọ. Mo ti kó àwọn egbòogi tó wúlò fún ọkùnrin àti fún obìnrin. Mo ti kó wá láti ìlú Ṣẹ́yọ̀rọ̀ nínú iléeṣẹ́ bàbá òkè ògùn ní nọmba 4 Dúdú Yẹmi Lane, opposite Oyèmẹ́kun Grammar School nílùú Àkúrá. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé: 07 64 60 64 19. 07 64 60 64 19. ika yi ti se akoba fun elomi to je pe apa kan elomi ese kan elomi ko ti e le dagbe elomi o le darin afi ko se ma fi opa sikete ese tabi to ba fe jade ko mo se ma fa jade elomi ati soro re isoro ni agba kan ara elomi o ti e sise mo rara elomi o ti e ma ri pe gbogbo nu ara ohun ti e ku ni tai tai elomi o ma ri pe nbe won ohun se nkuriri be le so elomi o ma kuriri be le elomi o ma ri pa tele se ohun ba si ma kan ohun gogogogo be elomi ba sun bayi kile o to mo elomi le se eyo bi e merin bi e mefa iru eleyi ma sakoba fun isin ara ni ni mo fi so pe ka gbin eju ka dide nle ka wa janfani ewe ategbo eyi ta gu eyi ta lo eyi ta salategun eyi ta salorun ta ti ko wa lati ilu sayoro to wulo fokunrin to wulo fobinrin ka wa janfani re nle se baba oko ogun ni number 4 tudu yemi lane opposite oyemekun grammar school nilu akura ero bani soro mi re o sabu o 64 60 64 19 64 60 64 19 elomi ti e ti gbianju latun o ti gbianju sosin be ba ti e bi elomi pe bawo lo tin se ko ti e le ri alaye kankan se npe ba dele elomi bayi e ri pe abohun na se isegun bile ni a pe mo ti lo yi mo ti lo hun e mo fe ka ja dupe lodo olohun mo ti ri egbogi mo wa kuro mo ti mu wa si ilu akura to je pe a ri anfani re je nindu akura ati agbegbe re ngba teyan ba ti gbianju so to gbianju so sin awon agbalagba ni deru ba koke to ba kan ile oni bi kan gbe si ngba ti won na ba le gbianju to ba le yoju si mi ti olohun ba ni wa ni o le janfani egbogi mo kuro yi o ri pe logo olohun o ni wa ba kan na mo gbogbo eyi to ti gbianju si wa to ti gbianju sa wo yen o ri pe lagbara olohun wa no dupe o dupe fa olohun ni o dupe ta lo mi e soju lasan o ngba to ba dodo wa a gbianju a se be lohun fun bo ba je pe nkan kan wa nbe ni lagbara to olohun o si ri pe olohun oba yo gbadu ati ene ni le se baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni lu akura ero ba ni soro mi re o sebu o 64 60 64 19 o sebu o 64 60 64 19
6: esho baba mo fe bere bere kan lowo yin se onje ti anje lasiko yi tabi wahala wa lo papoju to sakoba fun agbo ara wa tori awon baba wa won ma dagba won ma dogbo won si ma ta kebe kebe kini o fa
7: o se atokun ibere to bere yi ibere to da ni eje ka wa na sakese awon kan ta anje lasiko yi ata won nkan ta mu ba won nkan yi se da to ti won du to be na lo nsa ko ba fun agbo ara wa elomi ise ejoko lo nse be elomi ise duro lo nse be elomi wahala losan wahala loru ni be elomi ba wa wonu le yo ma ri pe gbogbo bara adi lo be si ma ro hun ko ni le soju se re to ya ko se ninu le mo tabi ko ke ma go pe gbogbo ara ni won balomi ba lo le gbonse bayi bi ogbon seju ogun seju koni le ri gbonse se ta ba tun mi ejo sese gbonse yen bayi ko le bi tewura bayi ni o ma se ese a wa won baba wa elomi isi agbe lo nse be elomi isi ode ni elomi o se wahala lataro titi di ale won tun fi ese rin loko won fe rin terin pada wahale be ni won si tun ma ta kebe kebe kebe ogbon ewe ategbo yi na ni won da elomi ofa ara ni ti e yo kan ma ri pe gbogbo onu ara bere si ma ta ohun ni elomi to ba ni eleyi ni yo hun lenu leni elomi ani eleyi lo tun yo hun lenu lola elomi o ti e le so bi ti nse ohun ina mo fi ni eje ka wa janfani ewe ategbo ninu ile ise baba oke ogun ni number 4 dudu yemi lane opposite oyemekun grammar school ni ilu akura baya wa fe bere one abo ni mara kan to fe bi mi se pe mi sori ero bani soro mi yi o sebu o 64 60 64 19 64 60 64 19 ẹlòmí àti ẹ̀ máa sọ pé òun ò ní gbàgbọ́ nínú ẹwẹ́ àtẹ̀gbò mọ́ bẹ́ẹ̀ kọ́ ìbáyàwó tí báyìí tó jẹ́ òdodo pàdé ni nígbà tí wọn náà bá yọjú sọ́dọ̀ mi kọ́ wá jàǹfààní egbòogi mọ́wọ́ kúrò ó mọ̀ wípé bí ewé àtẹ̀gbò ti wà láyé àtijọ́ bẹ́ẹ̀ náà lọ wà lásìkò yìí lóòótọ́ ewé àtẹ̀gbò ọ̀nà wọn ti jìn kò sí tòsí mọ́ ṣùgbọ́n àwọn ọdẹ kò síbi tá a lè lágbọ́dẹ́ kò síbi tá a lè wá egbòdé láàrin ewé tútù a sì rí egbò tútù tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin nígbà tí wọn náà bá wá sọ́dọ̀ mi ká wá jàǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú sẹ́yìn orò ẹ̀yin náà mọ̀ pé mo máa sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi àwọn ọdẹ sì ni a lè rìnrìn 40 ìṣẹ́jú a lè rìn 60 ìṣẹ́jú a lè rìn látàárọ̀ títí dalẹ́ tá a sì ní ìṣòro kankan nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ la ní ìṣòro kankan nínú egungun ara wa ṣé bí àǹfààní ewé àtẹ̀gbò yìí náà làwa náà jẹ nítorí ẹ̀ mo fi ní kẹ́yìn náà wá jẹ àǹfààní ewé àtẹ̀gbò mo ti kó egbòogi tó wúlò fún wa láti ìlú sẹ́yìn orò pàápàá egbòogi mọ́wọ́ kúrò mo ti kó wá ìwọ́n tó náà bá ní kò gbìyànjú tó lè yọjú sí mi gbogbo tó ti nẹ́gbàrá tó ti nẹ́gbọ̀rọ̀ tó ti rò bí báyá ò lè kúrò nínú ìṣòro yìí fọkànbalẹ̀ lágbára ọlọ́run tí wọ́n náà bá wá ó jẹ àǹfààní egbòogi mọ́wọ́ kúrò tó sì mọ̀ pé gbogbo tó ń rò bí kò lè látúnṣe yẹn ó dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run máa bọ̀ wá nílé iṣẹ́ bàbá òkè ògùn nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ ń bẹ̀ la wà a ní fara nira wa báyọ̀ fẹ́ béèrè ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn kan tó fẹ́ béèrè lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 07 64 60 64 19 07 64 60 64 19 bẹ́ẹ̀ lẹ́lòmí yóò máa rí pé bóyá bóun bá ti ń ṣe ẹ̀yọ́ ìnira lòun fi ń ṣe ẹ̀yọ́ ẹlòmíà máa ta ẹlòmíà máa ró lágbára ọlọ́run ìwọ náà wà nínú àwọn tí wọ́n máa gbégbá ọpẹ́ nọmba 4 dúdú yẹmi lane opposite oyèmẹkùn grammar school nílùú àkúrẹ́ tó bá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀nẹ̀ tàbí onímọ̀ràn tó fẹ́ bẹ̀rẹ̀ lọ́wọ́ mi pèmí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ nìyí 07 64 60 64 19 07 64 60 64 19 àlàáfíà ara wa ò ní di fi àfíà ó rìgbà.
3: A ò máa ti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wòó bẹ́ẹ̀ là á bí ni ìṣòro iṣanra iná ọ̀nà ni. Bí o bá jí gbogbo ara máa ro mí tí iṣanra yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ni ó máa ro mí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà ìrorun sùn déédéé. Wòó ọ̀rẹ́ mo ti gbìyànjú
5: ọdẹ tó ń fi wí àtẹ̀gbò sọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu ìwọ náà gbìyànjú kọ sí bàbá òkè ògùn lónìí ẹ máa pe 07064606419 07064606419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gbò ṣèwòsàn.

0: Yaba 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pẹ̀sẹ̀.
1: Olúrẹ̀mí Tinubu pè fún ìṣọ̀kan jákèjádò ilẹ̀ Adúláwọ̀. Dangote sọ̀rọ̀ lórí ohun tó fa ọ̀wọ́ngógó epo. Ẹgbẹ́ òṣèlú APC bẹ̀rẹ̀ ìpẹ̀tùsáwọ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú. Ìròyìn àṣálẹ̀ rèé láti iléeṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́. Mo kí yín ẹ̀kalẹ́ àsìkò iṣẹ́ òní.
2: Ìròyìnkalẹ̀ àdàbà 88.9 FM ló ń gbọ́.
1: Aya ààrẹ orílẹ̀-èdè yìí Olúrẹ̀mí Tinubu ti pè fún ìṣọ̀kan láàrin àwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ tó ń gbé nílé àtàwọn tí wọ́n ń ṣàtìpó lókè òkun. Tinubu pe ìpè náà lónìí láti sàmì àyájọ́ ọjọ́ ìrántí ìrandíran àwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀. Ó rọ àwọn ọmọ ilẹ̀ Adúláwọ̀ láti pa àṣà àti ìṣe wọn mọ́, kí wọ́n fagbára ró àjọṣepọ̀ káàkiri ibi tó níkálukú wọn bá ń gbé, kí wọ́n sì gbájúmọ́ ètò ẹ̀kọ́, ìrónilágbára àti ìgbáyégbádùn ara wọn. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́ àti gbọ̀ngàn ibi tí ètò ìrànlọ́wọ́ lórí ìwé ìrìn àjò fún àwọn ọmọ ilẹ̀ yìí tó ń gbé ní United Kingdom yóò ti wáyé. Wọ́n ní ètò náà, eléyìí tí iléeṣẹ́ tó ń bójútó ìrìn àjò sókè òkun nílẹ̀ yìí ṣètò rẹ̀, yóò wáyé ní London, Manchester, Aberdeen àti Cardiff. Àfilédè ọ̀hún wáyé lẹ́yìn táwọn aláṣẹ tí wọ́n ti fi àwọn ènìyàn kan sí ipò láti ṣe kò kárí ètò náà, ìyẹn láti iléeṣẹ́ ilẹ̀ yìí tó ń bójútó ọ̀rọ̀ ìrìn àjò sókè òkun. Àjọ ọ̀hún jẹ́ kò di mímọ́ wípé ètò náà ló tẹ̀lé àṣẹ mínísítà tó rí sọ̀rọ̀ abẹnu Olúbùnmi Tunjọjọ́ àti ìfọ̀rọ̀jẹ̀wọ̀ pẹ̀lú àwọn kọmíṣánná àgbààgbà nílẹ̀ yìí, àwọn aṣojú ilẹ̀ Nàìjíríà tó ń gbé ní United Kingdom. Aṣojú orílẹ̀-èdè yìí ní Mexico Reno Omokre ló ti tako ìròyìn kan báyìí tó ní àjọ FBI ló ti fi àkọọ́lẹ̀ ìwà ọ̀daràn ààrẹ Bọ́lá Tinubu lédè síwájú ilé ẹjọ́ ilẹ̀ Amẹ́ríkà kan. Ọmọkiri ni ẹni tí ó bá ní lórúkọ jẹ tí forúkọ ẹni sẹ́nu Fúlàní ń làwọn agbọ̀rọ̀dùn náà bó ṣe jẹ́ wípé kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ bó ti wù kó rí. Ó ní ó ṣeéṣe kí àjọ FBI ó ní àkọsílẹ̀ kọ̀ọ̀kan eléyìí tó ní orúkọ ààrẹ Bọ́lá Tinubu lórí, ìyẹn kò wá túmọ̀ sí wípé àwọn àkọsílẹ̀ náà jẹ́ àkọsílẹ̀ ìwà ìbàjẹ́. Òṣìṣẹ́ ààrẹ tẹ́lẹ̀ rí ọ̀ní àkàkàtọ́ bíi mi esu ń làwọn àkọsílẹ̀ tó ní í ṣe pẹ̀lú ìwà àwọn àkọsílẹ̀ tí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ìwà ọ̀daràn tó wà láka àjọ FBI. Bá a ṣe rí èyí tí ó ní í ṣe pẹ̀lú ìwádìí abẹ́nú àtìgbàdégbà náà ni ó ní wọ́n ní àkọọ́lẹ̀ bẹ̀ fún ìwé àṣẹ ìrìn àjò. Ọmọkùnrin ló wá tọ́ka sí àjọṣepọ̀ àti àjọsọ̀kan lọ́dún 2003. Léyìí tí ó wẹ ààrẹ Bọ́lá Tinubu yán kàǹkàn kúrò nínú àwọn ìwà ìbàjẹ́ kọ̀ọ̀kan. Ó wá rọ àwọn orílẹ̀-èdè Nàìjíríà láti yára wọn sọ́tọ̀ kúrò nínú àwọn èèyàn tí yóò mọ gbé ayédèrú ròyìn káàkiri torí wípé irú ìwà bẹ́ẹ̀ inú mọ́ ba ìlú jẹ́. Olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu lórí ìròyìn àti ojú òpó ayélujára Báyọ̀ Nanuga òní yóò dúró gẹ́gẹ́ bí àlejò lórí ètò Renewed Hope Agenda eléyìí tí ó wáyé ní aago mẹ́wàá òwúrọ̀ ọjọ́rùú nílé iṣẹ́ àdàbà FM. Ọ̀nànúgà òní yóò mọ sọ̀rọ̀ lórí àwọn ipa tí àtúnṣe sọ̀rọ̀ ajé tí ìṣèjọba alẹ̀ yìí ń ṣe mú bá orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú owó ìrànwọ́ tó dá láìsí lórí epo, ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú bílíọ̀nù 15 ó lé eléyìí tí ìjọba àpapọ̀ ní àwọn ti ní làkà látàrí owó tó dá láìsí lórí epo. Ètò náà òní yóò yànnàná ọ̀rọ̀ kan tí Àtíkù sọ wípé òun yóò dá owó ìrànwọ́ padà sórí epo àti wípé àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọpo nílẹ̀ yìí àti bí owó epo yóò tún ṣe rọ̀gbọ̀kú fáwọn ènìyàn láti mọ́ ra. Òun náà ni wọn yóò pẹ̀kẹ́lù oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìdàgbàsókè orílẹ̀-èdè yìí òun ni yóò mọ kùrìrì lórí ètò Renewed Hope Agenda ọ̀hún. Aago mẹ́wàá òwúrọ̀ ọjọ́rùú ni yóò wáyé nílé iṣẹ́ àdàbà FM. Àjọ tó ń dagbóru máwọn tó bá ṣòwò olókùmọ̀kùmọ̀ EFCC ti ní àwọn ti gba àwọn owó kan padà lọ́wọ́ àwọn ajẹnifẹ́ rí.

0: bíi tírílíọ̀nù kan lé mílíọ̀nù mẹ́tàlélógún owó náírà N1.23 trillion, eléyìí tó ṣe ní 384 million owó dọ́là $684 million, ìyẹn ṣèjì 1,497 owó pọ́ùn £373,000, eléyìí tó ṣe ìkẹta nígbàtí 1,964,000 owó euro €9.34 tó ń ṣe ìkẹrin wọn wọrọkọ láàrin oṣù kẹwàá ọdún 2023 sí oṣù kẹsàn-án ọdún 20 sí oṣù kẹfà ọdún 2026. Àgbàlagà àjọ EFCC Ọlá Olókóyèdè ló fọ̀rọ̀ náà lédè lọ́jọ́ ajé. Ó ní 384 million owó náírà $397.26 billion, eléyìí tó kó 33% nínú owó tí wọ́n gbà padà ọ̀hún, ó ní wọ́n gbà sòsè sásùnwọ̀n ìjọba. Ọ̀gá àgbà àjọ EFCC ọ̀hún ní 84 billion ó lé ní ẹgbẹ̀rún mẹ́rìnlélọ́gbọ̀n $836.34 billion tó kù, ó ní wọ́n ti àtàrà àwọn iléeṣẹ́ ìjọba kọ̀ọ̀kan gbà jáde. Olókóyèdè ló wá ṣàlàyé gbígba dúkìá alẹ̀ yìí tó farasin sọ́wọ́ àwọn ajẹnifẹ́ri padà gẹ́gẹ́ bí ọ̀kan gbòógì lára ìgbìyànjú àjọ EFCC láti lè gbógun ti ìwà mọ̀dàlóró. Iléeṣẹ́ ìfọpo Dangote ti dẹ̀bi ọ̀rọ̀ owó epo, eléyìí tó fògbẹnu sókè ru ọ̀wọ́n gógó epo rọ̀bì lè tó rà ṣáájú náírà 45 ńlógún iye tó tà tẹ́lẹ̀ rí, eléyìí tó mọ káwọn ilé ìtajà epo náà mọ fi owó lé owó epo wọn. Ọ̀kan lára àwọn òṣìṣẹ́ àgbà nílé iṣẹ́ ìfọpo ọ̀hún ṣàlàyé wípé kò sí ohun tí ó mú kí ríra epo rọ̀bì àti iye tí wọ́n ń tà jáde kó wà ní ìbámu dédé, torí wípé oye tí wọ́n ra epo rọ̀bì náà tẹ́lẹ̀ rí ló pọ̀ ju bó ṣe yẹ lọ. Ó jẹ́ kò dì mímọ́ wípé iye owó tí wọ́n fi gbé lórílẹ̀‐èdè yìí, owó tí wọ́n fi kó àti ìgbòkègbodò rẹ̀ gan ló jẹ́ ilé yìí tó fún ilé iṣẹ́ ìfọpo ọ̀hún lọ́rùn tòtòtò. Ewu òkè àjà bẹ́ni finá sórí òrùlé lọ lòrọ̀ rí kòmí ó tó wá padà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu. Ìlẹ́gbẹ́ òṣèlú olóṣùṣọ́wọ̀ APC ló ṣe ń kẹnu ìpẹ̀tùsáwọ̀ rẹ̀ ṣáájú ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ níwájú láti lè fọ̀rọ̀jómi tó rọrọ̀ pẹ̀lú àwọn ènìyàn tí nu ń bi látàrí àbájáde ètò ìdìbò abẹnu tó wáyé láti yan ọmọye fúnpọ̀ gómìnà. Nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún ìgbésẹ̀ ọ̀hún ló wáyé bí àjọ elétò ìdìbò bó ti ṣe àfilédè kan láìpẹ́ yìí, iye àwọn ènìyàn tí yóò jókòó gẹ́gẹ́ bí ọmọye sípò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún àtẹni tí yóò díje pẹ̀lú wọn gẹ́gẹ́ bí igbákejì, eléyìí tó ti mú kí àwọn ènìyàn kan kí wọ́n mọ kọminú lórí ohun tó ṣe àbájáde èsì ìdìbò abẹ́nú náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn olùdíje nínú ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń tako àbájáde èsì ìdìbò abẹ́nú ọ̀hún, báwọn kan ti ṣe fà kẹ́kọ̀ọ́ gba ilé ẹjọ́ lọ. Làwọn míì náà ni àwọn ò ní bá ẹgbẹ́ òṣèlú APC ṣe mọ́ o, àfi kí àbàtà wọn kò takété sódò rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC ló ti wá gbé ìgbìmọ̀ olùpẹ̀tùsáwọ̀ kan kalẹ̀ báyìí láti lè mọ bá àwọn ènìyàn ọ̀hún kí wọ́n jọ fikùnlukùn mọ ọ̀nà àtọ̀ àti rìn síwájú ṣáájú ètò ìdìbò tó ń bọ̀ níwájú. Olùdarí ìpolongo nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún Bala Ibrahim Jakudi Mímọ́ wípé ẹgbẹ́ òṣèlú APC ló gbọ́dọ̀ yanjú gbogbo gbọdọ̀ rọ́ṣọ abẹ́nu rẹ̀ kó tó di pé wọn yóò mórí lọ sínú ètò ìdìbò gbogbogbò náà. Àjọ JAMB ló ti sún ọjọ́ ìtẹ́wọ́gbà síwájú fún àwọn akẹ́kọ̀ọ́ tí ò tí ìtẹ́wọ́gbà ìgbaniwọlé sílé ẹ̀kọ́ gíga wọn látọdún 2021 sí àkókò yìí láti lò ó tàbí kí wọ́n kọ́ wípé àwọn ò fẹ́. Ọjọ́ tí wọ́n ṣe ìfilédè báyìí ó ní 30 oṣù kẹsàn-án ọdún 2026 láti lè dípò 31 oṣù kẹjọ tó wà tẹ́lẹ̀ rí. Àjọ JAMB ló wà ní àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bá kọ̀ láti gba ìwé ìgbaniwọlé wọn ọ̀hún ó ní wọn yóò gbà wípé wọn ò ní ètò ìgbaniwọlé kankan sí ilé ẹ̀kọ́ tí wọn yóò sì fi orúkọ ẹlòmíì rọ́pò torí àwọn ènìyàn tí wọ́n ń wá ọ̀nà àti wọlé sílé ẹ̀kọ́ gíga ńlọ́pọ̀ bíi bàbá ṣùwà. ẹni tó jẹ́ olùdarí àti alága ìgbìmọ̀ iléeṣẹ́ Sunbet Global Concept Limited olóyè Sunday Owoyemi ló ti rọ àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí láti ní iṣẹ́ ọwọ́ kan tàbí omi ìdání eléyìí tí ó lè fún wọn ní ìgbé ayé rere kàkà wípé kí wọ́n mọ lura wọn gẹ́gẹ́ bí jàǹdùkú olóṣèlú Owoyemi ló fọ̀rọ̀ náà léde nílùú Àkúrẹ́ lákòókò ètò alábala mẹ́ta rẹ̀ kan eléyìí tí wọ́n fi sọrí ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ ọdún kọkàndínlọ́gọ́ta nínú èyí tí wọ́n ti sísọ lójú iléeṣẹ́ olùrónilágbára olúọmọ One Foundation Skills Acquisition Scheme pẹ̀lúpẹ̀lú sísọ lójú ilé ìtura Sunbet tuntun. Ọ̀kan lára àwọn ètò níbi ètò náà ó ní bíbúra wọlé fún ọgọ́fà àwọn olùkópa tí wọn yóò mọ fi ọgbọ́n onúró lẹ́yìn náà tí wọn yóò sì mọra nǹkan irinṣẹ́ fún wọn bẹ̀rẹ̀ láti ẹnu iṣẹ́ ránṣọ lọ sí ẹnu iṣẹ́ olópò àwọn tí wọ́n ń to àkún ìmọ̀ ẹ̀rọ ayélujára àti àwọn aṣoríṣojúlóge. Ọ̀gá àgbà iléeṣẹ́ Sunbet ọ̀hún jẹ́ kó di mímọ̀ wípé ètò náà ló jẹ́ ìgbìyànjú láti lè pèsè orí ọ̀fẹ́ fáwọn ọ̀dọ́ orílẹ̀-èdè yìí àwọn obìnrin àti àwọn ènìyàn yòókù láwùjọ láti lè fi ẹ̀kọ́ kan kọ́ wọn tí yóò mọ̀ kí wọ́n lè dá dúró kí wọ́n sì lè jẹ́yàn pàtàkì láyé ara wọn. Nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ olùdarí fún àjọ olómo One Foundation Skills Acquisition Scheme ọ̀gbẹ́ni Lukman Gbèmí lọ́wọ́ ajẹ́ kó di mímọ̀ wípé ètò náà ló jẹ́ ìgbésẹ̀ láti lè ṣe padà fún àwùjọ àti láti lè fún àwọn ènìyàn lórí ọ̀fẹ́ láti tẹ̀síwájú nípa ìrìn àjò ayé wọn. Ọgọ́rùn àwọn ènìyàn tí wọ́n jàǹfààní ètò ni wọ́n dúpẹ́ lọ́wọ́ olóyè Owoyemi fún irú ìgbésẹ̀ bẹ́ẹ̀ wọ́n sì jẹ́jẹ́ẹ́ láti lórí ọ̀fẹ́ náà bó ṣe tọ́ àti bó ti yẹ. Ọgọ́rùn àwọn ènìyàn ni wọ́n kópa níbi ètò ọ̀hún bá a ti rí àwọn oríadé lárí àwọn adarí ẹ̀sìn àwọn aṣojú ìjọba mọ̀lẹ́bí àti àwọn ọ̀rẹ́ bùjẹ́budànù náà. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ wa ìròyìn àṣálẹ́lẹ̀ ń gbọ́ lọ́wọ́ láti lè ṣe àdàbà 88.9 FM Àkúrẹ́ bàbá padà dé àmọ̀ jẹ́ kó di mímọ̀ fún yín bó ti ṣe ń lọ nílẹ̀ òkèrè lágbo amúlùdùn àtẹ̀rẹ̀ ìdárayá ẹ mọ̀ yòókù ń bẹ̀ àdàbà yìí wù yẹ́.
1: Welcome to Great Prince International School, Emurele, Owo Road, where excellence knows no bounds. Our commitment to international standards shines through every classroom, and our state-of-the-art facilities create an environment for limitless learning. From day to boarding, we provide a nurturing space for growth, ensuring your child's educational journey is truly exceptional. Admissions are now open into GSS and SS classes at Great Prince. We don't just educate minds, we shape futures. Admission forms are available at the school premises and at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North. To reward excellence, scholarships are available for the best three students. First position, 100% tuition scholarship. Second position, 75% tuition scholarship. And third position, 50% tuition scholarship. Entrance examination for the 2026-2027 academic session will take place at Great Prince International School, Emurele, Owo Road, beside Computerized VIO Office, Owo Ondo State, Nigeria. Also at Fingerprint Hotel and Suites, Obaile, Akure North, and online. For inquiries, please call 0703-360-6184. Great Prince International School, soaring in excellence.
2: Ìjẹun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
3: Ìwé aṣọ iléèwé owó ìkẹ́kọ̀ọ́ gbóná ibùsùn ń kọ.
4: Ìyá mi, irú ibùsùn tí mo sùn sí nílé àti ṣadé ni mo fẹ́ o, mú kà.
3: O tún ń ná. Ọwọ́ náà ní jàre. Bá a ṣe ń ṣètò báwọn ọmọ wa ṣe máa padà sílé ìwé wọn. Ẹ̀rọ ti wí pé ọmọ tó bá sọnù àlàáfíà ó di dandan kó pe gidi nínú ẹ̀kọ́ rẹ̀. Àwọn dókítà ti ẹ̀jẹ̀rí wípé ọrùn jẹ́ ọ̀kan nínú tó ọmọdé nílò láti jáfáfá nínú ẹ̀kọ́ wọn. Ná ibùsùn mọ́kà fún àwọn akẹ́kọ̀ọ́ láàyò lónìí.
5: Mocha, adding comfort to life since 1959. On August 8, 2001, we made a commitment to our nation. A commitment to be there whenever our people wanted to dream bigger, reach higher, and do more. And for 25 years, we've kept that promise. We've helped bring loved ones closer, turn ideas into opportunities, and dreams into reality. Truly, we've come a long way together. Cheers to the next.
0: Ekaabo pada fun yin lakotun e kan si wa ni www.adaba889.fm tabi ke shakala de befe map ni Google Play Store ba kana le ba wa dore ni www.facebook.com/adabafm88.9 adaba889fm la wa lojo po Instagram atalagbelebu Twitter wa Adaba FM TV natagbo mole si lojo po YouTube beyin ba wa ni royin kan te fe fi to wa leti ete ate jiseranse si wa ni newsroom at adaba889.fm lagbon iroyin le okere lasale toni eja darapo mo pe mi joda
6: e kaabo sori iroyin le okere lasale toni are orilede Nigeria Abdulmajid Tebboni lo ti pase bayi ki won to bo gbe igbese akin lori idajo ikule re ese fun awon ti o ba jebi esun mimo mo dana sugbo igbese ye ko seyin isele na mo rara eleyi to nwaye lolede na to ti seku pa eyan bi 12 ti ogunlogo awon eyan lekun ariwa orilede Nigeria sin farakasa isele na mo rara to to bi 100 in lo ti waye laipe yi to po ninu won ti won si ti pa are Tebboni ohun lo ti wa pase ki won se iwadi finifini lori awon ohun to sokunfa isele na mo rara na to waye to fi mo boya awon kan lo wa ni die to si pase fun awon ti oro kan ki won to se wo fun awon idile to faragba isele ina omo rara ohun be ni ki won tun ba won tun awon ile won se orilede Nigeria ni idajo ikulere ese lo si wa ninu ofin won na lati 1993 ile ise mo moworan lo lede Iran lo ti fi lede bayi wipe orilede ohun in lo ti ju ado loro si awon buba awon iko mogun orilede America to wa ni Jordan leyin ti orilede America na ti se ikolu si orilede Iran loju opo Strait of Hormuz awon iko mogun orilede America ni won fi lede pe awon iko mogun ile Iran ni won tin gbaradi lati se ikolu si won nibi oju opo ori omi na ko to di pe won se kolu wayi o ile United Arab Emirates lawon na ti fi lede wipe won ja awon nkan ija oloro ado loro orilede Iran wale lori omi won isele kunba ole to tutu yin lo waye leyin ti isejoba are Trump to fi lede wipe ohun ti setan lati lo ilana ifiromoni eto ora je dipo gbigbe igbese awon iko mogun lati le fi mu opin de ba ijako akata to waye ibi ta ri mo re lori iroyin le okere lasale toni Opeyemi Joda noyin fun le ise Adaba FM
0: o seun Opeyemi Joda lagbon awon amuludun olorin takan sufe omo orilede Nigeria ni Odumudu Black lo ti ba won olopa wo yaaja latari bo ti se ni won oni eto lati fi panpe ofin gbe ohun ni ile itura kan ni ilu Eko ninu fun agbelewo kan to gbagboro kan olorin takasufi ohun en lo wa ninu oko re nibi to tin ba awon olopa wo yaaja Odumudu Black ni ohun oni gba ki won mo nlo tori bi pe ko si eri mo je mini so kankan ti won ni lati le wa fi panpe ofin gbe ohun nibi eto na ona na lo waye latari gbodo ro so kan laarin olorin na ati elere mi Black Bones ninu ile Brick Border Ninja ise re kokanla Godessa ati Sotex nla won mejeji ti gba le won lo bayi leyin ti awon oluworan ti won fi ibo le won lole lojo isinmi to koja yi awon mejeji oni won le lo si ile won o leyin ti awon eniyan kan bi Kasi ti won ti kuro nile ohun Mercedes Martins Kamsi ni won ti kuro ninu ile na nigba ti legend ti re mo so wi pe ohun seke ohun o se mo lagbon ere idaraya awon ikọ agbábọ́ọ̀lù nínú Premier League oni won ti n gbaradi bayi to ni kaloku won ti n san sokoto won le lati ra ẹni ti won ba fẹ ra wọle ko to di wipe eto rira ni wọle abi titani yoo tẹnubodo ni ọjọ isegun lara awon ti a ri láti rí Julius Alvarez ẹni tó ṣeéṣe kó kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Atletico Madrid Enzo Fernandez náà òun ni ó ti ń láso mọ́ papọ̀ pẹ̀lú Manchester City bí Cody Gakpo bí ìròyìn ti ṣe jẹ́ kó di mímọ̀ wípé àti Man City o àti Tottenham ń làwọn méjèèjì ń fojú sùn láti gbé Liverpool ń làwọn náà tún ń fojú sùn adiọwọ́ wájú mọ́ ọmọkọ̀ agbábọ́ọ̀lù Crystal Palace ni Ismaila Sarr nígbàtí Tottenham àti Everton táwọn méjèèjì jọ ń dúnàdúrà lórí ilẹ̀ Amindie àti ọ̀kan nínú wọn Everton ń lò nígbàgbọ́ láti dá Jack Grealish padà wá nínú lórí àdéhùn yíyá láti Manchester City nígbàtí Manchester United tí àwọn náà ń wo láti fi Joshua Zaki táwọn náà ń wo láti ràn lọ sí oko yíyá ìròyìn eré ìdárayá náà láfimọ́ káàdì gbogbo ẹ̀ ńlẹ̀ lálẹ́ yìí lórí ìròyìn àṣálẹ̀ wa láti ilé iṣẹ́ àdàbà 88.9 FM Àkúrẹ́ Patience Olúṣẹ́gun lólótú ròyìn Adégbóyè Galani lórúkọ tèmi mú kí yín oorun ayọ̀ lásun àníjẹun tí ò tẹ́ wa lọ́rùn ó dàrọ̀ ọ̀hún.

0: 88.9 FM. Àwòrán sọ̀lú dẹ̀rọ̀ pèsè.
1: Ṣé o mọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mamadol ṣe fi dùn tí o ò lè gbàgbé rárá?
2: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn, ó dùn gan o, mo ṣe ń rántí ẹ̀.
1: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
1: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
1: Oúnjẹ ṣoṣo ló lè jẹ́?
4: Mamadol ni.
1: Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀, òróró mamadol ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ. Òróró mamadol wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadol lónìí.

0: ọmọ ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dos ṣe fi dùn tí o lè gbàdé rárá.
1: Obe tí o sì lọ́sẹ̀ tó kọjá yẹn.
2: Ó dùn gan o. Mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn.
3: Ọ̀rẹ́ mi jọ̀ọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi.
4: Mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Ọkọ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìbò àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
5: Iléeṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ̀ǹfẹ̀, ó kẹ̀ǹkẹ̀, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè 88.9 Àdàbà FM.
6: Ìjẹ́ òun ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kó lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀

0: àwọn ìdí tí oúnjẹ tí wọ́n fi òróró mama dos se fi dùn tí o lè gbàgbé rárá.
1: Ọbẹ̀ tí o sè lọ́sẹ̀ tó kọjá yẹn.
2: Ó dùn gan-an. Mo ṣe ń rántí ẹ̀.
0: Àbí kí ló dé tí o fi lè gbàgbé ẹran tí ọ̀rẹ́ rẹ dín láti dùn?
3: Ọ̀rẹ́ mi jọ̀wọ́ ṣọdẹ ẹran tó dùn yẹn lónìí.
0: Kí gan ni ìdí tí àwọn ọmọ rẹ máa fi lọ ń ṣeré nílé àǹtí Kẹ́mi?
4: Mọ́mí mọ́mí jalè lọ sọ́dọ̀ àǹtí Kẹ́mi.
0: Ọkọ̀ ṣoṣo ló lè jẹ́. Oúnjẹ tó bá máa dùn àti bí òróró láti máa ń mọ̀. Òróró mamadọ̀ ní mú adùn oúnjẹ yọ fún ìwọ àtàwọn olólùfẹ́ rẹ̀. Òróró mamadọ̀ wà ní gbogbo ilé ìtajà tó súnmọ́ ẹ. Lo òróró mamadọ̀ lónìí.
5: Yíbẹ̀ máa fọwọ́ kan.
6: ADABA 89.

0: pẹ̀lú wa.
1: Ó yà sọ.
0: Ẹ má mà yìí.
1: Bàbá ẹjọ́ dé o.
2: Ẹ wá gbọ́.
1: Gbọ́.
0: Àṣírí ńlá.
1: Ká bẹ̀ṣẹ̀ ọlọ́run.
0: Láti ẹnu ikọ̀. Olódùmarè. Mọ gbọ́ òun olúwa.
1: Adániwá yọ ọlọ́run.
0: Gbogbo ilé tí òun yìí dá.
1: Ó yà sọ.
0: Ìjì.
1: Orúkọ Jésù.
0: Ó sún bàbàbà.
1: Orúkọ Jésù.
0: Èyí jí ń kanlẹ̀kùn yìí.
1: Adániwá yọ.
0: Àmì ni kò ṣe.
1: Ó sọ.
0: Àrá. Ara ìbínú olúwa.
1: Orúkọ Jésù.
0: Ó yẹ kó dàdúrà.
1: Ọ̀bẹ Jésù.
0: Káyà nẹ́bàrúwa.

0: bẹ́ẹ̀ni kí o tó ń dé.
1: Ọlá
0: tí ń tilẹ̀ kùn mọ́
1: báyìí. Bẹ́ẹ̀ni sà.
0: Báyìí ló lù wọ́n wí.
1: Ayérayé Ọlọ́run o.
0: Gbogbo iṣẹ́ ibi.
1: Orúkọ Jésù.
0: Tí ìjì ó sùn bàbàbà.
1: Orúkọ Jésù.
0: Tó ti pinnu àti jẹ́.
1: Adániwá yé Ọlọ́run.
0: Sí ilé àwọn àyànfẹ́.
1: Ọlọ́run kò tó jẹ́.
0: Ó yẹ kó lànà.
1: Mi Jésù.
0: Mo ní kó lànà.
1: Mi Jésù.
0: Mo ní kó lànà.
1: Mi Jésù.
0: Ìjì ó sùn bàbàbà.
1: Ayérayé Ọlọ́run o.
0: Iwọ ìjì ó sùn bàbàbà.
1: Adániwáyé o.
0: Ká fi iṣẹ́ ikú rẹ.
1: Orúkọ Jésù.
0: Sí ọmọ mi.
1: Orúkọ Jésù.
0: Ní oṣù kẹsẹ̀.
1: Ní oṣù kẹsàn yìí o.
0: Mi ò gbà.
1: Mi ò gbà.
0: Mo tilẹ̀kùn mọ́.
1: Mo tilẹ̀kùn mọ́ o.
0: Wà máa kẹ́.
1: Ó yẹ sà.
0: Iwọ ìjì ó sùn bàbàbà.
1: Ojú oṣù bàbàbà.
0: Bàbá mi o.
1: Bàbá mi o.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Kò gbúdọ̀ wáyé o.
1: Ọ̀yẹ̀sà.
0: Ilẹ̀kùn Sẹ̀ptẹ́mbà gbúdọ̀ sí.
1: Bẹ́ẹ̀ni sà bẹ́ẹ̀ni o.
0: Ṣùgbọ́n.
1: Ọ̀yẹ̀sà.
0: Ìwọ ìjì bàbàbà.
1: Ó
0: gbúdọ̀ bá wáyé o.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: A ti ń sí ọmọ́run o. Ṣẹ́kẹ́ṣẹ́kì ọ̀run dà. Ẹ bá ń múnde.
1: Ayérayé Ọlọ́run.
0: Ṣẹ́kẹ́ṣẹ́kì ọ̀run o. Ẹ gbèdè.
1: Kábíyèsí o.
0: Ìjì ti ń pa àwọn abiyan mọ lẹ́kún. Ní oṣù mẹ́sàn-án. Ìjì.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ti ń fomijé. Kíkorò sí ojú abiyamọ.
1: Ayérayé o.
0: Nínú oṣù kẹsẹ̀.
1: Kábíyèsí o.
0: Báyìí ló lúwo wí.
1: Orúkọ Jésù.
0: Kí oṣù kẹsẹ̀ tó dé.
1: Orúkọ Jésù.
0: Ni mo ti ké tẹ̀tẹ̀.
1: Ọ̀yẹ̀sà.
0: Ẹgẹ́lì ọ̀run o. Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Àmì méje dà.
1: Ẹ̀dẹ̀sà.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Bẹ́ẹ̀ni. Orúkọ Jésù.
0: Sọ pé ìwọ ìjì ó sùn bàbàbà.
1: Ìwọ ìjì ó sùn bàbàbà.
0: Apẹ́nupọ̀.
1: Apẹ́nupọ̀.
0: Ní orúkọ Jésù.
1: Orúkọ Jésù.
0: A tilẹ̀kùn ọ̀run mọ́.
1: A tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Ó ní ẹ pàṣẹ.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ pàṣẹ fún mi.
1: Ẹ pàṣẹ fún mi o.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ní ti ṣe ọwọ́ mi.
1: Ní ti ṣe ọwọ́ mi le.
0: Ẹ lo.
1: Ẹ sà.
0: Ní orí omi.
1: Bẹ́ẹ̀ni o. Bẹ́ẹ̀ni o.
0: Ìjì le.
1: Ó le o.
0: Ìjì le.
1: Ó lágbára.
0: Ẹ sà.
1: Kábíyèsí o.
0: Ọkọ̀ ti fẹ́ dẹ̀nu.
1: Ó yẹ sà.
0: Ẹ sà.
1: Yẹ sà.
0: Jésù sì ń bẹ nú ọkọ̀. Ọ̀gá.
1: Yẹ sà.
0: Má fò yẹ.
1: Kábíyèsí o.
0: Nínú oṣù yìí. Jésù ti wà nú ọkọ̀ rẹ.
1: Oṣù ti wà bẹ́ẹ̀ o.
0: Òun ni master driver.
1: Ó yẹ sà.
0: Tó ń gbé ẹbọ láti January.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Òun ni yóò sọ ọ́ kalẹ̀. Ní àlàáfíà.
1: Ó yẹ sà.
0: Ní December. Ẹ lo.
1: Ẹ sà.
0: Òun ni yóò tún kú ẹwọ ọdún tuntun.
1: Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Àpọ̀mọ́ má wẹ̀yìn ló kọ rẹ̀.
1: Máṣá
0: àpọ̀mọ́ pọ̀ mọ́ yóò. Mọ̀lẹ́. Àpọ̀mọ́ má wẹ̀yìn. Àpọ̀mọ́ má wẹ̀yìn. Àpọ̀mọ́ má wẹ̀yìn. Má jẹ jábọ́. Àpọ̀mọ́ má já lulẹ̀. Àpọ̀mọ́ má já lulẹ̀. Àpọ̀mọ́ má já lulẹ̀. Má jẹ jábọ́. Ẹ̀sà.
1: Kábíyèsí bàbá mi o.
0: Ìwọ ni Máṣá àpọ̀mọ́ pọ̀ mọ́.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Tó pọ̀mọ́ láti January.
1: Ó yẹ sà.
0: Tí ò sì jábọ́ lẹ́yìn rẹ. Kò wá lé di Sẹ̀tẹ́mbà.
1: Kábíyèsí o.
0: Kò wá jábọ́ o.
1: Àtọ́.
0: Kí sí ilẹ̀ Sẹ̀tẹ́mbà ò tó ń mọ́ṣáyé.
1: Ó yẹ sà.
0: Ni mo ti ń kan ilẹ̀kùn ọ̀run.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹ tilẹ̀kùn mọ́ ìjì.
1: Àbẹ́bẹ́sọ. Ayérayé Ọlọ́run o.
0: Ìjì tó lè fẹ́ pa ẹnikẹ́ni lẹ́kún.
1: Orúkọ Jésù.
0: Ìwọ ilé tí ọ̀rọ̀ yìí wọ̀.
1: Adániwáyé o.
0: Àìdàlẹ̀ kẹrùnà. Àyàmánà ti dábà. Ẹrù gẹ́dẹ̀ bí ara. Àjàjà bí runa tàyí. Fàdá gẹ́dẹ̀ bí ru. Ọgbẹ́ wa jìnà.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Jàjà bí ru àná. Ara kọ̀kọ́ bí jàná tà.
1: Akọ̀kọ̀ tó jẹ́.
0: Lọ́dún àgbàrọ̀ ọmọ náà tì. Fìnẹ́sẹ̀ káyìnà. Iná olúwa. Iná olúwa. Iná olúwa. Ara gógógó bìjà. Gẹ́gẹ́ dẹ́bi ni àtà. Ẹ̀tẹ̀tẹ̀ mi ru anaga. Ara gádàbà lámàtì. Márọ̀ bìnà yá àtì. Ẹ máa kígbe. Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Ìjì.
0: Apanilẹ́kùn. Oṣù kẹsàn-án.
1: Oṣù kẹsàn-án.
0: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
1: Ẹ tilẹ̀kùn ọ̀run mọ́.
0: Kò gbúdọ̀ wáyé.
1: Kò gbúdọ̀ wáyé.
0: Ọ̀ gbúdọ̀ wáyé.
1: Kò gbúdọ̀ wáyé.
0: Padà.
1: Padà.
0: Padà.
1: Padà.
0: Ìjì.
1: Ìjì.
0: Apanilẹ́kùn.
1: Apanilẹ́kùn.
0: Oṣù.
1: Oṣù.
0: Kẹsàn-án.
1: Kẹsàn-án o.
0: Àlọ́ gbúdọ̀ wáyé.
1: Kábíyèsí Ọlọ́run o.
0: Ẹ gbó.
1: Ó yẹ sà.
0: Mo máa ń sọ.
1: Ẹ ò.
0: Ọdọọdún ni.

0: ni mo ma n sọ.
1: Sábẹ́ sọ lọ́rùn.
0: Ẹ̀yin tẹ ti ń gbọ́ ètò yìí.
1: Wọ́n yẹ sà.
0: Tipẹ́ tipẹ́.
1: Káàkiri yìí wá.
0: Wà á ti mọ májèmú.
1: Sábẹ́ sọ lọ́rùn.
0: O sùn bàbà.
1: Wọ́n yẹ sà. Bẹ́ẹ̀ni o.
0: Ẹ̀lò. Ìrúbọ.
1: Yẹ sà.
0: O sùn bàbà.
1: Bẹ́ẹ̀ni o, bẹ́ẹ̀ni o.
0: 9900.
1: Confirm, bẹ́ẹ̀ni sà.
0: Ẹ sà.
1: Wọ́n yẹ sà.
0: O sùn bà kìíní.
1: O sùn bàbà kankan.
0: 900.
1: 900 naira ni o.
0: Ẹ sà.
1: Wọ́n yẹ sà.
0: Ẹ sùnmà.
1: Sábẹ́ sọ lọ́rùn.
0: Owó yẹn gẹ́gẹ́ kọ́ ni kókó. Bí kò ṣe.
1: Ó yẹ sà.
0: Ẹni bá ní etí.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Kó gbọ́n tí èmi sọ fún ìjọ.
1: Bẹ́ẹ̀ mi sọ fún ìjọ.
0: Ọ̀gá.
1: Ó yẹ sà.
0: A ṣe ní ọdún tó kọjá.
1: Bẹ́ẹ̀ni sà.
0: 2 years ago.
1: Kábíyèsí o.
0: Ìrẹ́jáde pé.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Àwọn kan fẹ́ ṣiṣẹ́ ibi.
1: Yóò
0: ní oṣù bàbà.
1: Yóò
0: wọ́n dẹ̀ fẹ́ wọ ilé àwọn èèyàn.
1: Ó yẹ sà.
0: Wọ́n fẹ́ máa jí ọmọ gbé.
1: Adániwáyé
0: a lè gbọ́ ọmọ ọlọ́mọ a lè sá lọ ọgá
1: orí bẹ́ẹ̀
0: ó mà ṣẹlẹ̀
1: kábíyèsí o
0: ṣùgbọ́n
1: yẹsà
0: àwọn abiyan mọ̀ kan sunkún wá bí ọmọ sọnù
1: adániwáyé o
0: ọ̀pọ̀lọpọ̀ ọmọ
1: yẹsà
0: ló sọnù
1: kábíyèsí ọlọ́run
0: ní ọdún 2025
1: ó yẹsà
0: yẹsà àti 2024 mọ̀mọ́
1: kábíyèsí o
0: kò sí ọmọ kẹkẹ
1: yẹsà
0: tí ó sọnù ní 2026 títí wọ 2027 títí gbogbo ojú ayé wọn ọmọ kẹkẹ o ní sọnù ọmọ kẹkẹ o ní sọnù ìjì ò ní gbọ́ ọmọ kẹkẹ gbogbo ilé tí ọ̀rọ̀ yìí wọ̀ ìjì ò ní gbọ́ ọmọ rẹ o ìjì ò ní gbọ́ ọmọ rẹ o ìjì ò ní gbọ́ ọmọ rẹ o kò ní gbé o kò ní gbé o kò ní gbé o kò ní gbé o kò ní gbé o ìjì kò ní jẹ́ ọlọ́mọ gbẹ. Ẹ̀lò bàbá mi wípé àwọn kan wọ́n fẹ́ dúró di sẹ̀tẹ́mbà kí ilẹ̀kùn sẹ̀tẹ́mbà sí kí wọ́n tó rú ẹbọ oṣù sẹ̀tẹ́mbà mo gbọ́ ìtọ́ni ẹ̀sà kí ilẹ̀ òjò kí ilẹ̀ òwúrọ̀ ọjọ́
1: sẹ̀tẹ́mbà
0: oṣù sẹ̀tẹ́mbà ọjọ́ àkọ́kọ́ nínú oṣù sẹ̀tẹ́mbà mọ̀mọ́. Kí ọjọ́ yẹn tó ń mọ́sálẹ́.
1: Ẹ tó ń bá.
0: Ẹ sà. Ẹrú ẹ bọ.
1: Tábí ọmọ màá ṣe o.
0: Èdìdí.
1: Wọ́n yẹ sà.
0: Èdìdí.
1: Ẹ o.
0: Àbò.
1: Tábí ẹ̀ṣọ́ lọ́rùn.
0: Ó sùn bàbà.
1: Wọ́n yẹ sà bẹ́ẹ̀ ni o.
0: 900
1: naira. 900 naira ni o. Adániwáyé.
0: Àwọn kan gbóhùn olúwa gbọ́.
1: Ó yẹ sà.
0: Wọ́n ṣe.
1: Kábíyèsí o.
0: Ẹ sà.
1: Ó yẹ sà.
0: Ẹ sùnmà.
1: Sà.
0: Ẹ wò ó.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kò sẹ́ni tó ṣe.
1: Kábíyèsí ọlọ́run.
0: Lọ bèèrè.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kò sí kankan ní wọn.
1: Ó yẹ sà.
0: Tó sunkún ọmọ.
1: Kò sí abúrúlé wọn.
0: Màmá ma kẹ́ ẹ. Bí bá lè pẹ́. Búburú kan kì yóò sun múlùwọ̀.
1: Àtọ́.
0: Bẹ́ẹ̀ ni àrùnkárùn kan.
1: Bẹ́ẹ̀ni o.
0: Kì yóò sun mọ ilé rẹ.
1: Yóò sun mọ ilé rẹ.
0: Mọ kéde.
1: Orúkọ Jésù.
0: Nínú oṣù kẹsẹ̀.
1: Orúkọ Jésù.
0: Kì yóò sí ìjì.
1: Mẹ́jọ sùn.
0: Ooo.
1: Ó yẹ sùn.
0: Kì yóò sí ìjì.
1: Mẹ́jọ sùn.
0: Kì yóò sí ìjì.
1: Amẹ́.
0: Kì yóò sí ìjì.
1: Amẹ́.
0: Ọ̀gá.
1: Ó yẹ sùn.
0: Mo wo ilé ẹnìkan.
1: Kábíyèsí o.
0: Ìdílé olówó wọ́n ní owó wọ́n dẹ̀ ń gbọ́ mi ṣùgbọ́n a yín mú a ní kí ló sọ.
1: Iná ṣe ń bẹ̀yẹ. Kábíyèsí o.
0: A ní wòlíwò ló máa ń pariwo bí ajá lára àárọ̀
1: yìí.
0: Ebí mi mo máa ti mọ rí.
1: Kábíyèsí o.
0: Tí mo fi ń kẹ́.
1: Bẹ́ẹ̀ni o.
0: O ṣe o.
1: Yẹ̀sà.
0: Pé mò ń kẹ́ bí ajá.
1: Màmá dúpẹ́ o.
0: Ṣùgbọ́n.
1: Yẹ̀sà.
0: Bàbá mi wíwẹ́. Ẹ̀sà.
1: Kábíyèsí o.
0: Ẹni tí nǹkan bá bà.
1: Yẹ̀sà.
0: Ni wọ́n mọ̀ pé nǹkan bà
1: wọ́n.
0: Ẹ̀sà.
1: Yẹ̀sà.
0: Ẹni kan ò jálù lẹ́nìí.
1: Kò lè mọ tí ó jálù lọ́la.
0: Kò mọ tí ó jálù lọ́la.
1: Ó yẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Sà.
0: Ẹ wo bàbá olówó.
1: Yẹ̀sà.
0: Tí wọ́n ń sunkún. Níwájú mi.
1: Kábíyèsí o.
0: Bàbá yẹn. Bó ti lówó tó.
1: Yẹ̀sà yẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Sà.
0: Ayé sẹ nídìí.
1: Kábíyèsí o.
0: Ó ní òun ti sọ pé.
1: Yẹ̀sà.
0: Kò sí Ọlọ́run.
1: Jésù.
0: Ó sọ bẹ́ẹ̀.
1: Ó ti gan Ọlọ́run nù.
0: Ó lòun wí pé.
1: Kábíyèsí o.
0: Kò sí Ọlọ́run.
1: Kò sí Ọlọ́run.
0: Kò dẹ̀ bí ọmọ méjì.
1: Adániwáyé.
0: Ẹyọ kan ṣoṣo ló bí. Bàbá olówó yìí. Ọ̀gá.
1: Yẹ̀sà.
0: Bàbá ti pé 73.
1: Kábíyèsí o.
0: Ìyá. Wọ́n ti pé 71.
1: Ọlọ́run Ọlájídé.
0: 71 nìyá.
1: Yẹ̀sà.
0: Bàbá.
1: Yẹ̀sà.
0: 73.
1: 73.
0: Ọ̀gá.
1: Kábíyèsí ọmọ.
0: Wọ́n ní owó.
1: Yẹ̀sà.
0: Gbogbo owó tán ní.
1: Kábíyèsí o.
0: Orí ọmọ wọn.
1: Jésù.
0: Ni wọ́n nẹ̀lé.
1: Adániwáyé o.
0: Ọmọ yẹn.
1: Yẹ̀sà.
0: Ẹ̀sà.
1: Sà.
0: Níbi tí wọ́n ní ọrọ̀ dé.
1: Kábíyèsí o.
0: Wọ́n ní.
1: Yẹ̀sà.
0: Wọ́n ti kọ́ yunifásítì.
1: Jésù.
0: Ní orúkọ ọmọ yẹn.
1: Jésù.
0: Ẹ̀sà.
1: Yẹ̀sà.
0: Kọ́mpìnì bíi méje.
1: Ayérayé o.
0: Lórúkọ ọmọ yẹn.
1: Jésù.
0: Omo yo leji ya mo.
1: Adaniwa yo.
0: Esa.
1: Sa.
0: Ira kan la de fun o.
1: Kabi esi Olorun.
0: Esa.
1: Sa.
0: Sugbe.
1: E o.
0: Ori mi mi woli.
1: Kabi esi o.
0: Odo.
1: Jesus.
0: Yo mo tin se.
1: Adaniwa yo.
0: Ori mi mi woli.
1: Eh.
0: Ti ebi npa.
1: Kabi esi Olorun.
0: Ori mi mi woli.
1: E o.
0: Ti ntoro je.
1: Aye ra yo Olorun.
0: O wu mi.
1: Yes sir.
0: Bi atoro je. Sugbe.
1: Hey.
0: Esa.
1: Kabi esi o.
0: Eni se go ba to ni edun ojo.
1: Ko le ba o ko ba ko so.
0: Eya na gada baba.
1: Dari wa yo Olorun o.
0: Mama.
1: Esa. Oh yes sir.
0: Mama ra mi.
1: Kabi esi o.
0: Woli ni mi.
1: Bere la bereke o.
0: Oja. Mo ni si mo rire.
1: Hey.
0: Oni woli.
1: Yes.
0: Nothing will happen.
1: Kabi esi Olorun o.
0: Ko sin to ma so mo mi.
1: So gesi.
0: Nothing will happen to my son.
1: Nothing will happen.
0: Esa.
1: Kabi esi Olorun.
0: Emi de tun dele.
1: Yes sir.
0: Mo tun lo nba gbadua.
1: Ah, aye ra yo.
0: Mo nba gbadua. Omo ye.
1: Kabi esi o.
0: Esa.
1: Sir.
0: Ibi to wa tun le si re.
1: Oh yes sir.
0: Ko mo Olorun.
1: Adaniwa yo.
0: Omo o mo Olorun.
1: Kabi esi o.
0: Baba o mo Olorun.
1: Ati baba o ti mo.
0: Iya o mo Olorun.
1: O sani to ma ma.
0: Ojiji.
1: Kabi esi o.
0: Eni to mo won.
1: Oh yes sir.
0: Lo mo Olorun ipe yi.
1: So
0: eni to mo won.
1: Oh yes sir.
0: Lo wa ba mi.
1: Adaniwa yo.
0: Esa.
1: Sir.
0: Igba ta ma tun soro.
1: Kabi esi Olorun.
0: Won ni kemi wa ba won le.
1: Ai.
0: Esa.
1: Oh yes sir.
0: Mama.
1: Sir.
0: Emi tun je wo woli.
1: Kabi sir.
0: Onirele.
1: Yes sir.
0: Mo drive pelu awon olopa mi.
1: Eh o.
0: Mo tun lo le re.
1: Kabi esi o.
0: Emi na ri pe.
1: Yes sir.
0: Afin ni be. Sugbe.
1: Hey.
0: Mi mo se da afin.
1: Oh yes sir.
0: Bẹ́ẹ̀ ni mo rí.
1: Adaniwa yo.
0: Esa.
1: Kabi esi Olorun.
0: Mo rí ojiji.
1: Olorun Olajide o.
0: Mo rí ghost.
1: Olorun Are Moleku o.
0: Oku.
1: Yes.
0: O n farahan mi.
1: Kabi esi Olorun.
0: Lati inu ogiri.
1: Yes.
0: Oluwa kile leyi.
1: Ah.
0: E so fun o.
1: Adaniwa yo.
0: Iku n rin ninu leyi.
1: Ah, mi mimọ.
0: Ẹni kan sami.
1: O jẹ sami ki ẹ.
0: Iku o ni wọli ẹ.
1: Ah, mi gẹẹsi.
0: Iji o ni wọli ẹ.
1: Ah, mi gẹẹsi.
0: Iji o ni gbọmọ ẹ.
1: Ah, mi gẹẹsi.
0: Mo ni n baba.
1: Baba o.
0: Ẹ gbadua.
1: Kabi esi Olorun o.
0: Nitori ọmọ yin.
1: Yesu.
0: Ẹsẹ kẹsẹ lo wipe.
1: Oh yes sir.
0: Nothing will happen.
1: Ya.
0: Mo ni oke. Oke.
1: Yes sir.
0: Nte ma se re.
1: Ao.
0: E ma wa se fun mi.
1: Kabi esi Olorun.
0: E lo sori oke kan.
1: Yes sir.
0: E lo ra.
1: Kai.
0: Nti o fun won ni ile.
1: Yes sir.
0: Bi generator.
1: Yesu.
0: E lo ra sibe.
1: Kabi esi o.
0: E ma wa sori oke temi.
1: Rara o.
0: E lo sori oke.
1: E lo sori oke mi.
0: E lo se sibe.
1: Yesu.
0: Sugbe.
1: Oh yes sir.
0: Esa.
1: Kabi esi o.
0: Ko gbọ re o.
1: Ao.
0: Ko tele.
1: O se ti ko.
0: O ni
1: Kabi esi o.
0: Awon woli n wo owo tan ma fi jeun ni.
1: Ao.
0: Mo tun gbadua.
1: Hey.
0: Tori omo yen.
1: Aye ra yo Olorun.
0: Esa.
1: Oh yes sir.
0: Na ma so ko fe se wedding.
1: Kabi esi o.
0: Esa.
1: Yes sir.
0: Mo tun so fun pe.
1: Oh yes sir.
0: Asiko ati se wedding ko yi.
1: Ko to.
0: E ma jo se.
1: E ni suru o.
0: Won ni ru woli wole le.
1: Kabi esi Olorun.
0: To n ta ko ayeye. Esa.
1: Oh yes sir.
0: Oba ti mo kan gboran. Se bi eni to mu mi mo won.
1: Yes sir.
0: Lo je ma saaju.
1: Bene, bene.
0: Ojo ti mo ku o mege.
1: Kabi esi o.
0: O fun mi ni check.
1: Yes sir.
0: 2 million naira.
1: Kabi esi Olorun o.
0: Oluwa ni mi igbudogba.
1: Adaniwa ye.
0: Mi ogba.
1: Yes sir.
0: Esa.
1: Kabi esi o.
0: 2 million naira.
1: Kabi esi Olorun.
0: Ni check to fun mi.
1: Yes.
0: Oluwa ni mi igbudogba.
1: Aye ra ye o.
0: O ye ki iye re tu wa si.
1: O ye ko se o.
0: Woli yo gba 2 million.
1: Eh.
0: O le ni ka se bayi.
1: Kabi esi o.
0: E de se.
1: Ya.
0: 2 million to fun mi.
1: Yes sir.
0: Generator.
1: Kabi esi o.
0: Tani ko lo ra sori oke.
1: Eh
0: o. O le moto 2 million gan.
1: Ato.
0: Eh.
1: Kabi esi Olorun.
0: Ki won le igboran.
1: Ka.
0: Won danjo wedding. Esa.
1: Yes sir.
0: Awon olowo ti de.
1: Kabi esi o.
0: Lati ilu oyinbo.
1: Yes.
0: Kaakiri aye.
1: Adaniwa ye.
0: Ile ti re.
1: Hey.
0: Moto ti lo.
1: Ati file patu.
0: Esa. Olopa ti lo rerere.
1: Kabi esi o.
0: Won ti dane.
1: Yes.
0: Won ti se gbogbo e.
1: Won ti dana ayeye.
0: Keeki ti duro.
1: Kabi esi Olorun.
0: Iyawo ti wa.
1: Yes.
0: Ninu hallu.
1: Yes.
0: Oko.
1: Oh yes sir.
0: Awon ore wipe.
1: Kabi esi o.
0: E je lo gbe oko.
1: Ya.
0: Lati hotel.
1: Aye ra yo.
0: Awon ore wa nsale.
1: Kabi esi o.
0: Oko mura loke.
1: Yes.
0: Sikiyesi. Igba ton ma fi wo yara oko.
1: Oke te ti gbo.
0: Ton ma fi wo yara oko.
1: Kabi esi Olorun.
0: Oko.
1: Ao.
0: O ti hangi ara re.
1: Aye ra yo. O pokunso. Kabi esi Olorun.
0: Esa.
1: Ah.
0: Eje ti gbe tan.
1: Adaniwa ye.
0: O ti ku.
1: Yes.
0: Aso ti ku.
1: Yes.
0: for the past 2 hours.
1: I tell you what, yo.
0: Timo dem.
1: Timo makaka.
0: Makanda.
1: Yera yo lomo.
0: Assassin shise shise.
1: Oruko de.
0: Loju ayeye.
1: Oruko Jesus.
0: Kone bomo re.
1: Amejesu.
0: Kone bomo re.
1: Amejesu.
0: Kone bomo re.
1: Amejesu.
0: Assassin shise shise.
1: Tell you what, yo.
0: Kone bomo re.
1: Ame.
0: Oga.
1: Kabe so lomo.
0: Esa.
1: Yes sir.
0: Shama ronu ni.
1: Hey.
0: Kilo mu pokuso.
1: Lojuku.
0: Kilo mu pokuso.
1: Kabe
0: Oda so fun mi
1: kiloro
0: ironu wo loro
1: ya
0: se ko lo ni
1: ile se ti wa lebu
0: gbogbo le se po
1: kabiyesu olorun
0: owo to wa la account omo je
1: yes sir
0: o le ni billion
1: adali wa yo
0: billion
1: eh
0: cos baba yen so lojo yen
1: oh yes sir
0: o lo mo mi o le jiya mo
1: kabiyesu
0: account yen le ni billion
1: adali wa ye
0: yes sir
1: oh yes sir
0: omo 29 years
1: kabiyesu
0: 29 years
1: 29 years o
0: ko ni ni waju
1: yes
0: ko ni leyin
1: o de si leyin mo
0: gbogbo ero nlu
1: ni
0: church Asisi awon obi e.
1: Kabiyesu Olorun.
0: Ti fogun je iwo omo.
1: Oruko Jesu.
0: Agbele buja ogba.
1: Amen.
0: Ale Monday yi crossover night. Ise majemu, ise aje majemu ti amaba lati ose meta. Oga, sorry Sunday, araye pari etan. Be ri sa, opopopo ti gba. Sugbe mo se 400 pieces ise yen ku. Ise aje yen, mo se 400 pieces yen ku. Mo mama fun won eyo kankan. Awon 400 to ba tete de. Awon 400 eyan to ba tete de. Inu oro ro lo ma da ise aje yen si. Aha ku bada ni nasi. Esa, so ma ti gba ton ti re ise aje yen lati bi 21 days. Lo ti wa. Ton ti re sinu ororo majemu tole. Inu e lati yo. Thank you bonu ororo fa awon eyan. Mabo, Sangwater, Mau Event Center. Oru Monday, ma mi si e fun kankan. Sangwater.
1: Sangwater.
0: Eni keni o gbudo sunle.
1: Kabiyesu.
0: Ni oru Monday.
1: Oh yes sir.
0: Eni keni.
1: Ala sunle o.
0: Mau Event Center.
1: Mau Event Center ni sir.
0: Pati dabe bridge.
1: So pati wa labe bridge.
0: So po nlo.
1: Yes sir.
0: Mau.
1: So po nlo Mau.
0: Event Center.
1: Event Center.
0: Katonde Gaslight.
1: Oh yes sir.
0: Wa ti ri legbe titi.
1: Kabiyesu.
0: Mau.
1: Mau.
0: Event Center.
1: Event Center ni o.
0: Majemu ni o.
1: Oh yes sir.
0: So ba wa dojo Monday.
1: Ojo Monday.
0: Ama wa ke. Happy New Month.
1: Happy Ese Olorun o.
0: A fe crossover.
1: Crossover ni o.
0: Oru.
1: Oh yes sir.
0: Awon eyan ti mo pe.
1: Beni sir.
0: Oru meta la ma fi n pari osu. Sugbe.
1: Oh yes sir.
0: Oru kan soso.
1: Hallelujah.
0: L'Oluwa ni ka se.
1: Happy Ese Olorun
0: o. Oru kan soso.
1: A need bi o.
0: Eni keni o gbudo sunle.
1: Happy Ese o.
0: Ni oru Monday.
1: Oh yes sir.
0: Eni keni.
1: Ala sunle o.
0: A ni tori pe ki se Friday.
1: Oh yes sir.
0: Tori pe ki se Saturday.
1: Happy Ese o.
0: Mi o ni le loja re.
1: Adani waye.
0: Oluwa pa lase.
1: Oh yes sir.
0: Monday.
1: Monday.
0: Mojuma Tuesday.
1: Oh yes sir.
0: Ere koja o. Crossover.
1: Crossover ni o.
0: Ororo tutun.
1: Happy Ese Olorun.
0: L'Oluwa ni ki n pin fun
1: re. Hallelujah.
0: Ororo tutun.
1: Oh yes sir.
0: L'Oluwa ni ki n pin fun re.
1: Hallelujah.
0: Majemu ni o.
1: Jemabo.
0: Irede.
1: Amen.
0: In the name of Jesus.
1: Amen.
0: Eya bi omo.
1: Hey.
0: Ma se asise.
1: Bi omo.
0: Nitori omo re.
1: Happy Ese Olorun o.
0: Ma se asise.
1: O je gboro.
0: Ebo 900.
1: 900 naira.
0: O ya ma ru bayi bayi.
1: O je lo se o.
0: Bayi bayi.
1: O je lo se o.
0: Lo ru.
1: Lo se bayi bayi bayi bayi.
0: TTB.
1: TTB.
0: 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 05 mẹ́rin.
1: Mọ́
0: ni o. Ó pọ́nú ẹ lẹ́ni.
1: Mẹ́jọ sùn.
0: Kì í tún ṣe mẹ́rin gan.
1: Kábíyèsí o.
0: Márùn-ún ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ilé nìkẹrin.
1: Márùn-ún.
0: Mọ́tò nìkarùn-ún.
1: Wọ́n wà bẹ́ẹ̀ o.
0: 10 million ni kẹfà.
1: Kábíyèsí ọlọ́run.
0: Bàbá wa ṣe ṣọ́ọ̀bù síwájú ilé.
1: Ẹ̀sà.
0: Ó wá ta sìmẹ́ǹtì.
1: Ayérayé ọlọ́run.
0: Ó di méje. Àánú méje. Àṣepẹ́ nìyẹn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Láti ọ̀rọ̀ Jọ́sẹ̀fù náà ni.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Méje ni.
1: Méje ni o.
0: Ẹ̀sà.
1: Kábíyèsí o.
0: Láti inú kòtò. Àbí bẹ́ẹ̀ kọ́.
1: Yẹ̀sà.
0: Sí òkú ẹrú. Láti òkú ẹrú.
1: Bẹ́ẹ̀ni o.
0: Láti òkú ẹrú.
1: Yẹ̀sà.
0: Sí àfin. Ẹ̀sà.
1: Yẹ̀sà.
0: From prison.
1: Bẹ́ẹ̀ni o.
0: To prime minister.
1: Yẹ̀sà.
0: Bí márùn-ún ni.
1: Kábíyèsí o.
0: Àbí méje ni.
1: Méje ni o.
0: Mo kẹ́ni o. Èyí tí a ṣàmìlà.
1: Jẹ́lu ọyọ́.
0: Àánú méje.
1: Olùkọ́ jẹ́.
0: Kó jẹ́lu ẹ.
1: Amẹ́.
0: Kó jẹ́lu ẹ.
1: Amẹ́.
0: Jẹ́lu ẹ.
1: Amẹ́.
0: Jẹ́lu ẹ.
1: Amẹ́.
0: Gbà.
1: Amẹ́.
0: Gbà.
1: Amẹ́.
0: Àánú méje.
1: Ó yẹ sùn.
0: Gbà.
1: Amẹ́.
0: Àánú méje.
1: Olùkọ́ jẹ́.
0: Ṣégbé ni dìde.
1: Yọ̀ọ̀sùn.
0: Gbà.
1: Amẹ́.
0: TTB.
1: TTB.
0: 05 05 2 8 05 05 2 8 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB.
1: Ọlá
0: jíde.
1: Ọlá jíde.
0: Ní POS.
1: Oh yes sir.
0: Níbi kíbi. Lórí fóònù ẹ.
1: Kábíyèsí o.
0: Sáàtì rí 900.
1: Yóò
0: sùn. Bó jẹ́ ti September nìkan.
1: Oh yes sir.
0: Kọ́kọ́ san.
1: Lọ́pọ̀ mi lẹ́dọ̀ gbẹ.
0: Tó bá tí September bá ti fẹ́ parí.
1: Kábíyèsí ọlọ́run.
0: Kí òtóbà tútó wọjúlé.
1: Oh yes sir.
0: Túrú ti òtóbà. Bó bá lè ní gbogbo rẹ̀.
1: Kábíyèsí o.
0: Kí gbogbo wọn tó wọlé.
1: Yóò
0: sùn. September.
1: Ṣé ti ẹ́. Kábíyèsí o.
0: Fún October.
1: Oh yes sir.
0: Fún November. Àti December.
1: Bẹ́ẹ̀ni sir.
0: Hey.
1: Kábíyèsí o.
0: Ẹrú.
1: Ẹṣẹ́ o.
0: Kí ọjọ́ ibi.
1: Kábíyèsí o.
0: Kí o tó dé.
1: O tó dé o.
0: Mo kéde.
1: Orúkọ Jésù.
0: Ọjọ́ ibi ò ní délé rẹ̀.
1: Mi Jésù.
0: Ẹ pe ẹjẹ Jésù.
1: Oh yes sir.
0: Ní ìgbà 21.
1: Kábíyèsí o.
0: 123 go. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ẹjọ́ Jésù. Ó yẹ kó máa sùn.
1: Amen.
0: Nílé rẹ kó máa sùn.
1: Amen.
0: Lórí gbogbo ọmọ rẹ. Kó máa sùn.
1: Amen.
0: Kó máa sùn.
1: Amen.
0: Kí ilẹ̀kùn bàbàbà tó ṣí.
1: Orúkọ Jésù.
0: Ẹjọ́ Jésù kó máa sùn.
1: Amen.
0: Kó máa sùn.
1: Amen.
0: Àbò Olúwa. Kó dájú lórí rẹ.
1: Mi Jésù.
0: Kó dájú lórí rẹ.
1: Mi Jésù.
0: Mo kéde ni o.
1: Kábíyèsí ọlọ́run.
0: Kó dájú lórí rẹ.
1: Mi Jésù.
0: TTB.
1: TTB.
0: 05 05 2 8 2 8 7 5 7 5 1 8 1 8 0 5 0 5 2 5 2 8 7 5 7 5 1 8 1 8 GTB. Ọlájídé.
1: Ọlájídé.
0: Sinayo.
1: Sinayo mi.
0: 05 05 2 5 2 8 7 5 7 5 1 8 1 8. Ẹ̀sà.
1: Ó yẹ sà.
0: Jésù ní balógun ọkọ. Ẹ má ṣe jẹ́ ká fòyà. Olútọ́kọ̀ wà ní Jésù. Yóò mú ọkọ wa gúnlẹ̀. Ẹ má ṣe bẹ̀rù. Ẹ kú fún ayọ̀. Nítorí Jésù lọ bá ọkọ. Bó ti wù kí jìnà lẹ́tọ̀. Yóò mú ọkọ wa gúnlẹ̀. Olútọ́kọ̀ ọgọ̀.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Yóò wọ̀ ní èbúté yín yẹjú.
1: Àmẹ́ Jésù.
0: Yóò wọ̀ ní èbúté yẹn rí.
1: Àmẹ́ Jésù.
0: Ọmọ ò ní kú lọ́wọ́ ẹ̀.
1: Àmẹ́.
0: Ò ní gbé ọmọ sí.
1: Àmẹ́.
0: Ọwọ́ rẹ yìí o.
1: Ó yẹ sà.
0: Ò ní fi gbé ọmọ sí o.
1: Àmẹ́ Jésù.
0: Ò ní fi sanwó opó sí.
1: Àmẹ́ Jésù.
0: Lọ sí bítù o.
1: Àmẹ́ Jésù.
0: Ò ní sanwó ẹ̀jẹ̀ lọ sí bítù.
1: Àmẹ́.
0: Ò ní fi sanwó opó sí o.
1: Àmẹ́.
0: Ò ní fi sanwó mọ́ṣúárì o.
1: Àmẹ́.
0: Bẹ́ẹ̀ ni yóò rí o.
1: Àmẹ́ Jésù.
0: Ẹbí ọmọ wà ń jèrè ọmọ.
1: Àmẹ́ Jésù.
0: Alẹ́ Monday yìí crossover night. Iṣẹ́ májẹ̀mú. Iṣẹ́ ajé májẹ̀mú tí a ń bábọ̀ láti ọ̀sẹ̀ mẹ́ta.
2: Ọ̀gá, sorry Sunday, àráyè parí ẹ̀ tán. Bẹ́ẹ̀ ni sà, ọ̀pọ̀lọpọ̀ ti gbà. Ṣùgbọ́n mo ṣe 400 pieces iṣẹ́ yẹn kù. Iṣẹ́ ajé yẹn, mo ṣe 400 pieces yẹn kù. Mo máa fún wọn ẹyọ kọ̀ọ̀kan. Àwọn 400 tó bá tètè dé. Àwọn 400 èèyàn tó bá tètè dé. Inú ọ̀rọ̀ ló máa da iṣẹ́ ajé yẹn sí. Àhákú bá dà ní nọ́ọ̀sì. Ẹ sà, ṣó máa ti gbà tó ti rẹ iṣẹ́ ajé yẹn láti bí 21 days ló ti wà. Tó ti rẹ sínú òróró májẹ̀mú tó le. Inú ẹ̀ la ti ń yọ táǹkì bọnú òróró fáwọn èèyàn. Mabọ̀ Sangwọta Maui Event Center. Òru Monday má mi ṣe ẹ̀ fún nǹkan kan. Sangwọta.
1: Sangwọta.
2: Ẹnikẹ́ni ò gbúdọ̀ súnlẹ̀.
1: Kábíyèsí o.
2: Ní òru Monday.
1: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
1: Má súnlẹ̀ o.
2: Maui Event Center.
1: Maui Event Center ni sà.
2: Pati dábẹ́ bridge.
1: Sọ pé tí wà lábẹ́ bridge.
2: Sọ pé ò ń lọ.
1: Yẹ sà.
2: Mao.
1: Sọ pé ò ń lọ Mao.
2: Event Center.
1: Event Center.
2: Katunde Gas Line.
1: Ó yẹ sà.
2: Wà á ti rí lẹ́gbẹ̀ẹ́ títì.
1: Kábíyèsí o.
2: Mao.
1: Mao.
2: Event Center.
1: Event Center ni o.
2: Má jẹ̀mú ni o.
1: Ó yẹ sà.
2: Tó bá wá dọjọ́ Monday.
1: Ọjọ́ Monday.
2: A máa wá ké.
1: Ẹ o.
2: Happy New Month.
1: Kábíyèsí Ọlọ́run o.
2: A fẹ́ crossover.
1: Crossover ni o.
2: Òru.
1: Ó yẹ sà.
2: Àwọn èèyàn ti mọ̀ pé.
1: Bẹ́ẹ̀ni sà.
2: Òru mẹ́ta la máa fi ń parí oṣù.
1: Ẹ o.
2: Ṣùgbọ́n.
1: Ó yẹ sà.
2: Òru kan ṣoṣo.
1: Hallelujah.
2: Lolúwa ní ká ṣe.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Òru kan ṣoṣo.
1: À ní dìbí o.
2: Ẹnikẹ́ni ò gbúdọ̀ súnlẹ̀.
1: Kábíyèsí o.
2: Ní òru Monday.
1: Ó yẹ sà.
2: Ẹnikẹ́ni.
1: Á máa súnlẹ̀ o.
2: A ní torí pé kì í ṣe Friday.
1: Ó yẹ sà.
2: Torí pé kì í ṣe Saturday.
1: Kábíyèsí o.
2: Mi ò nílé lọ́jà rẹ.
1: Adániwáyé.
2: Olúwa pa aláṣẹ.
1: Ó yẹ sà.
2: Monday.
1: Monday.
2: Mọ́júmọ́ Tuesday.
1: Ó yẹ sà.
2: Eré kọjá o.
1: Ẹ o.
2: Crossover.
1: Crossover ni o.
2: Òróró tuntun.
1: Kábíyèsí Ọlọ́run.
2: Lolúwa ní kí n pín fún rẹ.
1: Abẹ́lúyà.
2: Òróró tuntun.
1: Ó yẹ sà.
2: Lolúwa ní kí n pín fún rẹ.
1: Abẹ́lúyà.
2: Má jẹ̀mú ni o.
1: Jẹ́ má bọ̀.
2: Ìrẹ́dẹ́.
1: Amen.
2: In the name of Jesus.
1: Amen.
2: Tete o.
1: Ọjọ́ máa bọ̀.
2: Máa bọ̀.
1: Ọjọ́ máa bọ̀.
2: Olúwa náà mi ṣí o.
1: Báyọ̀.
2: Dìdí ọ̀run wípé.
1: Báyọ̀.
2: Ìwé gẹ́gẹ́.
1: Lẹ́ríkà.

0: keep it locked on Adaba FM.
1: Àwọn àti ẹ̀rí ẹni gbòòrò lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Wò ó bẹ́ẹ̀ lábí ni ìṣòro ìsara ẹ̀ náà mọ̀ ni. Tó bá jí gbogbo ara máa romí tí ìsara yóò máa fà mí so láti bàrá ìdídí ẹsẹ̀. Ní ò máa romí gógó débi pé mi ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀. Ìṣe lọ́wọ́ mi máa ń kú rìrì àti ẹsẹ̀ mi tí máa ń kan mí gógó. Kódà èrò oorun sùn dédé. Wò ó ọ̀rẹ́ mo ti gbìyànjú kòrónà báyọ̀ oje. Ayé ọ̀hún ti ẹ̀ wá sú mi.
2: Ọdẹ tó ń fi wí àtẹ̀gò ń ṣọmọ ara yé lóore lórí èyíkéyìí ìṣòro tó ń yọmọ ẹ̀dá lẹ́nu. Ìwọ náà gbìyànjú kọ̀ sí bàbá òkè ògùn lónìí. Ẹ máa pe 070-64-60-6419 bàbá òkè ògùn àgbàlagbà ọdẹ tó ń fi wí àtẹ̀gò ṣe ìwòsàn.
3: Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí àgbàlagbà. Èmi tí mò ń kí yín ni bàbá òkè ògùn tí gbogbo ayé mọ̀ sí bàbá ìsẹ́yìn tí mo wà nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́. Bọ́yọ̀ fẹ́ bèèrè kankan àbọ̀ fẹ́ bèèrè oní ìmọ̀ràn kan tó fẹ́ bèèrè lọ́wọ́ mi pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ti ẹ̀ ń gbà àwọn èèyàn ní mọ̀mọ̀rẹ̀ lórí àti pé kí ni iléeṣẹ́ bàbá òkè ògùn ṣe òun náà ni ìṣòro tó ń bá wa jà nínú iṣẹ́ ara wa àti èyí tó ń bá wa jà nínú egungun ara wa apẹ́ẹ̀rẹ̀ wo ni wọ́n náà ti ń rí ẹlòmíràn máa rí pé tóun bá sùn báyìí tóun bá jí àti dìde nílẹ̀ rẹ̀ ìṣòro ní ọ̀jẹ̀ fóun torí gbogbo ara ni ó máa ro òun ẹlòmíràn máa rí pé iṣẹ́ òun bẹ̀rẹ̀ sí bá fà òun so láti ibi ìbàrá àdí òun débi ẹsẹ̀ ẹlòmíràn ò lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíràn ò lè dúró pé ẹlòmíràn máa rí pé gbogbo inú etí òun ló bẹ̀rẹ̀ sí máa hó yé bẹ́ẹ̀ lẹlòmíràn máa rí pé gbogbo inú ara ni nǹkan bẹ̀rẹ̀ sí máa já òun jẹ tàbí nǹkan bẹ̀rẹ̀ sí máa rìn káàkiri inú ara òun tàbí ara tiẹ̀ bẹ̀rẹ̀ sí máa ta òun bí i pé òun fi atarara bẹ́lòmíì bá fẹ́ sùn lálẹ́ báyìí àti rórun sun rẹ̀ ìṣòro ni ẹlòmíì bá tún sun wákàtí kan tàbí wákàtí méjì tó bá jí láàárọ̀ báyìí àti dìde nílẹ̀ rẹ̀ náà ìṣòro tún ni ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú kò ní lè dìde lórí ibùsùn rẹ̀ tó bá tún gbìyànjú tó dìde báyìí tó bá fẹsẹ̀ lélẹ̀ bá ẹsẹ̀ ó kẹ́ gógógógó bí ẹni tó gbé ẹsẹ̀ lé ẹ̀gún lèmi á fi máa pé ẹ má jà wo ra wa ní rẹ ìwọ náà gbìyànjú kó wá yọjú sí wa fún ìmọ̀ràn kan àbí méjì ní ọ́fíìsì wa ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school nílùú Àkúrẹ́ tàbí kó pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 070-60-60-6419 nǹkan yìí ti ṣe àkóbá fún ẹlòmíì tó jẹ́ pé apá kan ẹlòmíì ẹsẹ̀ kan ẹlòmíì kò ṣiṣẹ́ mọ́ rárá ẹlòmíì ò lè dágbé bẹ́ẹ̀ lẹlòmíì bá fẹ́ jáde nínú ilé rẹ̀ báyìí kò lè dá jáde àfikọ́ mọ́ fà jáde tàbí kẹlòmíì máa fi ọ̀pá sì kẹtẹ ẹsẹ̀ bẹ́lòmíì bá ń lọ báyìí yóò máa rí pé nǹkan kan tiẹ̀ ń tì hun síwájú ni gègègè bí èpò òun fẹ́ ṣubú ẹ̀yìn ẹwà àwọn bàbá wa ẹlòmíì wọn lọgọ́rùn-ún ọdún wọn lọgọ́fà ọdún pẹ̀lú sí àṣekára ẹlòmíì ṣiṣẹ́ àgbẹ̀ ẹlòmíì ṣiṣẹ́ ọdẹ bẹ́ẹ̀ sì ni wọ́n tún máa dáta kébékébé ṣé bí ewé àtegbò yìí náà lè wọ́n náà lò nítorí ẹ̀ mo fi lọ kó ewé àtegbò èyí tó wúlò fún ọkùnrin tó wúlò fún obìnrin mo kó wá láti ìlú ìsẹ́yìnrò àwọn ewé ajíṣẹ́ dáadáa àwọn egbò ajíṣẹ́ dáadáa tó wúlò fún wa tá a bá lò táwọn náà máa rí ta máa máa ta kébékébé náà mo máa fi sọ pé ọdẹ ni mí ọdẹ ni bàbá mi èyí náà mọ̀ pé àwọn ọdẹ a lè rìn ní ọgbọ̀n ìṣẹ́jú a lè rìn ní wákàtí kan a lè rìn ní ogójì ìṣẹ́jú tí nǹkan kan ò sì ní yọ wá lẹ́nu nínú iṣẹ́ ara wa bẹ́ẹ̀ ni nǹkan kan ò ní yọ wá lẹ́nu nínú egungun ara wa ṣé bí ewé àtegbò yìí náà làwa náà lò ìwọ náà wá já àǹfààní ewé àtegbò lọ́dọ̀ èmi bàbá òkè ògùn tí mo wà ní nọmba 4 dúdú yẹmi lane opposite Oyemekun grammar school ní ìlú Àkúrẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi rèé 070-60-60-6419 àlàáfíà ara wo ní bíbí abẹ́ olùdá.
4: Ọwọ́ Olúwa tó ṣiṣẹ́ ìyanu ó yá èrò wìtìwìtì ẹ jẹ́ ká lọ bá Ọlọ́run pàdé.
5: Alágbára lọ lọ́rùn wa o.
6: Agbára, agbára, agbára,
4: ayé pa o. Nínú ètò àdúrà tí oṣù kẹsàn-án nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission ní Fire City ní ìlú Ìpele. Ẹ̀mí mímọ́ dúró dì ọ́ láti fi ẹ̀rí sí ẹ̀bẹ̀ àdúrà rẹ. Bí àwọn ètò wa ṣe ń lọ nìwọ̀nyí nínú ìjọ wa Revelation Foundation Evangelical Mission Fire City ní ìlú Ìpele. Gbogbo ọjọ́ kìíní oṣooṣù ni ètò àdúrà pàtàkì tí oṣù kẹsàn-án yìí ni ó máa wáyé ní ọjọ́ Ìṣẹ́gun Tuesday ọjọ́ kìíní bẹ̀rẹ̀ ní déédé aago méje òwúrọ̀. Wá darapọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run Apostle Onoja David Angel akọ́ṣẹ́ ètò pẹ̀lú àkòrí Fire Must Change Life. Come, let's join the people of God to enjoy His mighty hands in September special program in our church, Revelation Foundation Evangelical Mission, Fire City, Ipele. This September edition of Fire Must Change Life comes up on Tuesday, 1st of September 2026 at 7 a.m. with anointed man of God, Apostle Onoja David Angel, to lift our voice to God Almighty at Revelation Foundation Evangelical Mission, Fire City, Ipele. It's your turn to have a testimony. Jesus is Lord. Gbogbo ijo ni olukede.
5: Every time there's a match, there are two kinds of screams. First, the regular fans. Goal! Then there's this. That's Betway users celebrating louder for their team and for their winning bets. Play and win with Betway, your destination for all things sports and casino with solid odds, fast payouts, and 24/7 support. Download the app or visit betway.com.ng and enjoy exciting offers daily. 18 plus only. Play responsibly. Betway. Feel the action.
6: Baba, egba mi, era mi kale, oroko mi yi, ma ti su mi, ise lo npariwo, eyin didun, ara riro, ewo, mo se mo pe ko le mu oko lo oko mo ni, o se suke suke, da towo re le ni, oda, ti e kon sun lo ni.
7: Aba, aju ko ti igbo ni, nipa 24/7 Aba Make Sure. Korojo gbogbo bile tawon okunrin bire fun gba gbogbo. Akanse gbogi bile, ba gbe kale lona ti gbalode, 24/7 Aba Make Sure. Ko lo ti nu rara, o ka gbo eyin didun, ara riro, afo gedegede do ti ara danu. Logo lomo kuri abaduro to ti o si ma sise akori lodun lolufe re iwe atego la fi pelu re ajo nadaki fonte dugba o da lagu ara 24/7 abamission lati je alagbata jake jado le Nigeria e ma pe 0916062653 0916062253 oruko money janu omo 24/7 abamission gugu iga

0: ẹ ká lẹ.
1: Ẹ̀wà dá wọn lóhùn, a dá wọn lóhùn. Àwa dá wọn lóhùn, yà sọ pé a dá wọn lóhùn. Àwa dá wọn lóhùn, yà sọ pé.
0: Láàárín ẹ̀mẹrin á fi ṣayọ̀ náà ni. Ẹ ká lẹ.
1: Ọlọ́run.
0: Gbogbo ẹ̀dá tọ́lọ́wọ́n bá mi ní kojú sí mọ́lẹ̀ alàyè lónìí.
1: Ọlọ́run.
0: Kábíyèsí ti ń bẹ lókè. Ó ní ká gbọ́ra wọn lágbòóyé. Ẹ ká lẹ. A tún máa para wa lẹ́rìn lónìí. Aláàjì ọlọ́pàá ẹlẹ́rìn ṣàlàáfíà náà.

ibi ta lẹlẹ mọ òun náà gbà bẹẹ ojú òní ti kó wá ẹ gbé ọjà wá sórí ìkànnì ẹ gbé ọjà wá sórí ètò yìí ẹjẹ àbá ìfẹ ẹjẹ àlù iléeṣẹ bẹẹ lọgọ ẹnu ọlọrun ọba mi yóò sì gbà 08030 3379 3018 ní nọmbà mi. Fóun kóun jẹ́yìn náà ń wò ó pé a fẹ́ bá bọ̀bọ́ yìí náà ṣe pọ̀. Mo mọ̀ pé dídùn ọ̀sán tiwa yóò so tiẹ̀. Ohun tí ọ̀bá ṣe ń pín orí onítàn náà ni wọ́n ń lo gẹ̀ẹ́lé. 08030 3379 3018 ní nọ́mbà mi. Ẹ gbọ́ mi dáadáa gbogbo ẹ̀dá. Tẹ́ ní àǹfààní láti máa gbọ́ ètò Pàrọ̀nù Extra lórí ìkànnì alálùbáríkà Adaba 88.9. Ẹjẹ́ a ṣe báyìí. Nọ́mbà tẹ́ ẹ máa fi ní àǹfààní láti pè mí. Abẹ́yìn ọmọ pé arẹwà náà ní jóyẹ. Bí ọ̀bá sírú ẹ̀ ń bẹ̀. Àpọ́nlé kan ò lè kanlẹ̀ fúnrú wọn. 08030 3379 3018 ó dùn ṣé mo jẹ̀bi òní. Bàbá ń dàgbà bàbá ní nǹkan àgbà. Yóò bá bí èwe láàmú.

0: Yunwosin.
1: O da pupo.
0: Bakana be ba fe ko este. Ile yi wa fun yin o. O po nle.
1: Owo re si won ko po ju.
0: Ko lo nle ko dogo ni kia kia din.
1: Ile ohun wa ni to si omo meji kan.
0: Of ilu abo.
1: Via Akure. Akure North Local Government.
0: Be ba se fe si la wa se ma ta fun yin.
1: Gbogbo awon document ori ile yi lo si pe pere pere.
0: O si ja awon ejo kan lori ile ohun o.
1: Tarata latodo awon to ni ile ohun.
0: Le ti ma ra.
1: Enikeni to ba nife si.
0: E pe awon number won ji 0703092941.
1: Lekasi 0703092941
0: Esilepe 0912492983
1: Egbo lekasi
0: 0912492983
1: Anfani la re o ore wa maje o fu oru.
2: Opportunity comes but once. Eyan omo yi te ba n gbe daada faye ri
3: opo eyan lo ti na ga aye titi ko pe won
2: lojumo lo fi fa ti o to ra won o ja titi ko ja
3: ogun
2: aye ti bo mule bi egbe su
3: o ti ya o
2: ya jolo na jona ba yo koru itusile o si fu won na
3: the Lord's prophetic marketplace
2: oja so tele oluwa lele yi o koja be
3: ogboro awon woli ni o wa nkale lati ma da won eniyan lo
2: gbo isoro to n da ye re lamu
3: abi mo ni ajogun ba foriku aba fowo fa
2: e ma lori ofi ati ba woli so bobo oluwa se mo gbenu won soro itusile
3: oja meta
2: bẹ̀rẹ̀ láti 19th of November sí 21st of November 2026.
3: Ago mọ́kànlá òwúrọ̀ ojoojúmọ́ láti máa bẹ̀rẹ̀ sí rírán àwọn wòlíì títí dago márùn-ún.
2: CSC Grammar School Ondo Road nílùú Àkúrẹ́ ló ti máa wáyé.
3: Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ẹ̀mí ajagun gbógunmi ni ó wà níkàlẹ̀ lọ́wọ́ péréte.
2: Wọ́n náà wọ́n cancel pẹ̀lú àwọn òjíṣẹ́ Ọlọ́run.
3: Ẹ dẹ̀ lè máa pe nọ́mbà yìí
2: 0813-594-1440.
3: The program is packaged by Prophetess Elizabeth Gray and sponsored by PEG Group International.
4: What he says he will do, 9 ways be that you. Whatever he says he will do, yeah. What he says he will do.
5: Oh no, darapo pelu waluri Facebook. Oh no, she mo jebi o nere ya je ki imone papa. Nítorí a máa sọ ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà fún yín ní November fọ́nrán tẹ́ ẹ gbọ́ yìí yóò milẹ̀ dáadáa. Adéwálé Olúṣẹ́gun ó náà ti dúró nídi Facebook pẹ̀lú mi. Ó láàjọ máa wo ètò yìí lálẹ́ òní, ó sì sọ pé àjọ máa pin débi ó yẹ ó dé. Ẹyin odù ṣé mo jẹ̀bi òní rèé tí n bá jẹ̀bi kẹ́ ẹ ní mo jẹ̀bi kẹ́ ẹ sì fi díẹ̀ múlẹ̀ bí n bá sì jàre. Mo fi orúkọ Ọlọ́run ọba náà bẹ̀yìn apá àbí tó bá kọ sí yín pẹ́ o. Ọlọ́run ọba mi ọ ràn mí lọ́wọ́ a sì ra ilẹ̀. Nígbà tá a gbìyànjú tá a ra ilẹ̀ yìí mi ò ń lọ bẹ̀ ní gbogbo ìgbà ṣùgbọ́n ìrìn àjò kan yí mi lẹ́sẹ̀ padà láàrin bíi oṣù bíi mélòó kan tí mi ò ráyè dórí ilẹ̀ náà. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà ní agbègbè náà ni wọ́n sì mọ̀ ọmọ mi. Ṣùgbọ́n nígbà tí mo wá débẹ̀ mo wá rí pé plọ́ọ̀tì bíi méjì tó wà ń bẹ̀ ẹnìkan ti dá oko sí gbogbo ẹ̀ ó bi láńgbó iṣu oríṣiríṣi nǹkan. Gbogbo àwọn rìsíìtì tó yẹ ó wà lọ́wọ́ mi náà ló wà lọ́wọ́ mi o. Ṣùgbọ́n ìgbà tí mo wá rí pé orí ilẹ̀ mi rèé èmi ò tiẹ̀ ṣe méjì torí mi ò ń ṣe àbá nǹkan jẹ́. Èmi náà wá ohun tí ó lè bá mi lẹ́nu bẹ́ẹ̀ èmi náà bẹ̀rẹ̀ sí í ṣe tí n bá wú kókò lónìí tán bá bá mi fi ṣe àṣàrò. Ọjọ́ kẹta náà tó tẹ̀lé a tún mú nǹkan mi ń bẹ́ èmi náà ṣàrà ń jẹ́ lọ torí ilẹ̀ mi lọ́wọ́. Àkókò ìgbà tọkùnrin yìí wá dé ó wá fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó fẹ́ sọ di wàhálà. Ẹ dúróná ilẹ̀ mi owó mi ni mo fi rà á. Mo sì gba rìsíìtì lọ́wọ́ àwọn tó jẹ́ olórí ẹbí. Wọ́n sì stamp ẹ̀ tó jẹ́ pé síìlì. Ẹ jọ nítorí Ọlọ́run pé mo kọjá mo bẹ̀rẹ̀ sí ní jẹun tó wù mí lórí ilẹ̀ mi. Ẹ̀yin ọmọ Nàìjíríà ṣé mo jẹ̀bi pé mo wúrú ìwà yìí? E 0 8 1 62 51 99 91 òun náà ní nọ́mbà tí ẹ lè fi pè mí tí n bá jẹ̀bi kẹ́ ẹ fìdí ẹ̀ múlẹ̀ tí n bá sì jàre. Hello.
6: Hello.
5: Ẹ gbọ́n sókè dáadáa.
6: Hello, bí ọdún kan rí mi láta fún bí owó ẹ
5: ṣe. Ọkùn mi ṣálàfíà lẹ́wà.
6: A dúpẹ́.
5: Yes, sir. Ṣé mo jẹ̀bi ló dùn òní lójú ti?
6: Jẹ̀bi, ṣùgbọ́n tá o lè ní. Jẹ̀bi, ṣùgbọ́n tá o lè ní. Ṣé ilẹ̀ gbé kókò síbẹ̀ ni?
5: Èmi kọ́ orí ilẹ̀ mi ni.
6: Orí ilẹ̀ yìí náà ni, ṣé bẹ́ẹ̀ ilẹ̀ gbẹ̀gbẹ̀ ṣu síbẹ̀ àbí?
5: Kì í ṣe mi ló, àfún bí owó má dọ̀rọ̀ rú, èmi kọ́, ṣùgbọ́n orí ilẹ̀ mi ni. Ẹjọ́ mo ní ìdí lọ́ọ̀yà gidi, mo ní ẹ̀lọ́ ẹ̀ka ẹ̀lẹ́ o. Ẹ̀lọ́ ẹ̀ka ẹ̀lẹ́.
6: Ẹ̀ka ẹ̀lẹ́ o.
5: Orúkọ yín láti bo.
6: Adeleke látọ̀rẹ̀.
5: Ọkọ̀ Adeleke lójú ti yín, ṣé mo jẹ̀bi?
6: Jẹ̀bi o, orí ilẹ̀ yín ni.
5: Orí ẹnìkan ó dé wá sọ pé èmi ò lè, ọ̀nà wo ṣé ilẹ̀ tiẹ̀ ni?
6: Orí ilẹ̀ ti fi yín ni
5: ẹ̀. Orí ilẹ̀ mi ni, mo dẹ̀ bá kòkò lórí ẹ̀, mo bá iṣu, gbogbo ẹ̀ náà ni mo bá papọ̀, mo dẹ̀ ní kí n, ó tiẹ̀ wá sọ pé ọ̀rọ̀ yìí yóò di ọ̀rọ̀ kóòtù. Ohun tí mo lè sọ pé ó ń fà lọ́wọ́ nìyẹn pé kóòtù ìjọba ní ọba wa dá sí. Hello. Ẹ káàlẹ́ mọ́mí. Mọ́mí kí ló kọ yín láti borí o? Yes ma, mọ́mí ṣé mo jẹ̀bi pé mo ń jẹ ṣu lọ, mo ń jẹ kókò lọ? Lọ́nà wo ni ma?
7: Jẹ̀bi, ẹ̀bánisùn kẹ́ rí ẹni tó dá oko sórí ilẹ̀ yẹn. Kẹ́ ẹ bèrè pé kí ni díẹ̀ tó fi dá oko, ṣóun ló ni ibẹ̀ tó fi dá oko síbẹ̀. Wa lọ ń rí kókò ẹ lọ ń ṣàṣàrò jẹ.
5: Mo ń ṣàṣàrò, mo ń fi po jẹ, lórí mo lẹ́ẹ̀kan fi po jẹ kókò dáadáa.
7: Ẹ jẹ̀bi.
5: Ẹyẹ mi o, ẹyin lọ́ọ̀yà gidi ẹ gbà mí báyìí, wọ́n ọwọ́ tí wọ́n fi kọ́ mi lọ́rùn yìí ò wù mí, ẹjọ́ ń torí Ọlọ́run. Ṣé mo jẹ̀bi? Orí ilẹ̀ mi ni, èmi ló dẹ̀ ra ilẹ̀, kì í ṣòun ló ra ilẹ̀.
8: Ara àdékúnré kò ṣe ọ̀pẹ́ lọ ti kọ̀ bọ́ ni kẹ̀gbẹ́ dùn.
9: Iyo ṣe ni kí ti ara dùn mí, kẹ̀ẹ́rẹ̀ mi tọ́ tọ́sẹ̀.
8: Kó o rí ti lo bá ẹ̀.
9: Awo gba àrùn.

0: Ọ̀dẹ́
1: kẹrìndínlọ́gbọ̀n
0: ọgbọ̀n ayégúnlẹ̀
1: lókòrókòrò gate
0: high court lakurẹ́
1: lẹ́kọ́ ọ̀n lọ
0: láti ṣàyẹ̀wò
1: ara rẹ
0: oríṣiríṣi ẹ̀rọ
1: ìgbàlódé
0: lọ́dọ̀rin ọ
1: ẹ̀rọ òun léde àtú àṣírí
0: ibi kò jòjò sápamọ́ sí lára rẹ
1: adé fún ọ̀nà àbáyọ sí ọ
0: adé àfún ọ lámọ̀ràn
1: adé ní
0: nasara
1: clinic
0: níbi kan tá a tọ́jú rí
1: bẹ́ẹ̀ ládé ní ọ
0: nasara
1: herbal product
0: ká a má rẹ̀ jí pépé
1: wákàtí
0: mẹ́rìnlélógún
1: lọ́fíìsì lọ́sà
0: ẹ àlù ṣíṣí
1: pẹ̀lú ìhàn ṣiṣẹ́
0: ọkọ́ṣẹ́mọṣẹ́
1: ẹ kàn sí a
0: lójúlé kẹrìndínlọ́gbọ̀n
1: ọgbọ̀n ayégúnlẹ̀
0: lókòrókòrò gate
1: high court
0: lakurẹ́
1: 08038.

0: yan to mo ti to bi oluwa e parapo e ba wa yin oluwa ninu ijo olorun the evangelism church of god worldwide aka center of miracle and deliverance awon lo npe wa si 12 years church anniversary harvest and thanksgiving service isoji alagbara lo ma kokko saju latojo monday 19 si thursday 24 agun merin role ni soji a ma bere lojojumo ojo friday september 25 ni asale yen praise night lagun marun role sunday 27th september lase se dupe ajodun agun mewa aro ni o bere o abo wa gba igbala iwosan itusile idande ninu oro olorun orin emi ati adua to gbona ni church auditorium kilometer 5 beni owo expressway leyin kifayat global limited oba ile akure na akori ajodun ohun ikore 2026 oh give thanks unto the lord for his good for his mercies endure forever psalm 136 verse 1 papa wa ifanse olorun alaye pastor prophet folusu ajegunmo ni o ma gba gbogbo eyan lalejo opo awon ifanse olorun bi Rabbi Abiodun JA apostle Ajumabi ati bebe lo pelu lady evangelist Tola Ayegbon gege bi olori emi laojo tun yin oluwa ninu ajodun ohun ikore odun yi wa ji alabapin ninu ajodun ohun ikore 2026 yi Jesu ni oluwa
1: The Lord's Prophetic Marketplace, Oja Sotele Oluwa. 3 days prophetic package program. Date, November 19, 20, and 21, 2026. Thursday, Friday, and Saturday, 11 a.m. to 5 p.m. daily. Venue is the CAC Grammar School, Ondo Road, Akure. For all your spiritual items like crystal and gemstones, candles and diyas, incense and sage, different oil and soaps for different functions, tarot and oracle cards, physical amulet, natural crystals and protective herbs, oil, soap for good luck and good goals, wealth, love, or even for protection for homes, offices, and human protection at affordable prices. Come for your spiritual consultation and one-on-one counseling with different prophets and prophetesses from different sites for the program. For more information, please call 0813-594-1440. Come for any kind of sickness, God will heal you. Packaged by Prophetess Elizabeth Grace, sponsored by the PEG Group International.
2: Any duro any bere ta le pe wa wa e wa e o
3: tin ba pe number for yin e ma raye gba fun gbogbo eda te won o pe fe sise na si 30 kawe daju Equi number is 08038177268 08038177268 to ba mo ko le se cleaner na o le pe won guard ni biyanju ko pe won aje ki sare fun yin ni number iya seun 08033894569 08033894569 uno ni number ti won sugbon gbogbo eda te n wo pe emi na fe ra ile lowo ti oga jara lo ma so number elo e ka le o
4: oga wa
3: mo ti n finu gbadura pe ki phone yin ma wole o loju ti yin ati lokan yin se mo jebi
4: alaji asiwaju olopa eleran latoki ti pupa
3: e ka le
4: ibeni mo ko fe beere
3: mo gbo yin
4: beere beere mi na
3: alaji e ma sabosi lori afefe
4: Bẹ́ẹ̀ni sàbòsí.
3: Ẹ mò ń gbọ́ ti yín.
4: Ìgbà tí ó da gosi bilẹ̀ yẹn so tọrọ lọ́wọ́ yín.
3: Rárá kò tọrọ lọ́wọ́ mi.
4: Àwọn àgbàlagbà wa sọ pé ẹlẹ́nu rúnrùn lọ́la mò ya ẹ. Ẹ máa gbogbo náà bá gbìn síbẹ̀ ẹ máa jẹ.
3: Kí máa jẹ lọ.
4: Mo ti gbọ́ pọ́ọ̀tì yín léni ẹ máa jẹ lọ.
3: Endorsement gùn.
4: Ẹ máa jẹ lọ.
3: Àwọn kan ti máa dún báyìí pé báwo ni Alhaji ọlọ́pàá ẹlẹ́ran tó sọpọ́ọ̀tì lálẹ́ òní kò sọ fún mi. Fún gbogbo ẹ̀dá tẹ̀ ń wò ó pé mo fẹ́ ralẹ̀ mo fẹ́ fi ṣe estate tàbí mo fẹ́ fi ṣe oko. Pe nọ́mbà yìí láti alẹ́ òní lọ. Prince Kehinde Adeyemo òun náà ti darapọ̀ pẹ̀lú mi látọ̀gbàgì. 070-30-92-94-12 Màá pè kejì nọ́mbà wọn fún yín ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
5: Ọ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ sá, orúkọ yín láti wo.
5: Mo ṣàgàlà láti ìlú Èṣùwà.
3: Yes sir, ẹ̀gbọ́n mi ṣé mo jẹ̀bi.
5: Ẹ jẹ̀bi o. Ìgbà tí ò tọrọ lè lọ́wọ́.
3: Kò tọrọ lọ́wọ́ mi o.
5: Kò tọrọ lọ́wọ́ mi.
3: Kò tọrọ èmi náà jẹ́ ń jẹ láńbó lọ mò ń jẹ kókò lọ.
5: Ẹ jẹ̀bi o.
3: Ó ti ẹ̀ gbé àwọn mi mọ̀ pé bẹ́ẹ̀ ni kókò pupa mi mọ̀ pé bó ṣe dùn tó ní ó lóun máa bá mi fa wàhálà. ẹ lo ẹ kalẹ o ẹ ti wa nbẹ hello
6: ẹ ku ọlẹ sa o
3: ẹ ma ku ọlẹ o kọyin lati bo ni sa
6: ẹ ku eto na o
3: ẹ ma ṣeun sa orukọ yin o
6: tamre dele akarigbo lo
3: npe ah baba ẹ ma ka lẹ lalẹ o ni o tu ọjọ mẹta
6: ọjọ kan pẹlu wada igbo bayi
3: ise
6: ẹ pẹlẹ sa
3: ṣe mo jẹbi
6: ko si ijẹbi nibẹ o tori arakunrin ọhún ló trespass.
3: Sí ìtí property mi.
6: Bẹ́ẹ̀ni, mo trespass, so kò sí jẹ̀bi ń bẹ̀ rárá, ní tẹ bá ti rí ń bẹ̀, ó di di yín.
3: Kí n máa jẹ lọ.
6: Ẹ máa jẹ lọ, àjẹ yóò ní ìbẹ̀ tí mo bá ṣe yín lórí ẹ̀.
3: Oníṣẹ́ àwọn tó. Fún gbogbo ẹ̀dá tẹ̀ ń wò pé èmi náà fẹ́ nílẹ̀ mo fẹ́ ralẹ̀ pẹ̀lú owó tí ọ̀gá jara lọ. Is 091-24-92-29-83. Ìpàdé àdúrà yẹn ìpàdé àwọn wòlíì kan yóò wáyé ní kọ̀pẹ́kọ̀pẹ́ nípínlẹ̀ Ondo. Àwọn wòlíì níbi gbogbo á darí wọlé tí ìwẹ̀ náà ti lè wò ó pé tá a bá bá eléyìí yóò ṣù ọ́ káwọn èèyàn tó wá láti ìpínlẹ̀ míì wá sílùú Àkúrẹ́ fún ọ̀nà àbáyọ fún àwọn ènìyàn ṣe mọ̀ pọ̀ gbẹnu tán ni o. Fọ́nrán wọn náà lẹ́gbẹ́ lẹ́ẹ̀kan ni. Ìwọ́n táwọn bá sì mọ̀ pé ọjẹ́ wòlíì ṣe wòlíì dá ẹ lójú gbìyànjú kò pin nọ́mbà yẹn. Mrs. Bola Ojo Adeosun ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
7: Ẹ̀ka alẹ́
3: sá orúkọ yìí o. Sá.
7: Benjamin.
3: Ṣé mo jẹ̀bi Mr. Benjamin ni?
7: Ẹ jẹ̀bi o.
3: Ẹ bá ń ṣàlàyé.
7: Àwọn tó ń sọ pé ẹ jẹ̀bi. Ó kọ́kọ́ fẹ́ bí wọn pé tí láńlọ́ọ̀dù bá ti ta ilẹ̀ fún èèyàn.
3: Bẹ́ẹ̀ni sá.
7: Tí ọ̀gẹ̀dẹ̀ bá wà ń bẹ̀. Yóò wà ń bẹ̀. Ṣé láńlọ́ọ̀dù yẹn ló lẹ́tọ̀ọ́ àti padà wá wú iṣu tàbí nǹkan tó wà ń bẹ̀.
3: Ìgbà àkọ́kọ́ tí mo kọ́kọ́ lọ orí ilẹ̀ yẹn tá a lọ wò. Ká má parọ́. Kò sí àwọn crops yẹn lórí ẹ̀ gbọ́ kò sí àwọn èso àwọn kinní yẹn lórí ẹ̀ ṣùgbọ́n ìgbà tí mo padà wá tó some months ni mo bá yẹn mo dẹ̀ ti gba rìsíìtì mo ti ṣe gbogbo ẹ̀ náà lọ́dọ̀ wọn.
2: Mo máa ṣe ọlọ́run ọba ẹyin ló ń dàkùkọ̀ mo máa ṣe ọlọ́run ọba.
3: Ẹ jẹ́ kí n máa kí prophet pastor Folúṣọ́ Ajẹ́gunmá ikú múra. Ẹ jẹ́ kí n máa kí ọ̀rẹ́ mi Ajé John Distinction. Kú ìmúra òkú ìyá rẹ ọ̀pá bàbá ọ̀pá ìyá jẹ́ ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
8: Ẹ̀ka alẹ́ o.
3: Ẹ̀ka alẹ́ sá orúkọ yín láti wo.
8: Àgbàdo látọwọ.
3: Yẹ sá ṣé mo jẹ̀bi lójú ti yín sá.
8: Bàbá oníkòkò ẹ jẹ̀bi o.
3: Èwo ni bàbá oníkòkò nínú ọ̀rọ̀.
8: Bàbá oníkòkò ẹ jẹ̀bi.
3: Ọ̀nà wo ẹ bá mi ọ̀nà wo ni mo fi jẹ̀bi.
8: Ó yẹ kẹ́ wẹ̀yàn tó ní kòkò
3: yẹn. Òun ò ṣe wá mi nígbà tó fẹ́ gbin nǹkan sórí ilẹ̀ mi.
8: Ẹ jẹ̀bi.
3: Ṣé ẹni kí n wá ìgbà tóun fẹ́ gbin nǹkan sórí ilẹ̀ mi kò ṣe wá mi. Ayé mà le o. Ayé mà níka o.
2: Ẹyin ló ń da kùkọ̀, ó máa ṣe ọlọ́run.
3: Bí ọ̀rọ̀ ẹnjiníà, a ní ayé mà níka o. Fọlá, hello.
9: Hello, ẹ máa kó ètò.
3: Ẹ máa ṣe orúkọ yín sá.
9: Fọlá ni pẹ̀kún láti Arigidi Àkókó.
3: Sá, dádì ṣé mo jẹ̀bi sá?
9: Ẹ jẹ̀bi.
3: Lọ́nà wo?
9: Ó yẹ kẹ́ ẹ wá ẹni tó gbin nǹkan sórí ẹ̀. Tó bá wá bá ti jà wá.
3: Bẹ́ẹ̀ ni sá.
9: Ó ṣeé ṣe tẹ́ ẹ bá rí ẹni yẹn. Ó bẹ̀yìn ó ní kẹ́ ṣe sùúrù kóun kó èrè oko òun kú.
3: Ẹ káwọ́ sọ pé ọ̀sẹ̀ yẹn ni mo fẹ́ kọ́ bẹ́ẹ̀ nǹkan. Ẹyin ọmọ Nàìjíríà máa lè.
9: Oúnjẹ inú la máa pè.
3: Ẹyin rárá oúnjẹ ìta ni ò bá jẹ́ sá.
9: Rọ̀dà ẹ jẹ
3: mo dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lálẹ́ òní ojú òní tì í gbogbo ohun tí mo bá lò fún yín tẹ̀yìn ọ̀ka dáadáa ẹ lè gbìyànjú láti pè mí padà 08033793018 lórí Facebook Ọlọ́run Fẹ́mi Àjàkáyé ayéyọ́ máa Fẹ́mi náà ni ẹ̀lú ẹ̀ka alẹ́ o hello. Wọ́n jẹ́ wọlé last call rí. Hello, Ekaile. Hello.
10: Hello, Baba Nikoko.
3: Ṣé nǹkan tí ọmọ Nàìjíríà fẹ́ fi sán fún èmi lélẹ́yìí? Ẹ̀yin mi bẹ̀rẹ̀ ṣe é ṣe. 08033793018. Mo dúpẹ́ lọ gbogbo ẹ̀dá tẹ darapọ̀ mọ́ mi lónìí o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi tó jẹ́ kí n dùn yín nínú. Ẹyin náà dùn mí nínú. Ikú òjijì ò ní yalé mi, kò sì ní yalé tiyín. Ayọ̀ tá a fi bẹ̀rẹ̀. Oṣù ọ̀la ìláàfin parí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. 08033793018 fún ìpolówó àbí òde àríyá tẹ bá ní ẹpẹ nọmba mi 08033793018 lórí Facebook Ọlọ́run Fẹ́mi Àjàkáyé. Mo ń kí prophetess Dr. Mercy Alayo Ayaigi ẹkú àsẹyìnde ìyá yín the prophet Dr. ìyá òkè Adéjúmọ̀ ojú òní ti mama ọjọ́ mẹ́jọ náà lọ́dá eré tójú ọjọ́ rí lójú mi yóò rí àtẹ̀yìn ọ́ dàbọ̀.

0: ilé-iṣẹ́ tó sẹ́, tó ki, ó fẹ́ǹfẹ́, ó kẹ́ǹkẹ́, ó wá sẹ́wẹ́wẹ́, ó dún bí ìlú dòdò létí, ó dùn bí dòdò ìkirè, 88.9 Àdàbà FM.
1: Tí mo bá yí kọ́ọ̀tù, àní tí mo tún yí kọ́ọ̀tù fẹ́lẹ́ ló bá rí. Nítorí wòlíì ìlú mọ̀ káàní. Kò tí burú jù. Ẹ wá gbo prophet gbogbo ayé nǹkan sára sí. Àlẹ́ wá gbo ìránṣẹ́ Ọlọ́run alẹ́ àyè. Gbogbo ènìyàn tara tí ẹ ṣe sàràkà. Ṣíṣe Ẹlẹ́dùnmá rè. Prophet Dr. Alex Ọmọjowo JP. AKA Tẹ̀lé Alẹ̀. Ọwọ́ ju ọwọ́. Iṣẹ́ ju iṣẹ́. Ọ̀rọ̀ ju ọ̀rọ̀. Ìmọ̀ ju ìmọ̀. Ìpè ju ìpè. Gbogbo ara kìkì àdúrà tó ń tẹ̀ mí mọ́. Agbára wíbẹ̀ sọ bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Iná gbórúkọ mi ó dákàrí wo. Ìtú gbórúkọ Jésù sájọ̀rọ̀ jìnà. Ẹ ṣáà ti mẹni tẹ̀ ní. Prophet Dr. Alex Ọmọjowo JP. AKA Tẹ̀lé Alẹ̀. Ìbá abẹ́ ti bọ́ ni. Bẹ́ta bá sọ̀rọ̀ nípa ìrere. Ìsọjí nínú tàbí láàárín ìjọ. Tẹ́ ẹ bá ti pe Prophet Dr. Alex Ọmọjowo dání kí wọ́n dayé lóhùn. Àwọn agbọ̀n ìwọ táyé ń dà láàmú. Ìwọ tó rọ́nà àbáyọ. Ó lùlù ìlú kò dùn. Ó tẹ́tẹ́ tẹ kó tẹ. Àtiríṣẹ́ tó ti jẹ́ tó ń di wàhálà. Ìwọ tó níyàwó láti fẹ́. Gbogbo olóṣèlú tó ń gbọ́nà àbáyọ. Ìwọ tó fẹ́ lọ sí lóyìnbó. Tí gbogbo ọ̀nà ti di pátápátá. Afọ̀yà Prophet Dr. Alex Ọmọjowo JP. Tíṣẹ́ rẹ̀ ṣe wọ́n ti dé. London, Israel, Jerusalem, Canada. Tó dání kíjẹ náà ṣe ṣe. Tó bá wọn bọ̀ láti kàrẹ́. Tàbí látàrí gidi. Ṣáà ti gbé ọ̀kadà. Ó sọ fún wọn pé ìwọ ń lọ sí sẹ̀lẹ̀ sí Afari Paris. Tí o fẹ̀yàn mọ̀ sí sẹ̀lẹ̀ alẹ̀. Tó wà ní ìsinmi ló lọ. Olóko àbálùkọ àrígidi àkókò wà láyé tó pọ̀. Ẹ pè wá sí nọ́mbà yìí 08035248215 and 08035248215. Jésù lolúwa.

fìran ló fi ń jíṣẹ́ ẹni ní kọ́kọ́rọ́ ló ń ṣílẹ̀kùn òjíṣẹ́ ọlọ́run àyànfẹ́ olódùmarè agbáwo lee níjọ sẹ̀lẹ̀ prophet dr alex ọmọjọwọ jp sẹ̀lẹ̀ alex wòlíì tí ọlọ́run ti ọwọ́ rẹ̀ ṣiṣẹ́ ìyanu pẹ̀lú àmì òróró tó lágbára ìpè rẹ̀ ti lu ayéjára káàkiri orílẹ̀-èdè yìí kọjá sókè òkun lọ́dọ̀ àwọn funfun ọ̀rọ̀ ń jáde àṣẹ ń tẹ̀lé ni má lóyún ọ̀ràn sí kùn kò pi rọrọ kí ni ń dà ọ́ láàmú lórí ọmọ ni iṣẹ́ rẹ ni ìlàkàkà rẹ lágbo òṣèlú ojú ogun layé o alágbára ń fipá wọ̀ ni ẹni bá sùn ni kì í sún síwájú má dóni dọ́là gbéra ó yá lọ́dọ̀ wòlíì sẹ̀lẹ̀ alex calvary parish Similoluwa olokun agbaluko arigide nbo lo ti nbo boya lati ipinle kogi ni abi kare ni ti o ba ti wo arigide akoko pe olokada o ma tu o debe kelele ni gbogbo ojo isegun nla kan se isin laago mewa aro si aago mejila osan atuyan ogo jesu n duro de o e pe baba woli dr alex omojowo jp si nomba yi 08035248215 laikan si 08035248215

ẹja lọ toast bá yẹ wọn sàn fọrọ because mi ò mọ bó ṣe ń ṣe mí lálẹ. I don't really understand. Ẹyin tẹ bá ṣe ń darapọ̀ mọ́ wa fúngbà àkọ́kọ́ bá a ṣe máa ń toast lélẹ̀ ẹgẹ́ ti kọ́ọ̀pù yín ẹ fi nǹkan mímu sínú ẹ̀. Ó lè jẹ́ drink, ó lè jẹ́ soft drink, ó lè jẹ́ omi, ẹ ṣáà fi sínú ẹ̀. Ó yẹ ẹ ṣe. Iye ẹ̀yin tẹ bá wà ń bẹ̀ yẹn náà ni kẹ́ ṣe.

0: ọ̀la yeye. Bí mo bá gba bẹ̀ ṣẹ̀yìn ẹ má bínú. Ibi tá a wí la dé yìí o. Gbogbo ẹ̀yin boyfriends and girlfriends, radio boyfriend and radio girlfriends. Bá a ṣe máa ṣe lálẹ́ rè é. Ẹnìkan bí mi nínú mọ́tò lójú ọ̀nà mi lọ sí ìlàjẹ lọ́sẹ̀ tó kọjá. Ó ní àlàní ṣó ti jẹ fọ́rí. Benson Luke Akaba, Benson John Akaba. O ni show ti je fori. Eyin te wa ni comment section ye, e se mi lanfani, eyin na ma down question yin si comment section. Ma de ka jade. So, atokunrin atobinrin, se ti je fori. Se mo nkan ti mo mean by se ti je efo, ko mean pe efo tete, abi efo soko. Àbí ẹ̀fọ́ egúre ẹ ti understand tó bá sọ pé ó rò fọ́ fún jẹ. So ẹ̀yin obìnrin tó bá jẹ́ wípé ẹ̀yin náà ẹ ti wọnú wrong relationship rí tó dàbí pọ́n dé yín mọ́nú ẹ̀ a fẹ́ gbọ́ experience yín báwo ló ṣe rí. Ṣé ẹ ti wọnú relationship tó dàbí ẹni pọ́n dé yín mọ́nú ẹ̀ rí. Àbí ẹ ti bọ́ sọ́wọ́ alágbàákò obìnrin àbálágbàákò ọkùnrin rí tó ṣe nǹkan sí yín tó jẹ́ pé bóyá spiritually ni o bóyá physically ni bóyá anything ni o ṣó ti ṣẹlẹ̀ sí yín rí ṣé ẹ ti jẹ fọ́rí. Tẹ́ ẹ bá ti experience rí ẹjọ́ ẹ má pè ẹni tí ò bá ti lè sọ̀rọ̀ ẹ má pè tẹ́ ẹ bá ti lè share experience yín pẹ̀lú wa ẹ má pè iná ta fẹ́ tàn lẹ̀ lálẹ́ yìí ojú báyìí lọ 0816-251-9991. Ṣé ti jẹ fọ́rí. Hello, somebody ẹ̀kalẹ̀ o. Hello, ẹ̀kalẹ̀ o. Ẹ̀kalẹ̀ ṣàlàfí àlẹ̀ wa. Ṣé ti jẹ fọ́rí. Wọ́n ti kú mbẹ́, nẹ́tíwọ́kì yìí má bójú wa jẹ́ lálẹ́ yìí. 0816-251-9991. Hello, ẹ̀kalẹ̀ o. Hello? Okay. Fún ẹ̀yin tí ẹ bá gbọ́ nọ́mbà AAT Tradomedical lẹ́ẹ̀kan, tẹ́ ẹ̀ rí mú dáadáa, nọ́mbà wọn leléyìí 0803-444-7184. Hello, somebody ẹ̀kalẹ̀ o. Ẹ̀kalẹ̀ o. Ṣàlàfí àlẹ́ wa.
1: Ẹ̀kalẹ̀ kan. Ẹ̀kalẹ̀, I'm being brought from Ondo State, from Owo.
0: In case of another time, tẹ́ ẹ bá pè sórí ètò yìí, you don't mention your name.
1: Alright.
0: That's not a problem. Can you speak Yoruba?
1: Yes, but not.
0: Okay. Have you ever experienced being tied up in a relationship that
1: yes.
0: you cannot define what really stuck you down into that relationship?
1: Yes.
0: Okay, share what your experience.
1: The person, even till now, I still love him more than my husband.
0: True.
1: Yes. So he always go and come back. Yes. So I always think I say, "Oh, familiar for Jenny," or "Kilo in Shelley." I always think. I always think of him 24 hours.
0: Oko yin wa nko?
1: But we are not as simo.
0: Oh, se ko nse nkan ti o je keyan atoko yin simo niyan.
1: Sa?
0: Se ko nse nkan ti o je keyan atoko yin simo niyan.
1: Yes.
0: Wow.
1: But me and the person we are not dating again.
0: You've eaten a four.
1: Exactly.
0: Okay. More than one comment can on Facebook. Alabi Olajuwon only I personally eat the vegetable like seriously. E share experience yin fun wa. E ko si comment section yin. Mo ma ka jade. Hello, somebody e kale o.
2: Hello.
0: E je ba ku ndi radio yin.
2: E kale o.
0: E ku ndi radio yin.
2: O ti pa.
0: Okay, she ti je fori ma.
2: Beni.
0: Oya, ba o lo se ri.
2: Koda oko ti mo fe ni, a se kan mi awon ya ni. Ah, ki lo de na o bo ile sugbon mi le nile. Ta ti se mi be a bo lo bu ti bo e se fun mi ni. So,
0: but
2: you
0: get for you, you need to know what you are buying. Hey, you get the message. I want you to understand the message. Go check me. And it's about Jeffo, who's in the right relationship. And it's about Jeffo, who's in the right relationship. Te ba si wa nu gbe yawo te wa le oko eni te fe inu yin dun okan yin bale eni fe e fo kan le je eni fe ni. E understand, like, I don't know, ki se nkan to da o. It is not a good experience, but we really want to know, we want to learn, we want to hear. A fe gbo latenu awon to ti sele siri. Number one, bawo lo se sele? Kini nkan to sele? Bawo l'Olorun se ko yin yo? Awon nkan ta fe gbo leleyi. Yes, awon nkan ta fe gbo leleyi. Emi o je ri bayi, mi o mo bo se nse eyan. Hello, somebody kale. First thing first, e pa radio yin te ba fe pe wole. To ba je voice ara yin le fe gbo. E bo sinu yara yin e tilekun, e ma soro ke ma do won ara yin gbo. Hello, e kale o.
3: E kale o.
0: Shala fi ale wa sa.
3: Ala fi ani o.
0: She ti je fori.
3: Ah, mo je fori da da.
0: Ba wo lo se sele?
3: Eniyan gba yen mo lero pe boya o loyun so ase pa bro yun nkan ti o se so admo de try ni wa emi o mo pe fibroid o no de jo fun mi pe fibroid a lo pe o loyun so later fa discover pe fibroid fun ala re lo keru ko ri ba ti anu mi se emi gba yen na o ma so fun gba yen but you believe pe kan yen lo se ri mi.
0: Eh je fo sa.
3: Ah.
0: Edi fe ni.
3: Okay.
0: E se gan. O da ra sa. 08162519991. Hello, e kale o.
4: Hello, mi fala mi.
0: Shala fi ale wa.
4: Ala sa ni o.
0: Se ti je fo ri sa.
4: Mi o je fo ri but mo ni experience awon to je fo.
0: E se yo ko fo wa.
4: Kí ni ẹ bá jẹ ẹfọ? Kò sí nǹkan tóbìnrin yẹn lè ṣe ẹ báàgì pàmò ọbẹ̀. Pàmò ọbẹ̀. Fífò gan-an bí tí ẹ̀fọ́ tó lágbára sí. Tó lágbára sí. Kí obìnrin yẹn dálè. Pàtó pẹ̀sẹ̀ péjọ. Ẹgẹ́ tì mí.
0: Kó tún dálè wá tún bẹ̀ pé kó jọ.
4: Wá tún bẹ̀ á ní.
0: Kó dárí jì ẹ́. Mo ti mú nkan tí mo fẹ́ mú. Mo ráwọ̀ comment kan Facebook. Ó yí Dàbọ́lá ní ẹ̀fọ́ amúnútutù àbí? Ẹ̀fọ́ tá a sọ yìí sí ẹ̀fọ́ yan rìn, kì í ṣe amúnútutù. Èèyàn tán ṣe nǹkan sí tán fi nǹkan dè mọ́lẹ̀ sínú relationship là ń sọ nípa ẹ̀. Kò ṣe ẹ̀fọ́ ẹ lọ́mọ ẹ̀fọ́ yín lọ́jà ẹ̀mọ́ jẹun kẹ́fọ́ sọ pádébóye gala lórí kẹ́mọ́ lọ sọ́jà lọ rẹ̀ fọ́ jẹmọ́ kì í ṣe nǹkan tá à ń sọ nìyẹn o. Hello, somebody ẹ kalẹ̀ o.
4: Hello, ẹ kalẹ̀ sá.
0: Ṣálà fi alẹ́ wa sá.
4: Ọ̀la fi alẹ́ wa o.
0: Ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
4: Mo jẹ̀fọ́ rí o, ẹ̀fọ́ bẹ̀ pé oríṣiríṣi ẹ̀fọ́ tó ń gbogbo mo jẹ pàpàǹtákùn mo jẹ.
0: Báwo, ẹ̀fọ́ pàpàǹtákùn lẹ jẹ?
4: Àwọn méjì ló ń ẹ̀fọ́.
0: Ọya, báwo ló ṣe jẹ? Báwo ló ṣe ṣẹlẹ̀?
4: Àtìyàwó àti ìyá ẹ̀fọ́ àwọn méjì ni.
0: Àwọn méjèèjì.
4: Ibi tí wọ́n bá ti lórí méjì ni tí mo máa ń lọ.
0: Báwo lè ṣe mọ̀?
4: Ìfẹ́ta, ká bá sọ pé kí n má jáde ní ìlú jáde.
0: Tí ìyá ìyàwó yín àti ìyàwó yín bá ní ẹ gbọ́dọ̀ jáde nlé.
4: Wọ́n àwọn ilé èso bẹ̀ wọ́n àbí mi dá.
0: Wọ́n wá sọ yín díyàwó nulé.
4: Kí lẹ̀ ń sọ yìí? kò sí ọ̀rẹ́ tó lè bá mi sọ̀rọ̀ ń ta tí mo lè gbọ́ tiẹ̀ àfi ti ẹnu ìyàwó mi nìkan máa gbà ti yára mi ò dúró àyè gbọ́ ti ìyá mi gan àtàwọn àbúrò mi ọ̀tá tí mo bá rí mí sọ̀rọ̀ lásán tó bá wà níbi iṣẹ́ mi ń tábọ̀ àtìlé.
0: tẹ bá wà níbi iṣẹ́ tẹ rí mí sọ̀rọ̀ wẹ́ máa fi iṣẹ́ lẹ̀ ń bọ̀ nílé.
4: mo ń sábọ̀.
0: báwo lọ́lọ́run ṣe wá kó yín yọ.
4: mo ti wọlé padà dé bá ìyàwó kan fún mi bí àwọn ilé sọ nìyẹn sọ mo kàn fàyà àwọn méjì mo kàn fàyà sí pàtàkì.
0: kai
4: ìwọ̀n bọ́ ọ̀rẹ́ mi.
0: mo ti mú nǹkan tí mo fẹ́ mọ̀.
4: láwọn.
0: sera ìyanu olúwa ẹkọ experience yín sí comment section yẹn máa ká jáde. stella akins ó ní mo ti jẹ́rìí o oògùn ló fún mi èmi ni mo tún lọ kó ẹrù mi bá I'm a graduate he did not even have primary six. ó fa kéèké. bẹ́ẹ̀ bá réèyàn tó ti jẹ̀fọ́ tẹ́ ẹ fẹ́ ràn lọ́wọ́ ẹ lè múrò wọn kàn sí iléeṣẹ́ AAT Tradomedica wọ́n á gbà yín mọ̀ràn nípa ọ̀nà tó yẹ kẹ́ ẹ rìn. bẹ́ẹ̀ bá réèyàn tó jẹ̀fọ́ o tí ò yé mọ́ ẹ mọ̀ pé ni tí nǹkan ò bá ti yé ó máa ń béèrè àlàyé ni tí ò bá ti yé yín mọ́ ẹ tètè lọ sí AAT Tradomedica ẹni kankan láyé lọ́yẹ̀ẹ́ kí ni kẹ́ ẹ ṣe wọ́n á fún yín ní ìtọ́sọ́nà àtàwọn ògbésẹ̀ míì tó bá yẹ kẹ́ gbé. hello somebody ẹ̀ kalẹ̀ o.
5: hello sir.
0: ṣàlàfíà lẹwà.
5: àlàáfíà ni sọ.
0: ṣé ẹ ti jẹ̀fọ́ rí.
5: mo ti jẹ̀fọ́ tètè rí o.
0: báwo ló ṣe rí.
5: ẹ ṣe sọ. ó wá di ọjọ́ kan báyìí.
0: ok.
5: nígbà tí màá má rí mo ní kí lọ bá obìnrin ṣe rí mo ṣàṣeré lọ.
0: ìṣẹ́jú méjì lẹ ní o kẹ́ ẹ summarize ẹ o.
5: hello sir.
0: ìṣẹ́jú méjì lẹ ní kẹ́ ẹ kojọ níṣẹ́.
5: mo kó tí mo gbé mo wá sí lọ́sọ̀dọ̀ ẹ̀ mo lo 6 months mo rán mi kí lọ faṣọ màá lọ faṣọ mo rán mi kí lọ gbé kíní màá lọ gbé mi ò lè sùn tí mi ò bá rí lọ́jọ́ kan wàhálà. sàrí pé kí ni gbogbo kíní wọ̀nyí náà á máa bá mi jà má tún máa bẹ́ má gbé ilé òbí ṣe kíní ọ̀rẹ́ mi kọ́kọ̀ wá lọ́jọ́ kọ́kọ̀ pè mí pé kí ni mo ṣe lóbìnrin ó ní mo lè kún láìkí ẹ ni o ó ní kí n ṣe ordinary o ó ní kí n jáde máa tàyè tí tírí ṣe tó bá rí mi á bínú ń bá máa wọlé bá á lé mi padà pé kí n máa lọ tòótọ́ bí mo ṣe ṣe bẹ́ẹ̀ ó kàn lọ ó kàn sáàni ọkọ̀ lé mi jáde ó lòun ṣe mọ́.
0: káì ẹ ṣe mo ti mú nǹkan tí mo fẹ́ mú. 0816251-9991 ẹ̀yin alára wa ní facebook ẹ mọ ọkọ experience yín síbẹ̀ yẹn. hello somebody ẹ̀ kalẹ̀ o.
6: hello.
0: ṣàlàfíà lẹwà.
6: àlàáfíà ni o.
0: ṣé ẹ ti jẹ̀fọ́ rí.
6: mi ti jẹ̀fọ́ rí ọmọ kí n kú iṣẹ́ o.
0: ẹ ṣe àdúpẹ́ o. 0816251-9991 hello ẹ kalẹ̀ o. hello. àwọn obìnrin náà ti lè jẹ́ rí o irú woman tó kọ́kọ́ pè yẹn báyìí ẹ̀fọ́ original àwọn jẹ́. hello ẹ kalẹ̀ o. ẹ ṣe o. ẹ gbóhùn sókè sá.
7: àwa náà ti jẹ́ rí o.
0: ẹ ti jẹ́ rí. báwo lẹ ṣe mọ. ẹ gbóhùn sókè àgbọ̀yìn dáadáa o.
7: pàṣẹ máa tó yọ ríra tàbí ọ̀fẹ́ra.
0: ok.
7: mo kó ẹrù mi kúrò nílé ara mi kó lọ sílé sílé ẹ. ó wá di pé ó ti wá tó bá rán mi níṣẹ́. máa jẹ.
0: bí àwọn iṣẹ́ wo náà máa rán yín.
7: kékeré tí bá ń pọn mi tí bá ń faṣọ.
0: ṣé ẹ máa ń fọ okùn rọ́bà náà. ẹ máa ń fọ okùn rọ́bà náà sọ kó péye. ẹ mọ sọ kó péye.
7: sọkùpẹyẹ bó ṣe yẹ náà.
0: Ṣé ẹ mọ sọkùpẹyẹ?
7: Sọkùpẹyẹ.
0: Ẹ ilé táwọn obìnrin kọ́kọ́ máa ń wọ̀ sí sálẹ̀ kó tó di pọ́n máa wọṣọ yẹn.
7: No,
0: ó ní sọkùpẹyẹ. Ẹ̀fọ́ tẹ́ ẹ jẹ́ ò kọ́ǹk. Tó bá jẹ́ pé ẹ̀fọ́ tẹ́ ẹ jẹ́ kọ́ǹk, ó máa ní kẹ́ ẹ̀fọ́ yẹn máa fọ́ ẹ tún máa romi ẹ̀ mú. Báwo lọ́lọ́ ń ṣe kò yin yọ?
7: Ó kọ́ ọ̀sẹ̀ ọjọ́ kan ni mo ó ti no fún mi ó lè ti fún mi mo á ní mi tí ìbò sí ṣìyí lọ pé mo bọ̀ mo ajá pé mo já ìwé ti ìlọ wáwó gánà fún ìtí pété fún ní wá fún ní 2000 naira lọ mú owó yẹn kí n mú sílẹ̀ mo ṣe bí níjàde nìyẹn. Àpadà wá ní ìrọ̀lẹ́ oṣù tínú ni pé mo níbi ní ọ̀dọ̀ ọmọ gbogbo wa fẹ́ òun lé mo dẹ̀ lé ti fúra mi rẹ́ǹtì.
0: Ó dà mo ti mú nǹkan tí mo fẹ́ mú. Àwọn kan jẹ̀fọ́ títí wọ́n fọ sọ̀kò pẹ́yẹ. Hello, somebody ẹ kalẹ̀ o.
8: Àlàní mi ẹ kalẹ̀ o.
0: Ẹ ń sọ̀rọ̀ bí ẹni tí ìrírí ẹ jinlẹ̀.
8: Ó jinlẹ̀ gan.
0: Báwo ló ṣe jẹ́?
8: Mo rán kí lọ́dún yẹn lọ.
0: Ee.
8: Ìyàwó mi ò sí nílé. Ó lọ sí skul. Ọ̀kan lára àwọn ọmọ obìnrin tó wà láde tó ràn mí lọ́wọ́. Mo ṣá mọ̀ pé ó sóúnjẹ wá fún mi lọ́jọ́ yìí. Mo discover pé ìgbín ni mo jẹ nínú ọbẹ̀ yẹn.
0: Ìgbín lẹ jẹ nínú ọbẹ̀ yẹn.
8: Ó serious gan-an la.
0: Kai.
8: Lẹ́yìn tí mo jẹ̀bi tán. Kò sí ibi tí mo bá ti rí ọmọ yìí. Mr. Jumbo a máa gbéra ni. Àti yàrá bàbá. Àti yàrá ìyá. Kò síbi tí ọ̀tí ìwúra. And I did it for very many months. Very many months. Ṣùgbọ́n Ọlọ́run kó mi yọ.
0: Mo dìyẹn mú. Mo dìyẹn mú. Mo dìyẹn mú. Kọ́mẹ́ǹtì kan wà ní Facebook. Kọ́mẹ́ǹtì yìí lágbára. Adémídé Dèbúrà ló kọ́. Ẹ jẹ́ kí n farabalẹ̀ ká. Kọ́mẹ́ǹtì yìí lágbára. Bò mo fẹ́ mọ̀ bóyá ọkùnrin yẹn ti bọ́ àbóyọ́bìnrin yẹn ti bọ́. Tí ò bá tí bọ́ ẹ pè mí lẹ́yìn ètò kẹ sọ fún mi ká lè mọ̀ràn lọ́wọ́ tá a máa ṣe fún lédi yìí. Wọ́n ní there's this lady who married and didn't even know. Literally in the tribe she'd married, firstborn don't give birth to twins. Wọ́n ní obìnrin yìí ó fẹ́ èèyàn kan kò mọ̀ pé ní tribe àwọn èèyàn tó fẹ́ yẹn àwọn àkọ́bí ọmọ wọn ò gbọ́dọ̀ bí ìbejì. Ọkọ èyí dẹ̀ ni àkọ́bí. Wọ́n ní ó bí ìbejì lákọ̀ọ́kọ́ káwọn ìbejì tó pé ọdún márùn-ún wọn gbọ́dọ̀ pa kan nínú àwọn méjèèjì. Kọ́dún márùn-ún yìí tó pé ó tún bí ìbejì míì wọ́n ti wá pa ìkan nínú ìbejì àkọ́kọ́. Wọ́n nígbà yẹn gangan lójú ẹsẹ̀ wá ṣe ojú ẹsẹ̀ àti ṣe àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run. That is so serious. Hello, somebody ẹ kalẹ̀ o. Hello.
9: Hello.
0: Ẹ kalẹ̀ o, ṣàlàfíà lẹ wà.
9: Ẹ kalẹ̀
0: o. Ẹ kalẹ̀, ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
9: Hello.
0: Ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
9: Bẹ́ẹ̀ni, a ti jẹ̀fọ́ rí.
0: Báwo ló ṣe ṣẹlẹ̀?
9: Hello.
0: Aya, nẹ́tíwọ́kì yín yẹn ò da, nẹ́tíwọ́kì yín yẹn ò da. Akíndayọ̀mí Àbíyẹ̀ ó ní I've experienced it. My man is doing something to me I don't like. If he sees me buying new clothes, Abi sees me with a man just talking in my shop, na problem. And I don't like it. I don't want to live there because of my children. Ọ̀rọ̀ pọ̀ nínú ìwé kọ́bọ̀. Torí ọmọ lẹ ṣe dúró síbi kì í ṣe torí ẹ̀fọ́ o. Hello, ẹ kalẹ̀ o.
10: Mo kalẹ̀ o.
0: Ṣàlàfíà lẹ́wà sá.
10: Pẹ̀lú ọdọ.
0: Okay, ṣé ẹ ti jẹ̀fọ́ rí?
10: Mo jẹ̀fọ́ rí. o je guri
0: e je guri
10: o me ki ti mo je
0: guri ati ki le so pe je
10: toro wo
0: okay e gbo so ke mo ba yin bo ah jeez network yen ti ge won elo e ka le o hello Ekaleo.
11: Hello.
0: Ekalema.
11: Ekaleo.
0: Esheo. She ti je fori?
11: Ah, mi je ri sugun awon to sele si won a ri won de.
0: Okay. Eshegon yo. 0816251-9991. Hello Ekaleo.
12: Ekaleo.
0: Shala fi alewa.
12: Alafia mi.
0: Okay. E ku ndi radio yen jo.
12: Okay.
0: She ti je fori?
12: Mo ti je fori.
0: Okay. Ba lo je sele. Ejo e ma ku ndi radio yin o ma affect wa. 0816251-9991. Hello e kale o.
12: Hello e kale o.
0: E se o.
12: Awa mo ti je fori.
0: Ba lo je sele.
12: I'm a man of God.
0: Okay. You know she Olorun na ma nje fori.
12: Omo ijo mi je ninu ile ni.
0: E so pe
12: Olo ki omo ijo mi je ninu ile. Wa ni si ma mu mi ni ras. Komo ni mo kokan fun wa ni ko mi ras ni o wa ta si ni Glasgow. Mi ras ko. Na ta ta ta ti mi. O ba mi ri bet pe we.
0: Leyin to fun yin ni glass of
12: mineral.
0: Mineral. After 30 minutes. 2 minutes.
12: After few minutes, you can delete your transfer.
0: E bara yin lori bed ye.
12: Eh.
0: Sa so wa lorun yin gba te bara yin lori bed ye.
12: Ko sa lorun mi mo baba.
0: Kai, ta ba de wo pa mo se. Ta ba de wo pa mo se yin, opa mo se yin ma gun.
12: Baba.
0: Kai.
12: Ani ba mo pada de ile. Wife mi da bi wure loju mi ni.
0: Jesus.
12: Akin sele. Ba ti ko gba mama so ro le. Mama o ja ti mo picture wo ma lo ju ni. Let ma le mo bo ma kono. Ola mo ko le. O je la shele to so mo ni lo assist mi. Ba ti mi gba lowo re. Se lo so.
0: Kai, a dupe lowo Olorun baba. Eleyi te so yi inu mi dun because awon iranse Olorun na ngbo a fi keko. Thank you, sir.
12: Thank you, sir.
0: Akin Ibosun de Sola oko nkan sibi mo appreciate e. Oni oko mi ti je efori tori o ti ko lo si ile obirin ko wa ile. Ah. Titi di oni. Jesus. Akin Ibosun de Sola. E ba mi soro leyin eto ma send the number 80 ma ti e pada pe number 80 ka to ko lori eto so that te ba pe won wa le fun yin ni moran nipa ona to ye keto oko yin ma pada wale 0816251-9991 hello somebody e ka le o hello Elizabeth Ireto, I don't know, sorry. Elizabeth Ayowunmi. Woni Alani is like you are seeing me right now. I'm chatting you now and I'm crying now because I'm in that kind of relationship. I don't know how to come out of it because I have five children. Hi, Jesus. Nigba toju anti ma la. Won ti bi omo marun. Anti Elizabeth. Mo ma ni ki won send the number mi fun yin bayen lori comment section. Ejo baba ti pari eto. Don't call me, message me. Edakun ni WhatsApp immediately after the program. E message me ni WhatsApp.

0: Hallelujah! Hallelujah! Hallelujah!
1: Kojú sí ọ̀nà kejì.
0: Come to the next place.
1: Ogo mẹjọ.
0: Ogo, ogo, ogo, ogo, ogo, ogo, ogo.
1: Kojú sí ọ̀nà kẹta.
0: Hosanna mẹjọ. Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna, Hosanna.
1: Kojú sí ọ̀nà kẹta.
0: Na the third place.
1: Ìfòsókè iye.
0: Iye, iye, iye, iye, iye, iye.
1: O ti bá wọn ké má jẹ̀mú báyìí.
0: You shattered the covenant.
1: Má jẹ̀mú ni mẹ́rẹ̀ẹ̀rin.
0: The offer a covenant.
1: Mo gbé ẹwọ́nú má jẹ̀mú titun.
0: I like you to do covenant today.
1: Tí ènìyàn kí fi jìyà mọ́.
0: That one will not suffer again.
1: Ó yẹ wọbẹ̀ lónìí.
0: Mẹ́rin náà dẹ́rù.
1: Báyìí ló lúwa wí o.
0: God says the Lord.
1: Gbogbo ẹ̀yí tẹ́ ti sun ẹkún láti January.
0: You that have been weeping since January.
1: Ẹ ò tún sun ẹkún mọ́.
0: Then you weep no more.
1: Mo gbàdúà.
0: I pray.
1: Gbogbo ẹ̀yí tí ayé lẹ̀ ò lérè sí àdúà. Nínú má jẹ̀mú yìí.
0: In this covenant.
1: Ẹ gba ẹsẹ̀ àdúrà.
0: Ẹ máa rí sí pastor to prayer.
1: Ẹ gba ẹ̀rí.
0: Ẹ máa rí sí testimony.
1: Ẹ gba ìyanu.
0: Ẹ sí miracle.
1: Níbẹ̀ ni pé kí o ṣe ẹkún mọ́.
0: My statement shall be no more weeping.
1: Gbogbo ẹ̀yí tí ẹ̀ ń gbọ́ mi.
0: All of you hearing me.
1: Tí wọ́n ti palẹ́kún rí.
0: That they make to cry before.
1: Ẹ ò tún sun ẹkún
0: mọ́. Ẹ yìí weep no more.
1: In the name of Jesus.
0: Amen.
1: Sori nini eni last day.
0: Today be the last day.
1: Àdúrà kọ̀kọ́ tó gbọ́dọ̀ gbà.
0: For prayer number one you must pray.
1: Gbogbo agbára tó máa ń bá oṣù titun já
0: mi lọ́wọ́. Every man that is trying new month for me.
1: Ibikíbi tí wọ́n wà.
0: Wherever you may be.
1: Olúwa finá tún wọn
0: ká. All are scattered there by fire.
1: Àwọn ẹ̀mí àti agbára.
0: Those spirit and powers.
1: Wọ́n máa ń bá oṣù titun já.
0: That is why the new month for me.
1: Kì í jẹ́ kó pẹ́ mi.
0: And you will not let it benefit me.
1: Ẹ máa ń finá tún wọn ká.
0: All are scattered there by fire.
1: Ẹlẹ́ẹ̀kejì.
0: Number two.
1: Ẹ gbàdúrà o.
0: Pray.
1: Gbogbo ogun ẹ̀jẹ̀.
0: Every bloodline battle.
1: Tó máa ń bá mi wọnú oṣù
0: titun.
1: Sori mo sọ fún yín.
0: Like I told you.
1: Ìtàn inú Bíbélì.
0: The story in the Bible.
1: Tí wọ́n ní ọkùnrin kan fẹ́yàwó.
0: That the man married the woman.
1: Títí tóbìnrin yẹn fi fẹ́ ọkọ méje.
0: She married seven brothers.
1: Àwọn méjèèjì ló ń kú.
0: All of them were dying.
1: Tá à ń pè lógun ìpìlẹ̀.
0: We call it traditional battle.
1: Ìgbà tá a wá dé Àkúrẹ́.
0: When we go to Àkúrẹ́.
1: Mo rí similar story.
0: I say similar story.
1: Àǹtí yẹn jáde fún ẹ̀rí.
0: Sister came up with her story.
1: Ó ní méje.
0: That seven.
1: Lóbìnrin tí yàwó
0: bí. And his siblings she has
1: just been. Àwọn méjèèjì.
0: All female children.
1: Ọkọ dẹ̀ ń kú mọ́ wọn
0: lórí. They lose husbands.
1: Ó lóun gangan.
0: Even she has said.
1: Méjì ló ti kú mọ́
0: lórí. And lost two husbands already.
1: Ó ti kú mọ́ àwọn kan lórí. Aisa.
0: Sir.
1: Ogun ìdílé rí ìlò.
0: Pastor Baptist Avery.
1: Ẹ gbàdúrà lónìí.
0: Pray today.
1: Bí oṣù ṣe parí.
0: As the man is writing up.
1: Ogun ilé wa.
0: My husband battle.
1: Wọlé láyé mi.
0: Be buried.
1: Bí oṣù ṣe parí.
0: As the man is writing.
1: Ogun tí mo ti ń jà.
0: The battle be fighting.
1: Láti ilé bàbá mi wá.
0: For my father's house.
1: Máa wọlé.
0: Be buried.
1: Oṣù ṣe parí.
0: Ogun
1: ìdílé máa wọlé. Máa wọlé. Máa wọlé. Máa wọlé. Máa wọlé. Máa wọlé. Máa wọlé. Máa wọlé. Olúwa wa. Mo kígbe. Níbi tó wà. Ogun ilé tó ń jà ọ.
0: Aṣọ bá tún fẹ́ ti.
1: Kò ṣẹ́ wọlé.
2: Òní ni Monday.
0: Today is Monday.
2: Ẹ̀mí mi mọ́.
0: Àwọn ìgbẹ́.
2: Ẹ là wọ́n mọ́.
0: Let's get with the way.
2: Mo jáde láyé. Àdúrà. Bàbá ọmọ.
0: Ẹ̀mí
2: mi mọ́.
0: Ọlọ́run bẹ̀jà mi o.
2: Lọ́wọ́. Ẹ là wọ́n
0: mọ́. Bàbá ìdíjọ́ tó sọ́nà tẹ̀lé.
2: Ẹ là wọ́n mọ́ náà. Ẹ là wọ́n mọ́
0: náà.
2: Ẹ là wọ́n mọ́ náà.
0: Ẹ pa
2: àwọn torí ìsinmi tèmi. Ẹ pa àwọn torí ìfọkànbalẹ̀ mi. Gbogbo ọ̀tọ̀ ti ayé mi lọ́wọ́. Oh my God. Jésù Olúwa wa. Psalm 35.
0: Psalm 35.
2: Verse 1.
0: Ẹsẹ̀ kìíní.
2: Olúwa gbógun ti wọn.
0: Fight against them.
2: Àwọn tó ń gbógun
0: ti mi. They fight against me.
2: Wà á máa kẹ́.
0: You will shout.
2: Máa gbé ẹsẹ̀.
0: You will lift your legs.
2: Tó bá lè fòfò.
0: If you can jump it
2: down. Olúwa jọ.
0: Oh Lord please.
2: Gbogbo ẹni tó dìde ogun sí mi.
0: Those that rest against me back
2: to. Tó dìde ogun sí
0: sẹ́mi. That rest against my work.
2: Sí ètò ìṣúná mi.
0: Against my finances.
2: Ẹ pa wọn kí n lè
0: sinmi. Kill them for me to have rest.
2: Ẹ gbógun ti wọn.
0: Fight against them.
2: Àwọn tó ń gbógun ti mi.
0: Those fighting me.
2: Má ṣeré o.
0: Don't play at this time.
2: Sadraki.
0: Shadrach.
2: Meshach.
0: Meshach.
2: Abednego.
0: And Abednego.
2: Èyàn Ọlọ́run ni wọ́n.
0: They are children of God.
2: Wọ́n dìde sí wọn.
0: Our people rise against
2: them. Tòrán gbàdúrà.
0: Because they were praying.
2: Ohun tí wọ́n náà ń ṣe.
0: What you do your dream.
2: Láyé dìde sí.
0: It was the rise against.
2: Àwọn ọmọ Israẹli.
0: The Israelites.
2: Ní Jìbìtì.
0: At Egypt.
2: Ní Exodus 1.
0: In Exodus 1.
2: Nígbà tó bí sí.
0: When they were increasing.
2: Tí wọ́n rẹ̀ sí.
0: When they were multiplying.
2: Ọ̀tá dìde.
0: Enemy rose against them.
2: Ìwọ àkọ́bí.
0: You that first born.
2: O mọ̀ràn tó dá.
0: You don't know your problem.
2: O tètè wáyé ni.
0: It's because you came to the world
2: early. O ńlá ló dẹ̀ gbé
0: wá. And you come with something big.
2: Genesis 49.
0: Now this is your new
2: kankan. Olu ko bẹ́ẹ̀ ni.
0: It's terrible.
2: Ìwọ làkọ́bí.
0: You are my first born.
2: Ìwọ ni títayọ̀
0: la. You are the excellence of your father.
2: Títayọ̀ agbára.
0: Excellence of your father.
2: Ẹni riro bi omi.
0: Ajẹ́
2: pẹ̀ ti ń bẹ̀rẹ̀ ara kọ́
0: mi. Ìní 25 in best
2: form. O tóbi o.
0: He's so very big.
2: Bàbá yẹn wá gbẹ
0: lẹ́dọ̀rí. But the man now bless on him.
2: Ẹgbẹ́ ìpè lánàá.
0: He bless again for
2: me. O ní tayọ.
0: You will not
2: accept. Wọ́n bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ òdìṣẹ́ rẹ.
0: They are trying with you with evil
2: eyes. Olúwa gbé ogun ti
0: wọ́n. Wọ́n náà fight against them.
2: Ẹ̀yọ́ kọ́ àti ìyàwó
0: yìí. Husband and wife.
2: Bí nǹkan ṣe dàrú ẹ̀ mọ̀.
0: The way things scatter you don't know.
2: Ẹ̀dá mi tẹ́ wà
0: yẹlú.
2: Okojo maya gbadia masata ẹgbẹ ọlọrun authority awọn to n ba mi ja oluwa ba wọn ja awọn to n gbogun ti mi oluwa gbogun ti wọn awọn to n ba mi ja oluwa ba wọn ja awọn to n gbogun ti mi gbogun ti wọn lọni ni o Jésù olúwa wa àfàìlà ọjọ́ ni sá. Bí ọjọ́ bá ti la ó máa la máa lẹ́gẹ̀dẹ̀ àfàìlà ọjọ́
0: ni.
2: Bí ọjọ́ bá la wà la. Bí ọjọ́ bá yọ wà sẹ́rẹ̀rẹ̀. Bí ọjọ́ bá yọ wà rógòlò. Bí ọjọ́ bá lọ bí ọjọ́ bá yọ wà lọ́wájú. Ẹ kẹ́mi tẹ
0: wa
2: aṣọ ẹ̀gàn tí àwọn ìka gbé wọ
0: mi. Láti wíkẹ́ bílẹ̀ sọ mi.
2: Iná máa bọ̀.
0: Fire remove it.
2: Oh my God.
0: Fire remove it.
2: Oh my God.
0: Iná bọ̀.
2: Bí ìyàwó ẹ bá wà bẹ́ẹ̀.
0: If your wife is with you.
2: Ẹ di ara yín.
0: Hold yourself.
2: Ní méjì méjì.
0: In two.
2: Ẹ pè ọmọ sọ́dọ̀.
0: Call your children.
2: Ẹ sowọ́ papọ̀.
0: Hold your hands together.
2: Tó bá jẹ́ ọ̀rẹ́ rẹ.
0: If it's your friend.
2: Lẹ́jọ́ ń gbọ́ mi.
0: Now you hear me together.
2: Ẹ dira yín.
0: Hold yourself.
2: Tó o bá wá lẹ́nu kẹ́kẹ́lẹ́
0: bẹ́ẹ̀. And there's no one beside you.
2: Di pẹpẹ àdúrà
0: mi. Your altar prayer.
2: Àbí bíbélì rẹ. Baba ọmọ mi máa gàgàdà máa ṣe kéde aṣọ ẹ̀gàn tó fi wọ̀ mí ẹgbà lọ́rùn mi ẹ̀bà ń bọ̀ ẹ̀bà ń bọ̀ ẹ̀bà ń bọ̀ ẹ̀bà ń bọ̀ ẹ̀bà ń bọ̀ ẹ̀bà ń bọ̀. Asali ase. Asali ase. Diẹ ni. Diẹ lọ. Ohun Oluwa.
0: The voice of the Lord.
2: Ama sara.
0: Thunders.
2: Bina ha.
0: Oh, thank you, Father.
2: Ohun Oluwa.
0: The voice of the Lord.
2: Ama mi agi.
0: Shakes the wilderness.
2: Ohun Oluwa.
0: Voice of the Lord.
2: O ni ọlá
0: ńlá. Has great wealth.
2: Iwaju Oluwa.
0: Before the Lord.
2: Ni àwọn òkè
0: bá yẹ dídá. The mouth is melt like wax.
2: Mo sọ tẹ́lẹ̀.
0: I prophesy.
2: Nísinsìnyí.
0: Even now.
2: Gbogbo ẹyin tí wọ́n fi ẹ̀gàn bàjá.
0: All of you that are fighting with
2: people. Ẹyin tí àìní o. Jẹ́kẹ́ sí
0: mi. Lúdà láti náà látò rẹ̀.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
0: Ẹ mẹ́mi dínìbà.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
0: Ẹ mẹ́mi dínìbà.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
0: Ẹ mẹ́mi dínìbà.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
0: Ẹ mẹ́mi dínìbà.
2: Ẹgbẹ́ ìtúsílẹ̀.
0: Ẹ mẹ́mi dínìbà.
2: Ẹnìkan ni wòlíì.
0: Some is a prophet.
2: Ìdí tí mo fi gbúdọ̀ bọ̀ lọ́wọ́
0: yìí. The reason why I must be free from.
2: Number one.
0: Àkọ́kọ́.
2: Tó o bá bọ́.
0: If you are not set free.
2: Ohun tó wáyé wá sí.
0: What you came to do to achieve.
2: O ní rí sùn.
0: Will not be achievable.
2: Ibangazua.
0: Oh,
2: you are loaded.
0: Oh, my kun popo.
2: But financially.
0: Ṣùgbọ́n nígbà ètò ìṣúná gan.
2: You are stranded.
0: Ojú kan ló wà. Ojú kan ló.
2: Inú àgádágodo kan.
0: Inside a padlock.
2: Iná ti kádàrà rẹ̀ mọ́.
0: Is that the lock your destiny?
2: Ìtìjú yìí.
0: This shame.
2: Kì í ṣe ìwọ nìkan ló kọ́kọ́ dé bá.
0: You are not the type of people to experience it, mami.
2: Àìní jẹ́ káwọn òbí rẹ̀ là kọjá.
0: Even like make your parents suit to pass
2: with. Ó pààrà mọ́ wọn nínú.
0: It killed their potential in
2: them. There is a lion in you.
0: Kí ni ó kàn ń gbẹ́nu rẹ̀?
2: I want to roar.
0: Ó bẹ́ búramúramù.
2: Bọ̀lá.
0: Ṣùgbọ́n àìní.
2: As close the mouth of the
0: lion.
2: Láti òní lọ.
0: But from today.
2: Mahaba.
0: In the name of Jesus.
2: Ọ̀rọ̀ wọlé
0: tó. Amen. What's coming up to you?
2: Ọ̀rọ̀ wọlé
0: tó. Amen.
3: Orúkọ mi ni Abiodun Adeniyi láti ìlú Ìbàdàn. Bẹ̀rẹ̀ mo dúpẹ́ fọ́lọ́ nínú ohun tó ṣe nínú ayé mi.
4: Ẹ kún bẹ́ẹ̀. Ẹ sùn sí. Ẹ̀hẹ́n ọ̀yà.
3: Torí mi ò lérò pé ayé mi nípa ara wòrí báyìí mọ́. Mo ti give up.
4: Ẹ give up.
3: Mo give up. Lórí iṣẹ́ tí mò ń ṣe kò sí gbìyànjú tí mi ò tí gbìn tán. Kò sí iṣẹ́ tí mi ò mọ̀ fọ́níṣọ̀ kan nínú dé kápítàlì ẹ̀mí mi. Àmọ́ mo ṣe ọ̀kadà mo gbé ìyá kan wá sí láti ilé ọ̀dọ̀ mi. Mo gbé wá sí inú ìjọ yìí ní last year.
4: Ok.
3: Bí mo ṣe gbé wá ó wá ní òun fẹ́ wọ òun lọ sí church nípa kò dábọ̀ church fún mi ó ní àgbègbè mi dé Àkúrẹ́. Ẹ mo ṣe gbé wọn mo ní nígbà tí ìyàwó mi fi mí sílẹ̀ nílé àtàwọn ó ti kọ́ wọn mẹ́ta lọ nígbà táyé mi kò yé mọ́. So.
4: Ok kò yé ìyàwó ẹ̀ gan
3: mọ́. Kò yé mọ́.
4: Ó wá fi ẹ́ lẹ̀.
3: Ó fi mí sílẹ̀.
4: Ó wá kọ́ ọmọ lọ.
3: Ó kọ́ ọmọ ẹ̀ lọ.
4: Títí ẹ bá máa bàjẹ́
3: o. Ó bàjẹ́.
4: Kò mọ́ mọ́tọ́ mọ́mọ́.
3: Ẹ o. ìyá ẹ ní mo rí orí ọ̀fẹ́ lára ẹ tí mo fi dénú jọ ẹ.
4: Ìyá ẹ ṣe wà ń bí.
3: Ó wà ń bí ọ̀yọ́ ni ọ̀yọ́ olóbì.
4: Màmú yẹn dà ẹ máa bọ̀.
3: O ní Ọlọ́run lò fún mi mo kàn gbé lọ́kadà wá ṣáà ni mo ṣe gbé lọ́kadà wá bẹ̀ mo rí àánú Ọlọ́run gbà. Mo kọ́ ilé tì láti bí ọdún mẹ́ta ṣùgbọ́n ní ìgbàgbọ́ yẹn mo ọ̀kadà mo máa ń gbé láti Àkúrẹ́ báyìí wá sí Ìbàdàn. Nígbà tí Ọlọ́run máa bá mi ṣe nínú prógámù ká tó parí prógámù ibẹ̀ lọ́lọ́ ti gba àdúrà mi tí ìyàwó mi yẹn padà wáyé lẹ́yìn oṣù méjì.
4: Ó padà wálé.
3: Tí mo bẹ̀.
4: Ó kọ́ ọmọ wá.
3: Inú ìjọ igangan inú Democracy Park ni mo wà nínú òjò tọ́lọ́ mú gbàkóso.
4: Ṣé ìyàwó ẹ̀ náà wà ń bí?
3: Kò sí níbí báyìí báyìí.
4: Wà á mú wá lọ́la.
3: Mà á mú wá. Wọ́n ní ká mo wá sórí òkè nígbà tí mo rí pẹ́lẹ́ ẹ tì tí ò ṣe ṣe mọ́ tó ti yí December bọ́ ọmọ mi lọ́wọ́. Nígbà tó di December yẹn tí mo fi ìgbàgbọ́ dá owó cement kan ní Ìbàdàn.
4: Ok cement
3: kan. Mo rí level ilé yẹn gbà. Mo dẹ̀ kan ilé yẹn ní January. Mo dẹ̀ kó délé yẹn ní January.
4: Ẹnà wọ́ sókè. Ẹ gbẹ́ ìyanu tó rírí o.
3: Àmì jẹ́
4: sí. Wáò sọ pé wáò. Mo wá sí Ìbàdàn December. Ó padà sórí ilé yẹn January.
3: Bẹ́ẹ̀ni sà.
4: O dẹ̀ kan.
3: Bẹ́ẹ̀ni sà.
4: O dẹ̀ parí ẹ̀.
3: Mo dẹ̀ kó dé bẹ́ẹ̀ ní January. January 31 ni mo kó délé mi. Mo dẹ̀ ń gbébẹ̀ mo dẹ̀ tí mo ìbẹ̀ mo ń sùn dìsìn.
5: Ìyàwó ẹ̀ dẹ̀ padà wálé àtọ̀.
3: Ìyàwó mi ẹ̀ dẹ̀ padà láyé ọ̀tọ̀
4: yẹn. Ẹ ti ń gbé pẹ̀lẹ̀ yọ.
3: A ti ń gbé pẹ̀lẹ̀ yàtọ̀ láfíà tó sì wà là.
4: Ẹ pàtẹ eléèlé o ẹ pàtẹ wọ. Kì í ṣe pé tiẹ̀ kulẹ̀ wá ṣọ́ọ̀ṣì. Ó gbé èèyàn wá ni. Mélòó mélòó ni ìwọ tó wá mọ̀ mọ́ dídí wá. Kí pàdé tó parí ó lẹ́rìí la.

0: agbọjọ wípé òní ní kì í sọ̀la mezundaye bí òrùn bá yọ ní ilà yóò wọ̀ padà gbogbo ogun tó ń bẹ̀rìn látọjọ́ ìbí tó pe ogun mi nítorí àṣẹ olúwa ní ẹnu mi bó ṣe fẹsẹ̀ jinlẹ̀ tó ṣàmì ogun yẹn wọlé máìlì mọ̀sá ríkàì pọ̀ dáìlà màṣáìlà lọ sí orí
1: Facebook
0: lọ sí
1: YouTube
0: lọ TikTok lọ sí
1: Instagram
0: lọ sí a program ní
1: 32 times
0: ó ní rísí o mo máa gbé aago ìsókè máa lù ú ní ìgbàmọ́kànlélógún ẹ̀yìn tẹ́ ẹ̀ gbọ́ ìròyìn ayọ̀ rí arúgbó ọjọ́ wípé ó ń bọ̀ lẹ́yìn
1: o
0: mìírí àdára ẹsẹ̀ tẹ́lẹ̀ kí ló dé sí ogun ọ̀tán ẹnìkan ló ń dáná
1: mọ́
0: ìyẹn ni àdúrà lè fi ṣe
1: pàtàkì
0: tó bá ti ń gbà wà á máa jẹ
1: sẹ̀mọ́lẹ̀
0: àwọn atún iná ogun dá ayé
1: mi
0: ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àwọn tó tún iná ogun mi dá ẹ̀yìn ọ̀run ẹ fi wọ́n rú ẹbọ ìtúsílẹ̀ àmì ara ẹ̀ olúwa mi ò gbé ayé pẹ̀lú ogun
1: yìí
0: ẹ rí àgàn tí ó fò jáde ó tán pè ní àìsàn a fò jáde ẹlòmíín jọ tó ti dáyé ó mọ̀ ń gbó ẹ̀rí ni kò sọ́rí o bí ara
1: ẹ̀
0: àránsí ogun lára
1: mi
0: jáde lọ́lúwa wí wà ní olúwa ló wí
1: bẹ́ẹ̀
0: ìwọ àránsí
1: ogun
0: ní ara mi bí mo ṣe ń gbàdúrà fò jáde
1: oya
0: aransi ogun la ma fo jade.